0: ẹrin díẹ nílẹ bo mi ara lọlọrun ba mi fi nda ko se ti o wa lọdọ ọlọrun bi ko pa yan lẹkun ko to pa ni lẹrin bi ko pa ni lẹrin ko pa yan lẹkun ọdọ ọlọrun na ni gbogbo e sodo si o
1: nigbata fi waye
0: Ọlá lọ́lọ́run ọba mi fi ń dá. Ó ń jẹ́ ká mọ̀ náà ni o. Ó ń jẹ́ kó mọ̀ yé wa wípé. A ṣe yìí ó wúlò fún ọlọ́run ọba. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní. Kó wá ṣe dáadáa sí ọ̀dọ̀ tèmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá ayé àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run lára mi.
1: Ẹ bá fi rí ẹ lọ sí máa wá wí.
0: Tí wọ́n èéwo ta àṣìṣe mi lábí ọ̀ àṣìṣọ́ mi tí wọ́n sì ń fẹ́ràn ọlọ́run lára mi ọlọ́run ọba yóò máa bá nífẹ̀ẹ́ yín náà ooo. Gbogbo ibi tí mò ń gbà wò yín ọlọ́run ní jẹ́ ń bà jẹ́ ń bẹ̀rẹ̀. Ẹyin gangan náà ẹ wá ní pinyìntìn láéláé fà bàyà. Ẹ gbọ́ kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́ sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán.
1: Kéde débi kan, ọ̀rẹ́ mi máa dáṣẹ́.
0: A ṣe sílẹ̀ làbọ̀ wá bá o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná oní tó ń jọmọ mi gbẹ́nà.
1: Oyin odi àgọ́ ìyẹn ló máa.
0: Ẹ wá gbọ́ mi yé dáadáa bí bá a ṣe ò bá ṣe kó sì ń tì bá a láò láǹbì kankan.
1: Ọ̀tá aṣálẹ̀.
0: Bá a bá ṣe dáadáa lẹ́ni.
1: Wọ́n ti sábà gùn.
0: Ìgbẹ́yìn wa ní ẹ̀yìn ìwọ ọ̀la ó lè mọ́ da ó lè mọ́ ràjàjà ó lè mọ́ ràjàjà tó.
1: Àtàbùrú.
0: Nítorí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó di tan lẹ́yìn ìwọ ọ̀la àrọ́bá gbogbo wa là á di tan. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa ká máa gbáyé ká gbáyé ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi ká sá máa ṣe dáadáa.
1: Lójú
0: mò ń fọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa.
1: Òun tẹ́ni tó ń bá ṣe a máa jágọ̀ lójú ẹni nítorí ìpọ́jọ́.
0: Ẹyin ká gbà jù báálẹ̀ ká pà jù báálẹ̀ ká pà jù báálẹ̀ déṣú àlọ́lọ́ ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o nítorí àrọ́bá gbogbo wa là á dì. Irú tàn ó láwà á dà lẹ́yìn ìwọ ọ̀la ní tá a bá fè ní wá sí ni o èní ni ó pè ti ọ̀la o.
1: Ìbáyọ̀dì ó dákọ̀.
0: Ẹ mọ̀ wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánà. Ọmọ ẹ̀gbọ́n màá mi gángan. Ó dàbí ogún ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti ó ti rè wàlẹ̀ àsìkò.
1: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí òde. Ọ̀rẹ́ wa ìdákun má ṣe bá mùsùlùmí òde.
0: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Sádùá ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. Àbí èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ nípa kẹyìn. Àwọn yìí tá a bá ṣe lénìí náà ni ó di tami ọ̀la o. Èní ni ó pè tí ọ̀la Adéyín

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀de yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́ wa important gan kọ́jọ́ rẹ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn fi ní débi òkú tó máa gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́sẹ̀ máa ń pè mí ní káṣá máa ṣe dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́sẹ̀ ń pè mí ládé yinka ọlásùkàn mi báwọn míì bá tún pè mí wọn ni abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ̀ nígbà tó bá yá wọn ò ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súná dà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹmbọ bí awo irin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí tó dá lójú.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rohun gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yíra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmíà gbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti òtúbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ni. Èèyàn tó kọ́ àti òtúbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn ẹlòmíì. Ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lò wọ́n mọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára wọn ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kò nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustard. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ẹ̀dí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Ṣé àfiwé mi sọ ń yé
2: yín?
1: Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀? Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Tájà ni lójú òkú ẹ̀ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jòkú? Àbó mi ni ó gbé òkú lámọ yín lọ? Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní? Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò nínú ọkàn ara wọn pé àti ẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò tiẹ̀ bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: adise ni ore asepamo lodo nje yin sore mo wo be se ma sore te ni wo be eyin ma sore te yin lo soti lodo bi nje yin ma sore te kin lo soti lodo bi nje ma nbo awon eyan je bi npa gbogbo alakaba ma nigbeyin o ama kaba ma nigbeyin abamo ka ti se die si abamo ka ti se ko to po ju bayi lo abamo ka to se die si
1: bawe kun iwa se koko
0: say you want to omo tin awon tin se esin to nse nikan ni wa ma nsore fun aba won tan se
1: ina
0: aba won tan so esin to nse ni won sore fun se mo bi ole re bo se ngbo mi loro yi ani sa won tan sore ta te je nse esin nikan lo sore fun aba won mo iya re nikan lo sore fun se mo lebi ati family re nikan lo sore fun bi won tara lu re nikan lo sore fun
1: ataba fun
0: sala bagbe re nikan lo sore fun abala basisepo re nikan lo sore say elesin atelede re nikan lo sore fun abi iwo kan mo sore ngege bi olodun ba se ran o bi gege bi kapa ti e na se mo fun gbogbo awon eyan life itesin ojesin abi eya o meya se ni ladugbo wa ni bi baba python kan be ni sale adugbo wa mi ade python kan be ni sale adugbo mi ni bi ti mo gbe loke oro python ni baba ta n soro re yi o python to ni ijo ni awon so fun awon landlord meeting ni meeting ni awon landlord association to wa ladugbo wa ladugbo awon ba mi ni ayin ile ba mi ni mo n gbe o ibe na mo tin pariwo laaro ti mo n pariwo disturb gbogbo awon taja taja wa ninu ile
1: awo dede wa
0: roro to ba ti ka nla e ma ngun mi se ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro imo baba imo iwa baba iwa ayi kongo bi eni to ma lade ni miji ganji gan to go to go to go to gba gbogbo nu to so to so to ru to ru okunrin si ba olori alaroye ni nla na ni ma ti nwo so so so mo mo bi se lo fi ma nla won mi ofise mi pa mi de mo edo gaga mo ma fale mebun to lo ba mi fun mi ni nje kidumare o le ma sa le
1: kogbon
0: ne wo we wo we gbe we gbe we ye we ye we ye wa o saarin ara wa gbangba gbangba le ri pe mo ise ise kin to da kon mo ji atitin to je mo ma gbo patori to ya njo si wo to je nkeru mi da fi eyin na wo wa o e ye wa o saarin ara wa gbangba gbangba le ri pe o wa ni ndanu ori mogun to fo didi eni fori mu to to fo toto eyan si aso tin balaro lero ati kibo mi o sinu temi adeyin ka ko sinu temi olasukan mi ko sinu temi abdurrahman
1: je pe wa o go mi dile oyin to no to ni kiwa
0: won ma wo se temi na se ni o tori mo bi temi na jo ki ilu Oyo se se ma dele nko pe ajise bi Oyo la ri o ayo ni se bi baba eni ko e je kin wa pada seyin bele nya ane python kan be ladugbo baba python kan be ladugbo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesin papo de fu yi pe boya christian abi muslim ni o se to ba be sore
1: ah ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won a sore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won a se ka ma sore bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́wọ́ ọba olódùmarè yóò san gbogbo
1: wọn. láyà kan máa ń bímọ aláàrẹ sàn láyé. Ìgbà tó wù wá la.
0: A ní Python kan bẹ ládùúgbò mi Adéyinka.
1: Àlọ́
0: Python kan bẹ ládùúgbò tèmi Adéyinka. Bàbá tá à ń wì ó ti ṣiṣẹ́ l'Abuja rí. Ó wá gba
1: bírò.
0: Kí náà ń pè é láti Abuja wọ́n ń gbẹ́ àwọn bọ́ọ̀ kan tó ń gbẹ wọn káàkiri. Ó wá gbà wá sádùúgbò wa.
1: Ọlọ́run
0: ní gbogbo àdúgbò tó sì ti mọ̀ ń gbẹ sí tàà ń rí táwa gangan fojú rí nígbò. Wọ́n á gbẹ kí wọ́n gbẹ síbi ilé ẹnìkan. Wọ́n kà sí táàpù tí ọmọ rọrùn níwájú òta ni. Ìgbẹ́ ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì. Lọ́dọ̀ Python tí mò ń wì. Gbogbo àwọn ilé tó wà ní Siri ti ló rọrùn páìpù yìí lọ pẹ̀lú owó ara rẹ̀. Tó jẹ́ pé àwọn náà wá ń ṣẹ́gìrì lè kán náà. Wọ́n á yín omi adàsù láti inú yàrá wọn. Wọ́n á yín omi adàsù nínú ilé ìwẹ́ wọn. Ó ti ẹ̀jẹ̀ pé federal government náà ló fi eléyìí sọ wá. Ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́. Tó bá pa kámọ́ tó yẹ pé inú ilé rẹ̀ nìkan ní ṣàǹfààní fún ta ní òbí lọ́wọ́ ẹ̀wọ̀. Tèmi lè lọ bí. Ṣé mo lè lọ sí Abuja kí n lọ rìpọ́ọ̀tù? Sọ̀rọ̀ mi ń yé ni. Nígbà tó wá gbé omi tí wọ́n gbé omi yìí síwájú ilé rẹ̀. Wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù náà. Ó wá mú òwò ara rẹ̀. Gbogbo stíríìtì gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi. Tó yẹ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni. Wọ́n wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi. Ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé wọn lọ. Ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé ìwẹ́ wọn. Gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò. Ọ̀rọ̀ mi ò mọ ayé. Adéṣẹ́yìn náà ń sore máwo mi. Ṣé ń sore ṣé á rí mi ní àbórè nítorí Ọlọ́run lẹ máa ń ṣe. Adéyinka tó ti dé láàárọ̀ yìí aláwì ìjánu. Ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹranko. Mo rá bá mi yan lopo lopo gba ni o ninu awe la tun wa yi o se so re solon lon se to re ma wo ba mo se so re abi se so re tori kan le ba mo gbeyin lowo awa kan ni ara ti to ngun mi de ti to ngun mi mo tin la agbo inspiration to tin wonu agbare mi wa.

Ah, oh, I let out. That is that. In the forward group, but Louis is more than settled. Now I ever manage here and you. Sugbọn tẹ bá ń ṣàkíyèsí ẹ mọ gbọ omi ohun àwọn ọmọ kékèké lábẹnú fídíò náà ń bẹ lórí Facebook page wa ní Ajíṣebí Ọ̀yọ́ Radio TV. Ẹni tó pè náà ni Ikram Yusuf Adebisi Foundation. Owó tá a fi lọ sílé yìí ní orí status rẹ̀ lórí WhatsApp ló ti tẹ̀lé rẹ̀ jọ bóyọ pé òun fẹ́ ṣe nǹkan báyìí làwọn èèyàn ń dá sí. Ó ní àwọn kan dá sí gan láti orílẹ̀-èdè Dubai, àwọn tó ń bọ̀ ń dá sí láti orílẹ̀-èdè Dubai. Wọ́n sì raise ní alẹ́ tó ń post ẹ̀ tó fi díjọ́ kejì tá a lọ bẹ́ẹ̀. Ó lóun sì ti raise over 30,000 naira ti àbí close to 30,000 naira pẹ̀lú owó tó náà fi kún gbàtà fi lọ sílé ara bí foodstuff lọ makilin ìfọnú gbogbo àwọn nǹkan lóríṣiríṣi kódà gbé kéèkì lọ ọbẹ̀ àjọ lọ ni fídíò ń bẹ ní orí Facebook page wa. Ẹyin náà ẹ máa sórí àtìpamọ́ ò ń bọ̀ ná ń bọ́ yóò wọ̀n ẹlẹ́ ó ti jákèjì ẹ̀.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà tí ẹ bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pé wọn yọjú sí irú bíbá. Sọ́dọ̀ èmi gan ọ̀nà pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ́fẹ̀ẹ́.
1: Nǹkan tí kúrúmù wa ajíyàwá tí wọ́n ń tà láti bá wa sọ náà ni pé àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation sọ pé ta bá wojú screen ni wa a rí details account number or contact that we get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n wá ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yìí ni àwa tá a bá fẹ́ gba channel yìí tó bá yẹ pàwa náà fẹ́ wá síra wá sí bíbá yìí ni wọ́n wà ní second sí Erelu campus Emmanuel the College of Education campus second year ní Oyoroki ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n fi wò wá. So ní Nigeria Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyoroki Ọ̀yọ́ ibẹ̀ ni Fonwan Modaleba Baby Home ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá àwa tí ó jẹ́ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹ irú èèyàn báyìí ni wọ́n sọ fún alẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní ẹ̀dàkùn opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí inú owó dùn táwọn nǹkan tó wà lẹ́yìn sí lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹnu send ₦500 àtẹnu send ₦1,000 àtàwátádá foundation náà lẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wa ká di okòwò ọ̀sán-gangan ká di okòwò ọ̀sán-gangan ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán-gangan àwọn iná ọlọ́run dákun bá sánú wọn ọlọ́run bá sọ wọ́n dé yàn ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọ́n dé yàn wọ́lá oṣù táwà ọlọ́run dákun bá sọ wọ́n dé yàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá àwọn tó ṣe àkóso fọ́nwá iná ọlọ́run bá fún àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbà yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zoo ní Ọ̀yọ́ town tó wà ní second gate rẹ yìí gẹ́gẹ́ bí a ṣe sọ kí ọlọ́run kó bá wa fún àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọn náà jìbá ọmọ sọ àwọn ọmọ tí wọn náà gbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bismillah orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáf Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àtànàbà ẹ nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dákun ẹ̀jẹ̀ kí akọ̀tọ̀ ọlọ́gbà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa.
0: A kí o tó máa lọ máì tí ì lọ máì lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ tán wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ̀ wà ṣé àyè àǹfààní irú rẹ̀ yọ.
1: Inshallah Rahman this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today àǹfààní ẹ̀ wà nítorí ajé ń kó yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ìlú ọyọ not talk of Ọyọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wá ẹni tó bá fẹ́ sponge inshallah Rahman so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tíyàn bá fẹ́ rán
0: tọ́ bá fẹ́ spọ́ǹsì èèyàn friendly level secondary level and tertiary level. Gbogbo dé
1: lèbo ayé rẹ̀
0: àbáyé rẹ̀ wà. Tó fi tó ayé rẹ̀ àbáyé rẹ̀ wà.
1: Àbá fẹ́ kóyàn lọ
0: umura àbí hajj náà.
1: So
0: ìjà ọlá ọ̀rọ̀ àmọ́ ni.

0: bá ní àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ń lé kan sí ó jẹ́ jẹ́ pé kò gba ẹnu mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yìí ẹ wo buhari buhari buhari ààrẹ yín president yín buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́mọ̀gbà tó lọ lóbi oṣù mélòó kan bá yábí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mọ́ kára rò tó wá ṣe kó sákò buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjẹ́ àsìkò tẹ́ bá wù gan kódà tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ wọn lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó péye ebi ní ọ̀run ọmọ ẹlòmíín lọ́sọ́run ẹyin náà ẹ máa ṣe ìwọ̀n tí agbára yín bá mọ ìwọ̀n tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yán yán ẹ torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yín yẹn fanda tẹ́ fún mọ ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn àràádúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹwò mi ẹwò mi rẹsẹ̀ ńlò rẹsẹ̀ ń dáadáa torí kójú rere ni wòrí sí wa káàkù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tó dá mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. àṣìwẹ́ kí n tó mọ̀ lọ. adéyinka ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé ló kópa ẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tún lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésẹ̀ ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bàǹdélé ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ londo madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja.
1: mo lẹ́bùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen alaro látòrílẹ̀èdè libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré.
1: alájàre abiodun.
0: asiru amadu adeniyegbọn mi dáadáa tí wọn ní ètèrè multi purpose venture láti ìlú pa. mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ hospital lọ́yọ̀ọ́ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: ọ̀sì kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fàtàì bàǹdélé olúṣọlá bàbá mi sàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mọ́nàfíkì ló.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàmí lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀ ẹ ṣeun bá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀nyí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: ìbákan ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tó ń dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọ gbẹjọ gbèje gbèje gbẹsán gbẹsán gbẹwá gbẹwá ó kí yín pẹ̀lú kọlọ́ pẹ̀lú kọlọ́ ẹ kú àti tiṣẹ́ ọlọ́run lẹ́yìn lára nítorí pé adéyìn kìí sì dè ni mo mọ̀ ọ́ pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́ sọ ife ọlọ́run lẹ́ni lára mi mo dúpẹ́ ọlọ́run. ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mò ń fi ń wòye ọlọ́run ò ní jẹ́ kí èmi gangan kí n wá jọra mi lójú o àìmọ́ ṣe ọlọ́run mọ́ kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yin ṣe ọlọ́run bí kúndúrà ti lọ́wọ́ lọ́la wàlà àwọn láwàlá kù wá táyé lábẹ́ láàlẹ́ yìí làzín.
1: pé mo dára níbi káwa kò lo olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ̀ ń fi iṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: ó ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa gbàgbé designer rẹ. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́ọ̀ba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àmọ́. ládàá dùn àládàá sàrà kọ́lọ́ọ̀jọ́ lọ́mọ́ bá wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́ kọ́ka.

0: Ẹ̀rẹ́ ń lórí àṣepamọ́lọ́dọ̀. Gbogbo gbogbo alákẹ̀sán ọwọ́ wa. Àìsàn ló pàdé yẹn ìdí ọ̀rọ̀ rí o. Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́ tá a mọ kẹsàn rẹ̀ nígbà tó bá padà yá? Iṣẹ́ wo là ń ṣe lọ́wọ́? Ọ̀rọ̀ lásán lẹlòmíì obìnrin ẹlòmíì lọ́wọ́ tí wọ́n sì kọrí sílẹ̀ fún. Yóò kàn sọ̀rọ̀ ẹni fẹ́nìkan tí ó wù tí ó ràn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ lónà ọba di olóore lọ́dọ̀ Ọlọ́run. Yóò bá di ẹlẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba fún wa san ìsan fún. Ọ̀rọ̀ mi ẹ̀yin tèmi.
1: Ọwọ́ wípé tẹ́lọ̀ ní ń bọ̀ aláṣọ
0: yẹn. Ẹ̀yin tèmi, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ pẹ́ o fún.
1: Sọ́rí bàbá kan ló ṣàlàyé sí i. Akúnfẹ́sẹ̀ bí ìṣe wa, akúnlọ́fẹ́ láti ìjọba sọ.
0: Gbogbo àwọn tó ń fiṣẹ́ ṣíṣe rán ara wọn lọ́wọ́ níbi mo bá dénú. Rótì ìmẹ̀jì graphic designer làwọn náà. Àwọn náà ti bá wa ṣe bánà rí láìgbà kọ́bọ̀ lọ́wọ́ wa. Adúpẹ́ o. Best icon furniture lókè òròkì níbi táwọn jẹ́ furniture. Àti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi náà. Best icon furniture àwọn a máa gbẹ́ tébù, àwọn a máa gbẹ́ chair, àwọn a máa gbẹ́ káòchì. Àwọn náà bá wa kan tébù tá ń lò ní àyín tá ti ní àyín. Wọ́n tún bá wa kan àga àjókòó rẹ̀ wọn àti ìkàntán. Mo bá a lè kọ̀ yín rán ọ létí bẹ́ẹ̀ táìpọ̀.

ẹjẹ ká wà náà ká mọ sí orí má wọ bẹ pé ọlọrun ọba nìkan ló lè ṣe ẹsùn orí o ń láládì ìpè ilé ẹsán ẹjẹ ń fa tẹmpù níwálẹ díẹ ọlọrun lọba aládì ìpè ilé ẹsán o plenty fashion home tí mọ̀ ń bá wa rán aṣọ táyé fún lówó kankan lọ́kàn bá wa aṣọ lọ́dọ̀ gbé fún tó sì mọ́ àníkù lówó òwú àníkù ní kankan lọ́lọ́ ọmọ ọwọ́ pẹ̀lú ẹbẹ́ plenty fashion home 0707 0076 0032 0076 0032 0076 0032 àwọn ọmọ ẹgbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba ìyáyìn ní ti mọ gé pété ó ní ẹsẹ o ọlọbẹ ẹsẹ àti gbogbo tí gbogbo ẹyin tẹ ń bá ràn wá lọwọ tààràn ti dákọ ọlọmọ yín ọmọ yìí ojú yín ọmọ nọmba lé yín ọlọmọ wà pẹlú yín adó ọmọ bá yín o ẹsẹ ohun tó dúpẹ ràn wá lọwọ ẹ ń ṣàdúrà fún wa ọlọmọba yóò mọ jẹ kí àdúrà kọ bá ẹyìn náà ní gbogbo bí kíbi tẹ ẹ bá wà ẹ já mọ ṣe dáadáa o ká pàjù bá lẹ déṣọ àlọ lọ kájú kan tó dáa tó dùn ún lẹ tọmọ nítorí àgbọba gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ gbogbo alákàbàámọ ẹni tó ṣe bí ó kábàámọ ẹni tó ṣe púpọ̀ ó kádà hàn ẹni tó ṣe kínkín ní ọkà ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ nǹkan ṣe máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹsẹ ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ bá fìfẹ jẹ ẹkọ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi gàdé fẹ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ ẹbẹ torí ọbẹ ní bẹsù àtẹlẹsẹ a sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan là ní bá ń lé mọ̀fẹ́ lọ mọ́ṣáláṣí nítorí ó bá kù ọ̀dẹ̀ tẹ́tí ń gbọ́mì ibiṣẹ́ tẹ́tí ń gbọ́mì ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ́ títù tútù náà láàárọ̀ bàbá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé mi ìfín rẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀fín mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé nére ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

0: Ọ̀rá ká mọ̀ fèyí sí lọ ní ọwọ́ aago méjìlá abérébé. Tẹ́ẹ̀tún mọ̀ ń gbọ́ àwọn repeated programs. Ìwà ẹ̀dá kan mọ̀ bínú. Gbogbo ẹ̀ tí ì tí ì jọra wọn ni ọ̀yà mọ̀ wá 24/7. Ó ti ẹ̀tún ti bẹ́ẹ̀ dì sáà sábà jù. Ìjọ ń bá ráàyè mọ̀ òun wá sọ̀ online. Ṣùgbọ́n tọ́lọ̀ bá ti ní kí gbogbo studio set tán dáadáa. A mọ̀ wá lójoojúmọ́ ni. Lójoojúmọ́ ẹ̀ ní sálà ìgbóhùn wa. Bẹ́ẹ̀ tiẹ̀ tún mọ̀ gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà. Ẹ̀ ní sálà ìmọ̀ gbọ́ program kan ìkejì ní àyàn. Ṣùgbọ́n à ń wá owó generator. A ní di computer. Àti ní table. Bàbá ti fún àwọn ti fún àwọn bàbá ti fún àlówó table. Wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná. Àti ń ṣe sí àbábà. Àti ń ṣe sí àbábà. Owó tán tún fún àlẹ́ nìjọ́ mẹ́ta àti kún owó tàbí ń ṣe sí àti ká tún ṣe sí àbábà. Àti tún ra àwọn first apron tá a fẹ́ mọ wọ̀. Kán lè bá àmọ́ dá wa mọ̀ pé oníròyìn ni wa ọ̀ tá a bá lọ cover event níta. Káwọn bá àwọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn ń rekọ́ọ̀dù ni. Ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ. Wọ́n mọ halẹ̀ mọ́ àmọ́ nígboro. Tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn léleyìí oní rédíò léleyìí. Tán bá rí first tán rí cap. Gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni. A fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín. Yàrá kan ni mo fẹ́ máa lò. Ìtẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ lọ. Ẹ dákun. Ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yín. Gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà. Ẹ ṣe wàá dúpẹ́ o. A mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́. Ọlọ́wọ́ mọ̀ ràn yín náà lọ́wọ́. Ọdún yìí tún ti ń lọ. Ìwọ̀nba tó kù tọdún ó fi parí. Ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́. Ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́. Lọ́la aláìlá ilọ̀lọ́ Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam. Lọ́la rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba Ọlọ́run Olódùmarè. Kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàlá ọ̀la wàlá kù wá tá ilá abilá rí rà sí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration. Ẹ bùn mi o, ẹ jù sí mi. Ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi. Ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá mọ ọkọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì. A mọ̀ fọn rere yín. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ tiẹ̀ ń gbọ́ wa gan-an náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa ń wà, wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí, àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa, ẹ nífẹ̀ẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o, ẹ̀yìn ti mọ̀ ọ́ ní.

wọn kọ àwa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìhùn lókè òrò fúlọ̀ yà láàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bà yẹ sí ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dà ó ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí sáà káfẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèrè bẹ bá fẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ́ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ìjẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. ká má pe ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn gbẹ̀yìn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúùlù nàìjíríà láti lè sìn.

0: lójoojúmọ́ ni.
1: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ibikíbi tí afẹ́rẹ́ kan tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn ni ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà. Iláṣà Roko ti sọ lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
0: Bí mo ti ń lọ.
2: Àjíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: ẹgbọ́ ta ló lè jí tuntun lè pa, ta ló lè pa tuntun lè jí, Ọlọ́run ọba mi nìkan náà ni o. Egbe lẹ́yìn ẹni àdá lóró, egbe lẹ́yìn ọmọ òwe kan, Ọlọ́run ọba ìgbà lọ́wọ́
1: rẹ̀.
0: Mímọ́ ògbó ni fún orúkọ Ọlọ́run ọba Olódùmarè, Ọlọ́run gbọ̀gbọ̀rọ̀ bí ọwọ́ àṣọ, àkìkì tán. A ní tá a bá kìgbọ́n, tá a tún yìnbọn, a tún ń kì ní o. Lèmi ṣe máa ń kí Ọlọ́run ọba mi lóòrèkóòrè.
1: Ọba sójú òkú sórí òkèrè ayé.
0: Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run ọba Olódùmarè. Wàlá haúlá wàlá kò wáta. Ilé àbẹ̀lá àdé ràzín. Agbára tó dá òfin sí méjì.
1: Ẹ̀mí mi túbà rẹ nígbà tó lọ. Mo múlẹ̀ fún ọ̀hún bàbá.
0: Agbára tí ń mú ọ̀sán tí ń sọ ọ̀sán dòru. Agbára tó tún lè sòrú dọ̀sán.
1: Ẹyìn rẹ kò sẹ́lò mí. Àìkọ́fẹ́ kò sẹ́lò mí. Ọlọ́run rẹ lẹ́jọ́ máa rẹ tọkọ nígbà tí agbára ìwọ ni Ọlọ́run.
0: Lẹ́yìn rẹ kò sí ẹlòmí o. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni, ìwọ ni, èmi ni tó ń jẹ ẹ̀mí.
1: Olórí ẹgbẹ́ta ìlú ọ̀gbọ́n wa ń
0: tẹ̀lé. Alpha àti Omega.
1: Omúlẹ̀.
0: Ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo.
1: Olùdáyé kò sẹ́lòmí. Lẹ́yìn rẹ.
0: Lẹ́yìn rẹ kò sẹ́lòmí mọ́ o.
1: Ọlọ́run gbogbo èdè.
0: Ó sì ń kankan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbáńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin, Oyo ló ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún ọyọ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Lórí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀. Wọ́n ní wọ́n sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ. Bírèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹríbù ṣùgbọ́n ìkákalára àwọn táwọn àánú ọkọ̀ náà.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọ́ gbé mi wọ̀ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbà ọgbà ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run tó le lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan, ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bì kan, a tún sún ń bò mí. Ọlọ́run ọba mi lọ́ba ara. A fẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Dọ́là pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu, ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu, oṣù bàbàbàbàbàbàbàbà, wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara mọ̀ kan gbó, àpọ̀ kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde nílé, ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ẹ̀dá, a ní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbúrò lẹ́yìn, àwọn lẹ́yìn bó ṣe pé, ìbó ti fẹ́ yọ ń lẹ́yìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: said, ọjọ́ Monday, ṣe download pé ní ibi tí mo bá ẹ lórílẹ̀ èdè wọn ní Nàìjíríà. Ṣe download ọjọ́ Monday. Mi lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Mo bá dé ṣọ́ọ̀bù nínú ṣẹ̀lẹ̀ lókè òrùkẹ́lẹ̀ nínú ṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbẹ̀. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbó mi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìrẹ̀. Tán sáré tán ń pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà. Ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator tó gbé ta. Bí bóyá ṣàlẹ́sà ló ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jó ó di iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Mọ ẹ̀yin èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ̀lẹ́ lò ó fún ńlẹ́ bí fire extinguisher. Kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ni fún àwọn èèyàn tí a máa wọ pé àbíléyìn tí wọ́n máa mú minerals tó minerals ni. Wọ́n kàn mú ni wọ́n kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni Ọlọ́run bá sá lùú náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìfọ̀. Ṣùgbọ́n àtọ́fà ni o. Àtọ́fà ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo. Sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán. Wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi ìyá ti ń sùn léfin jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àfọwọ́fà a máa wá blame ọjọ́ kan a máa blame oṣù kan. Ẹ dákun ẹ̀jẹ̀ a máa due diligence. Ká máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa. Ká mọ̀ ìyá Fọlọ́run sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyinka Pẹ̀mbọ bí àwo irin. Sọ̀rọ̀ mi yéyín 07068874274 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call. Ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí i lálẹ́ ká dákọ̀ yín lórí ètò. Ẹ yẹ message mi lórí WhatsApp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

Nàìjíríà kò ní tọ́sẹ̀mí àti àníjẹyà mọ́. Ọjọ́ ẹkún wọn ti dópin. Àní sọkún àníjẹbàjẹ́ àníjẹkoro. Àní kìkà àbámọ̀ bọ́nú. Kí àwọn ìlérí àti ìpinnu tọ́lọ́run ti ṣe pẹ̀lú májẹ̀mú rẹ̀ kán lè bá wa ṣẹ́ ká gbogbo wa kájọ máa fẹsọ̀ ṣe. Ká máa ṣe ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí jò ga gbọ́n. Ká mọ̀ jẹ́ ń tí ọwọ́ owó tó ká mọ̀ lọ máa fi gọ̀gọ̀ fà á. Ká mọ̀ lọ máa fi gọ̀gọ̀ fà á ọ nítọ́wọ́ owó bá ti tó. Olúwaṣẹ̀lá àníjíyà mọ́ lóòótọ́ ṣùgbọ́n káwa náà ká tún tẹpá mọ́ṣẹ́ wa. Ìdí iṣẹ́ ẹni là ń bàbá wa sọ pé àti ìmọ̀ ni lọ́lẹ̀. Ẹ jẹ́ gbọ́ òkun lọ́lá fún láyọ̀ lẹ́ẹ̀kan sí i.

0: ṣe ajé ṣe bí ọyọ online radio and television ọlọlá mo bá rọdẹ o ma gba bí mo ṣe ń wí.
1: Ọ̀ká ìláyò kí èmi náà. Èmi ni Lumatech.
0: Bóyá sọ pé ẹgbẹ́ ẹgbẹ́ o bàbá dáadáa ẹgbẹ́ ẹgbẹ́ o.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bá dé mi kí n má tún sì sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru a máa là lújà a máa là kò ká a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ ń wájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tọ́ takú lóru mọ́júmọ́ tó wà ń wájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtì. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ gàgbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrú pẹ̀lẹ́. Àmúkùrú tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ẹ̀ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yọ wà léèyàn kan ní sòun. Bí o bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látò kẹ̀ wá tó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Fẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Fẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ ń bọ bí awo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ran kó a sì rábà mi èèyàn. Kọ́ mọ̀ ṣẹ̀ lémi kọ́rọ̀ ọmọ bà lémi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ mọ̀ gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun lẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa. A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ọkàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bóun náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn fún olówó oje. Báà mi fàtà ìbá ń délé ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

ẹyìn wa ṣe pé nǹkan jẹlẹ agbárí èèyàn kí ẹ máa gun ọkadà tí ò ní náà kí lálẹ. Funnest part of the event ni pé wọn máa wá tún sáré ìṣàkúṣà tí àwọn bọyá wọn ya ọpọlọ àwọn èèyàn yìí wò. Wọ́n gun ọ̀kadà lọ, wọ́n wá tẹ kíní standing full stand ọ̀kadà mọ́lẹ̀ lórí ìrìn lórí eré lórí títì. Ìyàn wà á dún gbárárá yóò wá sáná lọ lálẹ́. Ẹ gbọ́ kíni wọn. Kíni enjoyment tán derive látara gbogbo àwọn irú ìwà rádaràda yìí. Kíni nǹkan wúrí tó wà ńbẹ̀ tán derive. Tí ó bá ṣe pé wèrè ń jẹun lágbárí wa. Tí ó bá ṣe pé orí wa ti fẹ́ yí àgbádùn. Máa fi full stand ọ̀kadà máa tẹ̀ lórí ìrìn tọ́kadà wà lórí motion. Ìyàn wà máa halẹ̀ lọ gbọ́dọ́dá lórí títí ọlọ́dà. Iná wà máa sá kárọ́rọ́. Àwọn tí ọba mọ̀ àwọn èèyàn fọ́n dàgbé wúru bayo accident káfẹ́ ṣẹlẹ̀ ni àwọn èèyàn fọ́n dàgbé. Ẹ gbọ́ kí ni irú ìwà yìí kí ni kí làbá débi irú rádaràda yìí. Tí ó bá ṣe pé ìwà bí ìwà ẹranko bíi pé wèrè ń jẹun lágbárí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Máa gbọ́ kadà tí ò ní ná kí lálẹ́ wọ́n tún wá máa sáré. Ẹ wá ní ẹgbẹ́ ni wọ́n wá kíkà àbámọ̀ bọ́nu. Àbámọ̀ nísì gbẹ̀yìn ọ̀rọ̀ ìbámọ̀ mọ́ ti ṣe. Bí tó ti ń tẹ̀kẹ́ ní mọ́lẹ̀ ìyún á lọ mú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ lórí títí ọlọ́dà. Tẹ́sẹ̀ bá wá bó yáti yàtí ọya mọ́lẹ̀ ìyá mọ́ yàn mọ́ yóò wá di àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ yóò máa wá kíkà àbámọ̀ jẹ́. Tó sì yẹ kó rí bẹ́ẹ̀ ń tá a ti lè avoid tá a lè avoid ní tí ò yẹ kó ṣẹlẹ̀ pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín tá a bá lè ní sùúrù tá a bá lè farabalẹ̀ tá a bá lè ṣe tá a lè rin ìrìn yìí lọ́nà ẹ̀tọ́ tá a lè hùwà ẹ̀tọ́.

bẹ́ẹ̀ bá wà kọ̀ ẹ̀mọ́ mú tí bẹ́ẹ̀ bá mú tí ẹ̀mọ́ wà kọ̀. Bọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bà níná ẹ̀mọ́ gbéjáde lálẹ́ o. Ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn. Ilé ayọ̀ kọ́ sẹ̀ lórí wa. Kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe. Káàárọ̀ dẹ̀ wá. Àwọn ò ní bọ́dún yìí lọ, bọ́dún yìí ṣe ń parí lọ, àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́ máa sọlẹ̀ gbàá kọ́ máa sọlẹ̀ gbàá bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn o. Òfò àtàìsàn àtàdánù kọ́ máa gbénu gbẹ́ wò wá rere ìrere ìrere kí ni gbogbo kọ́ máa sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

0: Olúwa mọ sọ wa ko mọ pa àlọ àti àbọ wa mọ ká wa náà ká mọ sọra wa ká mọ wọn sáré àsápajúdé ká mọ lọ mọ fa gbùrù tí gbùrù ọmọ padà mọ wa fa gbó lẹyìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ ló wà kò sẹ́lòmíì lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ọ̀run sẹ́lòmíì kò sẹ́lòmíì lẹ́yìn rẹ. Abíwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ àláti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọwọ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo mú kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pàwá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí ni èèmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ wọn dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọ ìdè ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí nílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbògbò ọlọ́run máa pa wá mọ́ ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wọ̀lá haúlá wọ̀lá kùwátá ìlà àbílà àbílà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójú máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Tọ́kàn wọ́n balẹ̀ karọ́ tẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn tá a jọ wọ 2020-2021 náà lájọ rí òpin rẹ̀. Tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá ọlọ́run ọba olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wálòkù o, àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. A tún wá mọ́ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: tọ́ agbèsè tán ọ fẹ́ mọ́ ṣetán ọ fẹ́ mọ́ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ́ lọ lù kóṣùn lékè lèké ṣetán ọ fẹ́ mọ́ lọ lù kẹ́gùn lẹ́yìn ká pẹ̀mbọ bí àwọn ẹni.
1: Ìrìn ayé ò ṣe dárìn láìsẹ̀.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀, onídẹ̀rẹ́ ló dìyálẹ̀ tán ọ̀la kòkó kò kẹ́ tó rí un. Mo ò fẹ́ ń kù, mi ní fẹ́yìn náà kù, ẹ ní fèmi náà kù, ọ̀tá jẹ́ ló kó. Adé afúnmọ́rè mi àtàgbàwò sí lọ́pàá, ọ̀bàrà òkúndá, àbádé yìí lọ́mọ, àdéhìí ń bẹ ní kùtù dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin tí a tá ẹ tẹ́ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú ọ̀, ìyá ń jàjòjì ó ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́ tán. Adé afún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Báà mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ̀ òkò.

ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú 17. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yìn náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin.

ọba alágbára alewile sí alezelewi ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín pàkúté ìbá ti má parọ́ ní tipẹ́ dé yín ká. Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wà láì. Bí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wà láì, àwọn ọba ti jámọ̀ gangan. Torí pàtẹ́ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí pé òun bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa. A dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò. Bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ará ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tù ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

Ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà. Iláṣà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamọ́ntí kan bí o ṣe rí. Ayin èmi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀ ìwà, bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèé sèmi náà tún lọ ọmọ ọba aládèjì ganjigan togotogo tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu òhunrun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Iwọ́lá aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torútorú, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn ò fi sẹ́mi pa mí dín mi dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹ̀wò ẹ̀gbówó, ẹgbèwò ẹgbéwò, ẹyẹ̀wò ẹyẹ̀wò, ẹyẹ̀ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹ̀yin náà ẹ̀wò wá wò sáàrin ara wa. Ẹ rí pé ọwá ní dáná orí mò gún tó tún fodidi ẹni fọ́rí mu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka. Ọ̀hìn wọ́n mọ òṣè tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú Ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì Màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí ayin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan Adéyinka ayin rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tọ́ bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í o, mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tọ̀lógun tọ̀lógun, mo kì í tọmọlúàbí tọmọlúàbí, títí ilẹ̀ Oòdùà títí ilẹ̀ Oòdùà. Ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ni ń pa wa, ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kìíní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o, a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí server tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tó ki fóònù mọ́lẹ̀, má tó sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èyàn wà ń bẹ̀ wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí. Ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ̀run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn, Sunday kápá láti ṣe tí wọn ṣe ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn máa dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

0: kúkúrú.
1: Ẹ kú ìtọ́jú mi, ọpẹ́ olóore àdáǹdá tán ni. A máa dá lójoojúmọ́, a máa tuntun dá ni. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi. Pẹ̀lú àwọn olólùfẹ́ mi, pẹ̀lú àwọn alátìlẹyìn mi, pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n máa ń gbọ́ mi lójoojúmọ́. Ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní. Wọ́n ṣàdúrà fún mi. Wọ́n ní kọ́lọ̀ ọmọ jẹun sì sọ. Kọ́lọ̀ ọmọ jẹun sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn. Wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

tí ó bá sì wọ tó ń sálàbù lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe bá ìwọ̀n ayé mú bàbá wọn bá rí wa lókèrè wọn aṣa ìyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn a tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbọ àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hún tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lójọ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Oògùn wa la mọ̀ sí ni, oògùn tó jẹ́ pé ńlò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmá ìlú lọ́jọ́ gbogbo ó ní ṣaláàbò wa. Wọ́n bá ti ẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kànlé ni, àìmọye àwọn tán ní yàrá yà fòrọ̀rẹ́ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí tíye ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu, tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀dẹ̀ tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey, where we for dey, where we for be. Níbo la wọ bá wà, bóyá bá ti ti ojú oorun lójú ikú, ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o, a ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré, aláǹta kùnpáyín kékeré sólóko bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdábì ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́, aláǹta kùnpáyín kékeré sólóko. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́, ojú rere ni wòrí sí wa kápò rẹ̀, ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé, orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí.

mo rọwọ yin nbẹ lati Benin Republic ayin ti Kotonu lọhun nbẹ hun a rọwọ yin o e seun adupe lọwọ atẹyin na adupe lọwọ yin ile loko pe lẹyin odi ani yin pe odun meji lọ ta bẹrẹ kini bi ere la bẹrẹ lọjọ na lọhun ni ọjọ kẹrin le ni ogun osu kẹta ọdun na la bẹrẹ lọjọ na lọhun ni ọdun 2020 lọhun nbẹ hun one more time oku itaju ni olohun

fojú ọlá rẹ wò mí o kémi náà dùn lówó kí n dọlọ́lá kí n dọlọ́rọ̀ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ̀ wò mí o tọ ìyáyín náà ní ti máa gé pété ná torí kò síná fáìrọ̀ ìbánisọ̀rọ̀ mi ti fẹ́ kú oníyàn ẹsẹ̀ o ọlọ́bẹ̀ ẹsẹ̀ ọlọ́kà ẹsẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹkọ́ ìbínú o a máa bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó bá ní amọ́bọ̀ nìkan láàrin tí bá ní nítorí bábá kò tètè kọjọ́ kan rí òun àrọ̀wọ̀ adé ẹkún bá jẹrọ̀ májèlé jẹ́ kí n láyé ìpín sí àrọ̀wọ̀ láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú nítorí pé tùtù títí báyìí láàárọ̀ tẹ́ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà àní rogbòn fún pínpín ìlú ò ní lè mọ́ wa tùtù tútù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìṣọ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé adé yín ká pẹ́ńbọ bí àwọn irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wàrà wa tì ààyìn ò fẹ́ ń kó àtọ́jẹ́ ìlókù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà àbádẹ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká má dolódì lẹ́yìn ara wa ọ títí dìgbà míì tá a ti máa pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pàpínpá lẹ́ẹ̀fìlà yìí lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múráyín náà ló kọ bàbá tó bí ńlọ́mọ ààyìn ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ó gọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Baben kankan.
2: Ajisebi Oyo online radio. Ati tibi araba.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo láárí, Oyo ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
4: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlàájù láàrin ẹranko. Ajisebi Oyo online radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹlẹgbẹ́. Ajisebi Oyo online radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ́ olúkọ.

let me give you an example. Lára àwọn policy tán ṣe, policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó máa lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ara mi ò yé yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ ní làákà ipò o, àwọn òyìnbó fún wọn ní làákà ipò. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kinní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kinní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ èyí tán ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site yìí, wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fún àwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn, wọ́n máa fún wọn ní ìdáhùn, wọ́n máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí níbi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ní ṣe yìí, táyẹ pé ní ta lówó lọ dáadáa ni irú rédíò station yìí, mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dáa o, èwo ni wọ́n ń ṣe tí ò dáa? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve, báyà wọ́n ń ṣe product kan tí wọ́n fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé àyín olóyè tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákà tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: ká kórí ọ̀rọ̀ tá ń yanjú tá ń pẹ̀ kẹ́lù láàárọ̀ náà ni measurement and evaluation. Measurement and evaluation. Kí ló mọ̀ ń ṣe àwọn ẹran tí a ní àyín tá kí ń lè evaluate ara wa? Pé ibo ni kùdìẹ̀ kùdìẹ̀ wá kù sí? Ewu lè yí tá a lè ṣe tí a tún fi lè jó lórí tá a tún fi lè máa tẹ̀síwájú? Ṣùgbọ́n ní tá a bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ńlá wa mọ̀, ẹnìkan sọ̀rọ̀ nínú gúrùpù kan ní ìsìn, ó ní ní Áfíríkà wa ń bí, ó ní in the next 50 years. Ẹ jẹ́ kí n kà bó ṣe bẹ̀rẹ̀. Ó ní who do Africans these things abeg? We deter future progress so much we cling on to the past. Ìtẹ̀síwájú ọjọ́ iwájú ó jẹ́ àjòjì sí wa. Àfẹ́ ìtẹ̀síwájú ọjọ́ iwájú. A wá cling mọ́ past. Ẹ máa wá wo ibi tá a ti ń ṣàbòsí rè o. Ni pé àwọn tó jẹ́ ìwọ ọmọlúàbí tó jẹ́ titi àtijọ́ tó yẹ ká dìrọ̀ mọ́ un, a gbẹ̀yìn jù sí ẹgbẹ́ kan. Níṣẹ̀yìn. Ṣùgbọ́n àwọn nǹkan míì tó jẹ́ ti pé ó yẹ ká ti improve lé lórí, ká ti kí nǹkan mi ò tún ti wá tí ó wá tí ó tàbí improve lé lórí, àní improve lé. Ní kẹ́ni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí. Pẹ̀lú owó tà ń ná, owó náírà, owó ká sọ pé náírà kí n máa fi yun ṣàpẹẹrẹ, náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà. Bó ti àti fojú kan 1 naira àti 50 kobo nísìn, Ọlọ́run ló máa yé ọdún. Ìlú Èbó gan-an, wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà, wọ́n ná láwọn ìlú Èbó. Tó bá wà ń bí, a máa fi fọ pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ, yọ máa dún wóróworo lápò wa. A sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán, kò sí nǹkan sílè 5, kò sí nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kobo nkankan, kò tiẹ̀ sí ice water, ká tiẹ̀ sọ pé kò tiẹ̀ sí ice water mọ́. Kò sí nǹkan 5 naira gan, tipatipa lẹ́fi fi agidi lẹ́fi rí nǹkan 5 naira lórí igbá. Agidi kí ni nǹkan 5 naira tó ṣe ẹ̀wà gan? Kò sí nǹkan 5 naira, ṣé nǹkan 5 naira bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yéré tán yan múrí kan láti bẹ̀rẹ̀. Magi tá a máa ń fi sọ́bẹ̀ pọ́n 5 ni. Pure water tá a mú 15 naira ni. Kò sí nǹkan 5 mọ́, kò sí bisikíìtì 5 o, wàláì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀. Ṣùgbọ́n tí mo ń sọ ni pé owó náírà tá a ná pépà pẹ̀lú kọ́ìnsì, ká jẹ́ pé kò sí kọ́ìnsì ní Nàìjíríà tá a ná, àwọn òyìnbó ti tún improve, innovation ti wà ní ìsìn níjó ní tá a ń sọ̀rọ̀ kíni. Àwọn tẹ́ máa ń bùn wá lówó, wọ́n wà lamẹ́ríkà ni o, èmi wà Nàìjíríà, èmi wà ní UK, èmi wà Nàìjíríà. Wọ́n kàn ní Dẹ́yìnká ò lásùkàn mi kásẹ̀ máa ṣe dáadáa, pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀, sáàlì ẹlẹ́nu gbọ̀rọ̀, send account number rẹ ọ níkà ju account number sí wọn. Wọ́n kàn tẹ́ni gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú 5 lówó ọba ti wọlé sàkáǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ́ọ̀sì. Ní tí mò ń fa ayọ̀ ni wípé ní ayé ọjọ́un nígbà tí ojú sì dúdú dáadáa, àwọn kan yìí ò yí sí dáadáa, wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ ọ. Láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o. Bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó, wọ́n tẹ́lẹ̀ kínní kan, Ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín. Inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o. Pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún tí ń bọ̀ o. Tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ bá ń ralè oko mo fẹ́ máa dáko. Tàbí ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o. Wọ́n kọ lẹ́tà, ó lè lo oṣù 4 kó tó dé Nàìjíríà. Ṣùgbọ́n ní ìsìn ti mo nfa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jinle awon tan ni opolo tan ronu jinle awon ni won rule agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina tan ma fe ba mi soro lati Ivory Coast won ko te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast so ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John ati abe collector olodun lomo oye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma ro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pe pe pe pe pe olonu pe olonu latori phone pe won di send owo sile pe ile wo lo nba mi kolo iya lo se video call nibe ma fi so gogo yara nka kiri fi han mi document ni aye jo ta eyan mo ti won ma send owo lati lebo kan ba won call ti won ni call o ta ma fi le on le han won nisin fi document han mi latori phone ni won ti mo iya ma scan re ma ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi se ma fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu ogbon ma jinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan
2: ika fọwọ sowọpọ ika mọlẹ awọn eyan wọn fọwọ sowọpọ wọn mọ akiyan asi otitọ ni ọrọ awọn baba wa nilẹ yoruba to ni pe karin kapọ kapọ karin iyẹ ni iyẹ ni ọyọ ati ba abinu ti ko rọrun lo ran mi si ina ni mọ wipe ajeji ọwọ kan soso ko mọmọ bẹru lori ẹ jẹ afimọ sọkan gbogbo ọmọ ilu ọyọ nile ni loko ni ati lẹyin odi ta fọwọsowọpọ gbé ìlú ọlọgà agbára ń bẹ níbi ìpìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà yín ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ ni iyẹ ni yóò yẹ wa o torí iyẹ ni yẹyẹ lé yóò rọ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn mílẹ̀ ní ń jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ pè tèmi náà ni látàrò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàbí ní tí kò rọ̀ ní ọ̀ràn mi níṣẹ̀ àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ní lára ńlá dìkú ijó àti wípé ajíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Tila and Babo, measurement and evaluation. Pe baba ti wa nijoba o baba fe gbe policy kan jade o ka evaluate re ka ro dada mo tun fi nsoro te ba gbagbe ayin te nba mi bo tele lati le ipe pelu awon eyinbo awon ma won ma nlo opolo won dada ina ni nje ki won ma lord wa lori o nje won ma je olori wa o gbe won ba fe ta product naira 5 pere won le koko fi muri 5 se research lori re lati bi je pe won fe improve lori product yen te bi pe product ni o agbada ma mu millions of dollars billions of dollars wa won o ko na won le lori product naira 5 won le na muri 5 le lori research nikan won ati se ton o ko na muri 5 lori research nikan mo fi wan soro pelu awon policies ton wa awon ton wa ni joba ton won se won atin won ni won kan ro alo bayi ni pe kini yi da guru guru guru guru guru guru won kan implement e ni bu laim kan na won ni kokko wo won ni ro lo waju kan tun ro lo seyin pe kan evaluate won tun kin joko pe nda ta se policy to ti e wa ri bayi o ka wa evaluate ka tun wo pe ewo la se to ku die ka to ewo lo ye ka tun pepele mo ka tun continue lati ma se daada lo da lo ti mo nso pelu product pẹlu awọn lebo mo bi nsoro pẹlu awọn website ti awọn oyibo yi tan dale survey website awọn tan wa lebo belo mi o ba ni send lebo to ba joko ti survey nikan lasa gan yo yi to ma rowo nbe awọn eta ti mi gangan fun ara mi ti mo ti participate nbe VPN la ma nlo tan ba ti dictate pe VPN la nlo ba won kan block wa ni sugba awọn tan se to je pe won ti be gan lowo lowo to je pe ise gan ni loto fa awọn kan in to si wa fun na ni pe boya won fe se product kan tabi won ti se product yen o won wa ma beere oro lowo awọn ti won lo product yen pe kini ta se o ewo lewo pa tun le improve le lori o boya policy kan ni won na nse orisirisi company orisirisi ba ma ka awọn mi tun wa to je pe boya application kan na build ni won wa san o fa awọn kan pe kan ba won explore application kan wo kan lo tinu teyin ewo ni o ku die ka to ka won improve ewo ni ka won yo kuro ninu awọn functions to wa ni bi application yi awọn software ba won se ma npe won na be na ni gbogbo awọn software yo won se ma se awọn brand brand big brand bi awọn moto awọn cars awọn na won ma se iru awọn won ma san fun ra awọn survey website yi latun ti bi improve product won ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí. Bẹ́lá àwọn tán wà ní ṣáájú wa àtàn ṣáájú wa yìí orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí ẹni tọ́bọ́ wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ọba sì gbìyànjú ọba má ṣe báyìí o wọn wà fẹ́ gbé múru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn èyí tá ń ṣe tó dáa nìkan wọn fẹ kí wọn máa fọ́n rere wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú àwò wájú bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o kó tó di pé mo wá ṣubú níwájú níbo ni mo ti ṣe ẹsẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní facebook tẹ bá gbọ orin tí wọn ń kọ fún ṣèyí mákindé ẹ má sì mí gbọ ṣèyí ń ṣe dáadáa lọyọọ state o ń ṣe dáadáa lọyọọ state o wọn wá ń kọ orin kíni kan mo ti gbàgbé orin já ń kọ wọn ń kọ orin o ìra wọn ò fẹ́ pòpò òde nu o ìra wọn ò fẹ́ pòpò òde nu o kéde pé torí pé wọn fẹ́ràn ṣèyí mákindé débẹ̀ ni wọn fi ń kọrin yìí o ṣùgbọ́n torí tí wọn jẹ tí wọn rí jẹ lọdọ rẹ ni wọn fi ń kọrin yìí o
ṣe bí nkọrin yìí o máa jó lọ mò ń wẹ̀yìn rẹ fún o máa jó lọ mò ń wẹ̀yìn rẹ fún o ẹyẹ ń bí yín àwọn tí wọn ń ṣùgbà president goodluck jonathan lánàá àwọn òru bèbè àwọn tí wọn ń pariwo rẹ a dàrú ni a ṣe kíní kan ní ìwọ nìkan ní ẹyin jonathan ní o kíní kan ní o ẹ bá bí jonathan lónìí ọlọrun lọmọ ọdún tó ti rí ìmí nínú wọn gba ẹyin báwọn èèyàn ṣe rí nù nature àwọn èèyàn nù o ibi ọmọ ẹyin tí wọn ń jẹ lọwọ nìkan náà mọ ẹyin o dodo tí wọn wá ń jẹun gangan ni ò ní jẹ kí ẹnu wọn lè sọ òdodo fún àwọn tán wà nípò aṣáájú kí ṣe gbogbo àwọn tán wà nípò aṣáájú ni wọn jẹ níbi o àwọn tán kó rọra gangan ni àwọn ni ìyẹ tó ń bo gbogbo ìgbìyànjú gólóbà tí ò jẹ kí ìgbìyànjú gólóbà wọn dé o yàtọ fún pé àwọn míì wọn gbádùn nínú wọn tán ní lọwọ ṣùgbọn àwọn tán kó rọra gangan ni ìṣòro àwọn ẹlòmíì ẹ jẹ kí n tún wá padà sẹyìn torí mo ti tún ń digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tán ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwantiwa yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mi bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ níbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èfi lose taste gbogbo tí wọ́n gbọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tó ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kéṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé àwọn pé owó tá a fi ń import rice pọ̀ àwa block importation of rice ẹyà ẹ máa gbin àwa ẹsẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice sílẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹun lè kàn sí yín má ṣe bá rẹ̀ tó àwọn ibi tán tí wọ́n máa ti ń ṣàbòsí rí àwọn tán bá nu kinní yìí foreign rice ni wọ́n ń jẹ o wọn ò jẹ́ tiwantiwa o ibi tán ti yà alábòsí nù tí wọ́n bá ṣe pé irú ní ìsìn bá ṣe bá nu rẹ̀ wọ́n wá stockpile Nigerian local rice Nigerian rice wọ́n stockpile ẹ̀ sí aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń so fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù ú tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tán wà lókè lọ́hùn ẹyin tẹ́ mọ mú àwọn policy kan wá tí wọ́n máa against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹ̀yin against gangan lẹ́yìn gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni

0: gbogbo.
1: Rájí Àlàmú náà lẹ́ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbáráyé ìta bá ń ṣe ooo.
1: Measurement and evaluation.
0: Are.
1: Tẹ́ bá tiẹ̀ tún àti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o. Kí n mọ́tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú. Ni wọ́n wà á wòwò, wọ́n wà á wòwò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubú lébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí ò bá sí innovation, tí ò bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ ẹ bí tẹ́ ẹ ti ń gbọ́ mi tí ò bá sí ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi ò torí irú àwa yóò lówó lọ́tà abilé ra táìmù lórí normal radio táàyò máa ṣètò lórí rédíò ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi mọ́ wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káùchì. Lórí àga kan ni mo jókòó tí mo fẹ̀yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ẹ android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń whatsapp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládà mo ayé ti rọrùn o ayé rọrùn ayé ti rọrùn. Àwọn èbó àwọn tẹ ń ronú àwọn tinkers wọn ti jẹ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwa tábà tún wá rí àwọn tẹ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wọ̀ wá nífẹ́ paṣọ ìsìn dà. Àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsìn dà. Àwọn ò ní wò pé báwo náà làwa ṣe náà sì lè jẹ irú àǹfààní. Innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life fún ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àfi lè better life fún wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀ díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kógbá lé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi, wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sílẹ̀ lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà, tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. I want to know the multi-purpose venture ni Lupa. But I'm going to go to the ẹgbọn mi dáadáa ni ṣíṣíṣí àwọn alátìlẹyìn wa nù Awusola Michael Angelo ọmọ wọn Lekiti tọgbẹ kó dàgbà tó fi ìlú Abuja ṣe lé àánà alátìlẹyìn wa ni o wọn máa ń nawọ́ sí wa lóore kóore ẹsìn o adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o mo fi tún dórí bàbá mi Bàṣírù ọmọ Adéniran ọmọ Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé nílùú Èkó Aromi sálẹ̀ gbẹlẹgbẹ àáfàá Glo ìlú Pàpó làwọn ń gbé o Asiru Amadu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa ó fi dórí bàbá Bàṣírù Adéniran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ni ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o tó fi tún fi dé orí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn bàbá Sàmínú ọmọ Adépọ̀jù láti California ní United States ọmọ wọn ní Èrúwà Èrúwà Ojoko agbẹdúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà àgbè ní dájọ́ wọn bàmí tún lọmọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́run agogo dé àṣẹgbà lọ́nà tó mú bàbá léwu mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ní amọ̀ múlọ̀ bàbá bọ́lọ́jọ́ tó sọnù lómù wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ akúkọ́ gàgàrà tó tún sọnù lómù wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bámi tún lọ mi ojú rabẹ sáyẹ kí o sojé o. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́ ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí ọmọ ojú rabẹ sáyẹ kí o sojó. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà wọn máa wá lọ́ọ̀yọ́ Aláàfin ọjọ́ pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ àti níbi wọn ti ń kó lówó kó kí wọ́n fọwọ́ fọgbà lẹ̀ àṣẹ kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ aládé ó lè bá rí ìgbà fúlà ń bẹ̀. Káwá tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlẹ̀ ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní success Odúọlá láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o àwọn náà onídùúró lè ṣe wa tá máa ń dúró tì á àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò sí ẹ̀pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu àwọn èèyàn ti àánú o àwọn ti àǹtí àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù álọ́gọ ẹnu. Wálé bàbá Wálé bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú yìí ti náà lẹ́ ojú òní ti yìn o. Toro gínní la jẹ́ bọ̀ kè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ ń mọ kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ ń bá wà ṣe gravy tẹ́ ń bá wà ṣe bánà Ajíṣebí Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣebí Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbogbo yín yányán ni mo kí o ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú àìníye inú ni o níye inú ni o ṣé ẹ gbàgbé àkórí ọ̀rọ̀ wa láàárọ̀ measurement and evaluation táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwò wájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn máa ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn wọn bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀ dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀ ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì ISBDA ẹni tó bá lè náwó jù bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú nù àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ni ó tún ní ọjọ́ iwájú àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa nbo la wa fe wa ipo la wa fe di mu ninu awon te nronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh sai mo pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu debe ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o tan to fi ironu jinle awon kan lo debe o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te tin gbo mi lowo yi o ori phone ni mo tin yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o ye innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: láyọ̀ máa pè nígbà.
1: Rájà làmú rèé o, lọ́yọ̀ wa aláàfin bí. Ṣé bàbá Rahim Àwẹ̀dá náà kọ́? Bàbá Rahim Àwẹ̀dá, tọ́yàn táwọn náà ń kọrú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dá kọ̀ yìí, àwọn ti wọ́n ti di aráàjọ̀ aráàjọ̀. Ìbáṣepá ìkú láyé ni àbábá Muhammadu àbábá Muhammada kódà àtúbá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn wòlíì àwọn màláyà àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ. Àtọ́wọ́ ìpá ìkú láyé ni gbogbo wọn la àbábá o. Kí Elédùà kó délẹ̀ báwọn tán ti lọ. Ń fi àsìkò yìí bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládàsára kọ́lọ̀n kọlọ̀n mọ́ mú bá wọn. Bísímìlá ìkan kú ló wà láọ̀kan kọ́mọ lọ bá wọn lọ́hùn. Káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín. Ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí. Adéyínká Ọlásùnkàn mi lè mí jẹ́ òun. Mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Ó kù ó kù nìbọn ró. Tẹ́ ẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́pẹ̀ sí 0706837 4274 0706837 4274. Ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. A wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio. Ẹ dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà. Ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà. Gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté. Gmail wa ó wà lókè téńté. Bẹ́ẹ̀ bá tún scroll lọ ṣàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo WhatsApp. Bẹ́ẹ̀ bá ti kílìkì rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín. Ẹ bá tún bá wa chaàtì lọ. Facebook Messenger náà wà ńbẹ̀. Tẹ bá kílìkì rẹ̀ lè bá ń bá wa chaàtì lọ lórí Facebook. Gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa. Káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún Nàìjíríà sí. Ọgbọ́n àtinúdá kálukú wa káwe tún Nàìjíríà sí. Adéyínká Ọlásùnkàn mi pẹ́ ń bọ bí awo erin ajáàlú Ọ̀yọ́ tí èé gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọ̀rá bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjẹ́nu oòrùn ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá. Agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi Adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kosùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfun. Tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà gbogbo ẹni tó bá ní a mọ̀ bọ̀ nìkan là ní dé bá ń lé o nítorí bó bá kù kọjọ́ kan rí òórùn àrọ̀ wọ̀ adé á fún bàbá jẹrọ̀ mọ́ jèlé o jẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o. Ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tutù tutù báyìí làárọ̀ dẹ́ tutù tutù náà làárọ̀ bàbá mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín sọ Ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dólódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: bí ẹni bá lè yó mọ́ láéláé ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi fọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá yẹ ni àjùdàbí ẹni bá ní kú mọ́ láéláé bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rẹ̀ ṣe mi ọ̀rìn àṣẹṣẹ ni àbí ẹni bá lè jà láéláé ní rí.
1: Bẹ́ẹ̀ ni wọ́n
0: máa wá ara wọn talẹ́ta. Ẹ̀yẹn wo ìyàwó àṣẹṣẹ gbé bí ní ṣe bí ẹni gbé bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ ẹgbẹ́ bá gbẹ́lé ọkọ rẹ yóò sì máa ná máa yà á lé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ wí òtò
0: rẹ̀. Ìyá lè bíbí ní sẹ́yà má tẹ̀rí ènìyàn jẹ́mọ́lá yé wígbẹ́ lọ́kàn ẹni kankan. Àgádágodo kò bínú ara wọn èèwọ̀ ni a kì ń gbé fi kò hán jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni gbé òlé tó mọ́ láéláé ní
1: rí.
0: Bí àgbáre ní ìparí rẹ̀ fún àtọ́wọ̀n àtọ́mọ́ fúnra wọn lóyún òun àtọ́mọ́ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́dọ̀ yọ tàyọ lóṣù ojú ọba lágbọ̀nà tó yàn àti lérí kiri tí sọ pé jà yìí ò ní tó láéláé. Ojú àtikẹ́ ni mọ́ ni ọdẹ ẹ̀rẹ́lẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti síjà ní
1: ìpọ̀rọ̀.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbẹ́mọ́jà kan òsì. Ajá má tán ní lóṣooṣo òṣò náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ ẹ̀mí ètì iná ni. Títọ́ ti àláyé ti dáyé. Ilé yìí pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ̀rọ̀ àwọn àbí ọba bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbé léwọn àtúnjọ mọ́ bẹ. Ẹnì kankan ò sì ní yẹra kú òfẹ́ nìkan sọ oníkálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yàrá ìjọrọ̀ ọtún. Ọ̀rẹ́ mi dà mí ń wọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ̀ ọ̀rẹ́ sí ń di pípọ̀ nílẹ̀ rẹ̀ bẹ̀tẹ̀. Olúsáwá fi yàrá ìní òjé kóró ọtún lẹ̀. Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní. Ẹ má jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òpó rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìjà alábòsí ẹ̀dákẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ó sì lè lẹ̀ ẹ́ dà.
1: Bọ́bá yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà lè bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrò pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹsẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣẹ́ lóore pé ìgbẹ́jú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwo ló ń ṣe mí wá ọjọ́ oré gbẹ́ àṣì èrè gbàgbé bó oré bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣì lè kó o fọ́ yẹn mú.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ajẹ́rìí
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ni bẹ́ẹ̀ ní kírun àìsọ̀jẹ̀ káṣojú mi gbogbo ẹni tí máa ń tijú ò lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa lúrò ní òní mọ̀fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ dájí kùtùkùtù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀.

lọ́gbọ̀ọ̀gbà ọgbìnwó owó gárí ọgbìnkún ikú gárí ọmọ ni ọ̀kárí ènìyàn kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sówó bẹ́ni ìgbọ̀n àjẹ́lẹ̀ ìgbọ̀n lọ ní ẹnìdọ́gbọ̀n lówó lọ́wọ́ ẹnìdọ́gbọ̀n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ìjẹ ni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkú tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́ kò jẹ́ni tí òní gúláyé gbogbo wa là ń rọrùn alákejì ẹnìdọ́gbọ̀n òkú ẹnìdọ́gbọ̀n ọ̀rọ̀ ọ̀hún alágbèjì ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òwò bá ní bẹ́ẹ̀ náà àlòbí ẹnìkan ti wọ́n máa wọ́n máa bí òdòdó yíbí bẹ̀rẹ̀ nìkan gbé bí mọ méjì lẹ́ẹ̀kan èso bí ẹnìkan ti wọ́n máa bí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún dànù ìbẹ̀rẹ̀ nìkan sì lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀ràn ọlọ́run ọba kọ́ dẹ́kun kọ́ má ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òun ní ikú ẹni tí òsì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere ìfolúwa rẹ̀ bá a bá bímọ náà dán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà àtẹ ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbẹ́ni ògùn ẹgbẹ́ni àbẹ́ ẹgbẹ́ni òun rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́

0: ìjẹsà tó kúnra lúmọ lóbi ká jágbó músòwò ọwọ alẹni bá kákẹ ẹgbà àkàn ní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ní ẹni ká mẹrin ẹgbà mẹrin ní èèyàn ká márùn ẹgbẹgbà àrùn owó lọka ẹni ká mẹfà pé ẹgbà mẹfà ní ẹni ká méje ẹgbà méje ẹni ká mẹjọ ẹgbà mẹjọ èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtàn owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùkùrọ wà ní lé wọn bí wọn ṣe ń dàdé dùn bẹ lóbi bá ní ìrọlẹ gidi ẹmọ èso ń bi dọ́gba rẹ mọlẹ bá
1: ọ. ọmọ onílé wa ọkọ àbórí onílé obì ọwọ́ onílé ọmọ àbòkù lẹ́rì ìjẹ̀jà lọ́mọ olò apanadà ìjẹ̀jà pẹ̀lẹ́ ọmọ ẹni àti ilẹ̀ ní ọwọ́ kí n bá ń borí lẹ̀ bàbá mi lọ́bọ̀dì máa ṣe wọn. òkè kéèké aṣọ àwọn lọ́la tó gbàjẹ́ lẹ́gbẹ̀dọ̀ tiẹ̀ mi lásán òde ìjẹ̀sà èyí yóò wù dá ẹbá nílẹ̀ dàrú ní ẹ̀rọ mímí wálé lọ́gbọ̀n ajólóyè
0: nisanso si kpọkpọlọ ta awo tosi ijẹsa ini fọwọ lupe ẹgbẹgbẹgbẹ bẹẹna lolowo lawọn ni fọwọ larola nkori ọwọ dakun dabọ je nla ki fọwọ laro orita ijẹsa dakun dabọ je nla ki fọwọ laro oṣo ya ọmọ ẹlẹ obìnrin ọmọ wọwọ mi ta méjì mọrẹta lórí alọlọ mi ta méjì mọrẹjì gbẹgìdà ní mítà méjì morùkán wọlé ọ̀gán náà morù gbogbo wọn bá ń kíni lókòlókò ogun lónìí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yóò wá kíra wọn lókòlókò yé gami àìrífò owó màlẹ́ gidi ẹ̀mọ́.
1: ó ní bá a tún borí lẹ́ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa ṣe wọn ìjẹ̀jà abẹ ní àmọ́ olóbì apanadà ìjẹ̀jà ọmọ wánilé ọmọ àbò òkúlẹ́rì àwọn ọlọ́mọ ìkú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀lẹ́lẹ́ màlẹ́ ọmọ erin gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dùn
2: kábọ̀
1: àfìdíyé kan mi abẹ ní ogún àdúgbò gbalẹ̀ èké ẹ̀fà tẹ́lẹ̀lẹ́lẹ́ ìrìnlẹ̀
3: ẹ̀wọ̀n. ẹyin náà kú dídán tọrẹ ìjẹ ìjẹsà lẹẹkì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ onílẹ obì owó ká níbẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyìnbó fẹ́ẹ́ fún un ìdánwò ààrẹ òde ṣe ilé ìjẹsà àbẹ̀lẹ́ ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùdó wọn wuyì níbùkún wọn jáde àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹsà àkàrà ìjẹsà bí ọba lépo bí oníyọ̀ ohun agbóná ló lantilanti.

0: ṣòro òkú nílẹ̀ ìjẹ̀ṣà. Ẹ̀rọ ìgbé àkàrà rògbòdì ni wọ́n fi ṣòro òkú nílẹ̀ ìjẹ̀ṣà. Àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹ̀ṣà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. Kí ni ìjẹ̀ṣà abẹ ní ogúnra ló fi ṣòro níjọ́ mẹ́fà ọmọ? Ọdá náà odò èrè ni mo bá lọ sádò tí wọn bá ṣe lé dọ́lárì ògún bá fẹ́ bọ́ká bèrè lẹ́yìn wa. Kọ́ wa wípé ìjẹ̀ṣà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. Ìwọ̀n ayúro àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà. Gbélé yìí bá gbé sókè fẹ́ kú ewu jáde ọmọ. Ìwọ̀n àní kọ́ bọ́ lé kọ́ má sáré jẹ kó yí mọ́bì jẹ kó tó mọ́ lọ kó nígbà òun bá gbé sókè fẹ́ kú ewu jáde ọmọ. Ìwọ̀n àní kọ́ bọ́.
1: Ẹyin ilé mọ́sú ọlọ́mọ sànú yín torí kọ̀ yẹ kí sáré yẹn wà lé bàbá yín. Inú òfin ọlọ́run gan kò yé yín ni yóò tún lágẹ̀ skáàfù. Ẹ pa àwọn ìyàwó wa ìyá ilé mọ́sú nù. Òun náà rí kéńdé nu ọ̀nà bí mẹ́jọ lọ́lọ́ táwọn kọ̀ lẹ̀ ọ̀rọ̀ kọ̀ mọ́nà bá wà gúnlẹ̀ lé bàbá ẹ̀ kọ́kọ́rọ́ kànga owó ẹ̀nìyàn wà kọ́kọ́rọ́ sálángà owó ẹ̀nìyàn wà alẹ́ mi bàtúlì mo ti ọjọ́ inú ilé ọkọ ẹ̀ wà bí má.

0: kọ́ni tààtàn.
1: Ìtàkùrẹ̀ káàkiri wọn lọ náà ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìyàwó wa, Rama, ìyàwó kìíní, Rama, ìyàwó kejì. Nǹkan tiẹ̀ wa, ó tiẹ̀ wá dùn níyìn, ọ̀kan ń jáde lọ, ọ̀kan wọlé wa. Wọ́n sílẹ̀kùn fún kan, wọ́n palẹ̀kùn dé fún kan.
2: Allah.
1: Èyí ti ń wọlé bọ̀, Ọlọ́run ní jọ jáde lé wa yìí mọ́.
0: Ami.
1: Èyí ti ń jáde lọ, Ọlọ́run jẹ́ oríbi irésẹ́ òrùka.
0: Ami.
1: Torí báwọn obìnrin ilé bá tò, àánú ìyàwó tán bá tò sí, àánú rẹ̀ máa ṣe mí ni.
0: Ẹ bá níyàwó àánú ìlà ẹbẹ̀ yìí o. Ẹ bá níyàwó àyàwó òdo mọ́. Bí wọ́n ti kóra wọn jọ àkèké ń bẹ́nu wọn. Ṣèbẹ́ ń bẹ́nu àwọn obìnrin lẹ́nì. Ẹni ọba ti kọ́ làwọn obìnrin.
1: Ṣé wàá bẹ̀rẹ̀ kún káàsà? Máa lè ṣèrẹ́ sí kí n máa wo olúkú Amúdá Bàṣírú Ràfíù Amúsà Ṣènábù ẹ gbà mí o àwọn tọ̀hún wá jáde pé sẹ́lẹ̀ tí tọ́ bá àwọn ọmọ wa ni bàbá kìíní lọ ọmọ tèmi ò jẹ́ tí ẹ o lákùn gbà ẹ ò bú ti bàtọ́kọ jẹ́ kálukú wa ń wò pé ọmọbìnrin yìí da àṣírí ibú lọkọ yìí ìrẹsì tó fún àwọn ọmọ wa ló ń lù sí ẹ dákun èèyàn mélòó lọkọ wa ọkọ wa ń sunkún ọkọ ń banújẹ pé wọn ọlọrun ta ni wọn wà fi kìíní yìí hàn báyìí ọlọrun bàbá mi kò gbà mí gbọ́ ìyá mi wọn ò gbà mí gbọ́ ọmọ ni wọn ń pobìn yìí nísìnyí fi náà jominú ilé ọlọrun gbogbo bọ́ kan ti ń pè wọ ọlọrun ta ni wọn wà sọ fún yìí gbogbo tó lè bí láyé wọn sẹrù ni. Wọ́n sẹrù ni ẹ̀ ń yàwó ẹ má fi wà pamọ́ o.
0: Olúbọ́sẹ̀ làátù obìnrin rẹ̀. Kọ́ ni tá a tán. Rama ìyàwó wa méjèèjì ẹni tí ń lọ ẹni tí ń wọlé bọ̀.
1: Ẹ tí ó ṣe wá lọ́dà bọ̀ ẹ ń táwọn náà ń kíkà bọ̀ náà ẹ méjèèjì ọ̀dọ̀ wọn yìí o. Fasẹ́lẹ̀ hàtù obìnrin gidi lórí èmi ọlọ́run kọ́ ni tààtún orí obìnrin tí ń bá ń tẹ̀lé ìbá fọkọ ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lè gbọ́n bá àlùkùrá nínú kọ́ ni tààtún ọmọ bó ti sọ ọkọ tiẹ̀ ọkọ náà ń ṣe bí ọkọ nu. Àríyá ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ nílẹ̀ gẹ́gẹ́ lọ́ bí kinní kan ọ gbọ́dọ̀ lọ wáyé kí n bàbá fi ọsùn nílé bọ́ báyìí tó bẹ̀ tó bá lọ òun dídí kó kú ẹrù ẹ bọ́ta ọkọ kọ́ adúlá ẹ̀ ọkọ wa sọ̀tọ̀ kan ní òfin mi sínú mo ti sọ̀nù ni lọ́bìsẹ́ wá wá sáadu wá ọkọ nu wá ọkọ wa dúwẹ̀ sáadu ọmọ tiẹ̀ ń pàṣẹ èmi ni kí n bá lọ mi bá lọ dẹrù mẹ́ta wọ́n sọ fún ọ pé o ti lé múníkátó léṣe wọ́n sọ fún kémi tí mo wọlé báyìí wọ́n ṣe ṣégi wọ́n torí tiẹ̀ lọ bí tí mo ń lọ ni wọ́n sọ wọ́n kí oru pọnpọ́n wọn oru náwó máa lọ ó sì lọ lóòótọ́ wà láyé ọ lọ bí ẹgbẹ́ ènìyàn darí dé ọkọ wa ń wòrán lége àwọn àyà ọkọ wa ń gbé sáfilẹ̀ o filẹ̀ o torí wọn bá ló sìn nǹkan fọmọ yìí ọ dáná o ìpọdà ìní kọ ṣẹ́ sí ìyá mi lẹ́nu ó sì ń wọ ọràn yóò jẹ fún lálẹ́ nu oúnjẹ ni ẹ̀bà tó ṣẹ́kùnù màmá tó sì ṣẹ́kùnù ni èmi ti mẹ́ràn èmi àti gani bí a ti ṣẹlẹ̀ àti jẹ ilé ìwú owó ẹ̀mọ́ bí ọwọ́ tán sí lọ́dọ̀ àárọ̀ tó dé nánú ọkọ tún wá ń wò pé alájà ṣe tún gbọ́n tí yẹ́ tún wí ìyá ń pè mọ́ ní ṣe báyìí gbogbo ẹ̀ lọ́lọ́run ó dá sí ó sì dákẹ́ ọlọ́run ó sì dá sí lóòótọ́
0: ẹ̀yàwó wa méjèèjì ọ̀dọ̀ yìí ẹ̀bọ̀ wọ ọkọ fàṣọ làátù
1: ẹ̀mọ̀kọ yín lọ́kọ
0: ọ̀hánì
1: tààtàn ẹ̀mọ̀ òun làwọn obìnrin tí ń bá ń tẹrí ìbá fọkọ wọn kọ́ ni tààtún àwọn obìnrin tí ń bá ń bọkọ wọn sí lọ́hùn bàbá kú ọgọ́rùn-ún obìnrin jọ ní wà láì lẹ́yà ṣùgbọ́n àtúmí ìkínlẹ̀ wọn gbogbo èyí tó kù lónìí wọn ò kí àsìkò tí wọ́n èkì ijó ni.
0: Bísímílá ìyáde
1: òun ni ó sì ṣáájú gbígbà tí wọ́n ń ṣe ọlọ́run lọ́kàn
0: bísímílá ìyáde
1: àṣẹnu gbígbà wọ́n gbé oru ọmọ láìsí lọ́hùn o sì gbàgbé ijó kan tí wọn ó pè lágbájá tán ìwọ ọ̀yá o sì gbàgbé ijó kan tí wọn ó pè lágbájá àti sin lánàá kí lọ́wọ́ àfi jábọ̀ sẹ́bi sinmi láàyè adé ló ń gbé lọ́nu sàárè.
0: Ẹ ìyàwó wa ẹ̀sìn ọlọ́run
1: ọ̀dọ̀ wọ yín ẹ̀bọ̀kọ̀ yín sin lọ́hùn ọkọ̀ mi sì ní ìyàwó tiẹ̀ ọmọ sin lọ́hùn ọkọ̀ ò ní kí bá wọn pé bàbá sáyídá olùkálukú ni màá ọyá were ni àbọ̀dọ̀ ọkọ̀ rẹ̀ dàsí ọ pé ń gbà náà òun níwà lìjẹ́ náà ọlọ́run ti kọ́ ó ní wọ̀ ó sin lọ́hùn ó lè wọ̀ ẹ̀ ń yàwó wa ẹ̀ máa kírun gbogbo yóò tẹ̀lé máa ṣe tẹ́ bá débi wọ́n bá ń ti ń jó tá bá pèrún ẹ̀ yà bẹ́ẹ̀rẹ̀ pé ẹ̀dákùn bọ́ mọ́ta wọn tóbi wà ń bẹ̀ ẹ̀ jókòó.
0: Fasọ́làtù kọ́ ni tààtàn.
1: Ibi adé nu ẹ bọ̀ wọ àwọn ọkọ yín o
2: e si teriba fun wa iya ko e mo ri won fin awon iya ni won bi wa bi won ba bi wa e ri wa fin e bo wo iya ko o lo si obi mi ani ah ah wala won alaja abi ka lo rent ile o wala won alaja wa fe po bi nse be won bonu won yo panu ni tani o ba tun yo panu bi e ba se ya to bi nkan en je won mo ni e jo je won mo ni o lo bi nkan aba yi paye sin ni e won mo ti won ni sin ni omo won gbogbo okunrin ko gbogbo okunrin ko kunrin gbogbo mi na si go mi gbogbo mi ko o mi lo afa e lo ma je ba mo nisin e lo wa ye nbe won be nbe asko ti be don ni lo wo na nbe orun mi orun mi orun asi wale e asi to ko e ora won loja mi ni ajajaja titi e ba ti won da si eni ti de nisin ma je ba mo nisin tin bo olo ni bo ti fi pa ma foko re won iwo ko na wo bi to tin bo gbogbo nto ye ko na fun yawo obi olo na si alo ni be ni e mejeji ngo bi rere
3: ali wasala hatu
4: wasala hatu
3: obi ri giri
4: ko ani tata
2: olo mi de ban teri ba foko e nsin bo wo e
4: hafizatu
2: inu awo obi rere tebi olo wo ba tun fe ohun lo obi tin ban so lil gedi obi tin ban so oju ara re o ti wa lorede oko e ko wa se sinama gbogbo bi ti jade tele ko jade be mo gbogbo awon ale re o juwo pe rabana mi ti wonu ile oko mi e ti mo se yen lo nfi ri jimi obin to ba so oju ara re olorun la won obin re lodo emi olorun e ba wa ye loni e wa awon yawo wa laye loni omo lu mi nbenu ile afa bi awon obin darude omo lu bo lu ni ba gba ode mejo wallahi ti o ni raye tale re si de ko ah o mo ti fun fun awon yoku mi o abi ko ya wa bi ode wa o si wa ni ago meji sa ago meta wakati kan le lu fa wa yo si wa lo ton mo se pale re ni won jo mura won won jo sase po pelu onlu ye oyin onlu orun ma fa lowo afa mo ko loyun afa na saba oyun de oloko hun na lo ni edakun yawo ti an benu ile oko oko na ko ni
5: na ni
2: oko lo hun na ni aba o ri jo mo won gbe waga amadara anu aje agba
4: amatola babu aje agba
2: amadola babu aje agba
4: ami amatola babu aje agba
2: ah ah kaluku wo pe awon ore to si ma wa pe ah eh omo baba ya bo gbogbo awon ore mo iya tin da wa gari pe won fura o n ba tun weyin eyin legbe adi go
4: ami amatola babu aje agba
2: so si dokita kan ti rara
4: ami amatola babu aje agba
2: eh ero ko ti ko tete fura o tun gbe o jade awon ore kan yo ko ta gbere bodi araja wo fe ba so bi a o be na le ko ta da wa ka ba so bi ale fun a ai da ko yesi leyin bi yo yo fe to mo ni me dogma toro ma ni da ko amatola babu aje agba
4: amatola babu aje agba
2: aba tin se bo mo hun ni gbogbo awon ore boya kasa omo kan bi olu ayila eyin obirin ha nje ki ama oro yi afi ha
4: fa fa la tu
2: obirin re
4: ko

bẹ́ẹ̀ yín bọ́lọ̀ ti ní ẹ sọ ọlọ́run láwọn obìnrin rinu ìwọ ìyàwó ìwọ náà wo yín tọ́n dáradára ọ iṣẹ́ kí ló ń ṣe wo yí aṣọ tọ̀ ń wọ̀ bọ́ bá kú lọ́rọ̀ eléyìí ọ̀bọ ò tiẹ̀ mú kan bọ́ bọ́ sọ́dọ̀ eléyìí ọ̀bọ̀ sọ́dọ̀ eléyìí bọ́ bọ́ sọ́dọ̀ tọ̀ ọ̀bọ̀ sọ́dọ̀ tiyín ìwọ náà ní gáréèjì ìwọ náà ní lókè mòrò bàbá tiyín náà ìwọ náà ni bọ́ délé olóògùn bí wọ́n yẹ nǹkan wọn ni ha ẹ kú àlàájá alájà ẹ pè yẹn jáde náà wọlé àyọ̀ká ó tún gbajúmọ̀ lọ́dọ̀ bàbá olóògùn náà kò síbi tí wọn ti mọ̀ ọ́ ọlọ́run ni mo ṣe ń so eré rẹ̀ ń bọ̀ wá gbọ̀n lọ́rùn rẹ̀ ń gbọ̀ báyá bí wọ́n ti di olú ayé ni bó ti gbọ̀n ni ìwà níjà yóò tètè mọ̀ pọ̀ dá nǹkan bẹ́ẹ̀ lára wọ́n jọ ń yà kó tó kú ó tún jìyà nínú sàárè ó tún wá ka gbangba gbangba wájú èmi ọlọ́run tètè túnà sí mo ṣe ń so wo iye ọmọ tó bí wo bi tó rú lọ bàbá wọn kọ́ ń fa ọ̀dà gbogbo ẹ̀ pọ̀ ni wọn agbọ́ mọ̀ mí wálé wàhálà dé àní tètè mọ̀ kọ́ máa wá kọ́ àwọn ọmọ ilé ṣe bọ́mọ bàbá wọn ni ilé ṣe bọ́tá ìgbogbo kálukú lójú ọlẹ́ kí ìwọ lọ́rin àwọn àwọn àṣẹ bọ́mọ tàwọn ni wọ́n máa gbá ńkọ kọ́ ilé gẹ́gùn kò ń dáná lórí mi yìnyín àwọn kò dáná mi àláyà ni ọmọ gíníkọ ìwọ ni náà ni bẹ́ẹ̀ ọmọ òjẹ̀bi ọmọ sọ fún yín kó wọ́n sọ mọ́nu léyìn àmẹ́yìn ọmọ ìyáwó ni ọkọ̀ bọ́ ta ọgbàgbé ọjọ́ àlìkí àmọ́ ẹ̀dá tún ẹyọ kan tí mo dúró tì yín ọ̀dá kan máa lù ú lùkulù ẹ̀dá tún wọ́n náà sì mọ̀ kọ́ máa wọn kọ́ ó gbé wá ni ó di sàárè

0: ti kú kù kọ́ rárá. Àyàwó kan ti lọ bọ́kọ bá gba létí báyìí òun náà súnmọ́ kọ àyẹ̀wò ẹ̀ kẹrìnrìn ọkọ̀ náà múlẹ̀kẹ̀ àlùsí tí wọ́n so mọ́ lọ́rùn ọkọ̀ àfàájì àpàtì òun náà nàwọ́ mú tẹlifíṣàn wíì ọkọ̀ náà mọ́ mọ́ọ́dọ́ kọ́mbọ́dù òsì tí wọ́n kàn fún láàyìlà àwọn àyàwó kan ti lọ láyé wọ́n wàá sọ ra wọn darun ogún nígbà bá ṣe tán bá yẹ̀wù tán wọ́n wàá tilẹ̀kùn ìpì ìyá ọmọ pé ẹgbà mí àwọn obìnrin lẹ́nu sílẹ̀kùn àì mú ní osílẹ̀kùn lẹ́nu sí ẹ̀kẹ́ náà tán bá wá ní osílẹ̀kùn n tẹ́ ìyàn ọba tí wọ́n gbá mú ìyàwó lẹ́mọ̀ pé ẹ padà alájì ni ẹ pè wá n tó gbá mú yìí ọ̀dà ọmọ pa ṣe ń gbọ́ nǹkan ọkọ àti ìyàwó nù ọlọ́run ní serú ẹ̀fẹ́ yìí.
1: Amina.
0: Ẹyin ìyàwó àyè sí ilé kejì mọ́ lọ́ọ́ rojọ́. Ìyàwó mi ilé kejì ní ọ̀la níbẹ̀ lòun ti lọ́ọ̀rẹ́ àyè lọ́ọ́ lọ́ọ̀rẹ́ ilé kejì ilé kẹta.
1: Ìyàgò yín òun ni ìyá yín.
0: Ẹ súnmọ́ yọ̀mọ̀ ìyá yín mọ̀ràn ní táwọn rí tójú wọn èjì ẹ̀yìn pé ẹgbẹ́ gbé àgàtẹ̀gùn ẹ̀ lè rí táwọn ìyá ni rí àwọn ìyá wa tẹ́ rí wọn a màlẹ́ ọkọ wọn wọn ò sì ní jà wọn ò ní bá wọn jà wọn pé ọmọ àwọn nìkọ́ lọ́run sájò lálùbáríkà gbogbo wọ̀ sí táwọn rí àwọn bàbá wọn ni wọ́n hì mọ̀ bá ṣẹlá wọn mi léwẹ̀ fún àlejò mi pàdé mo sì gbé gara wọn lọ pọn ẹyin ti sin tó bẹ́ẹ̀ yọkọ̀ dúró ni tó ti kọ́kọ́ nígbà tó bìn iná kọ̀mọ́rún ti ṣe o bábà dúró àwa ni bábà gba nǹkan kan ni kọ̀fẹ́ mọ̀ máa bọ̀ mọ̀ wá lórí ọmọ bá ń gbọ́ mi wọn ní wọlé nísìnyí wọn lè lórí ibu tí ń bẹ nínú ilé wọn lè ti wọlé ọtá aago mọ́kànlá àwọn ilé ibu kan sì ń bẹ nínú ilé bó ti wọlé ni wọn ti dọ́jà níyìn lọ́wọ́ tètè alájà táà máa wí ti dé alájà òun wàrà ń bọ̀ nù ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ìyàwó ẹ dúró dára pẹ̀lú àwọn ọkọ yín ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ọkọ ọ̀dọ̀wọ́ ẹ̀yin náà ẹ tọ́jú ara yín kẹ́lẹ̀ rí sẹ̀mí ayé sọ́dá lò
1: tọ́jú aya rẹ̀ o kó lè já aya rẹ̀ tọ́jú aya rẹ̀ o kó lè já aya rẹ̀ tọ́jú aya rẹ̀ yunusa.

0: ẹ já máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin, ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràrò òye dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n, ọmọ yín ò ṣàgbàfọ̀ nkaṣọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tán tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ̀ bá wá 415. Kẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí.
1: Eruku wọ.
0: Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. Ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ, ọba òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa, ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi Adéyin.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n, ẹ jókòó mbẹ́, ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Ọya bó ló ṣe jẹ́? Ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀, ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí kò wọlé.
3: Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Ohun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀. Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé, ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá lè rógun wálẹ̀ ìdààmú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ́wọ́
1: ẹ bá ń ṣí ẹ.
3: Àlìwọ́wọ́ 419 o, àjẹ̀lérógùn àkóbá o, nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí, bàbá tó pè mí, ó ní ibo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó dìbò mu wa, mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà, òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí, òkè kí òun máa bá mi bi tí mo wà, mo ní kó máa wọrí pé màá wá balí roundabout. Mo ní màá wá balí roundabout. Mo fẹ́ lọ balí roundabout ló pè mí pé kí n lọ sí POS, nígbà tí POS wà lítò síbẹ̀. Mo lọ sí POS, ó ní gbé fún ẹni tó wà níbi POS yẹn. Mo gbé fún ẹni yẹn, ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system, èmi yẹn bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ẹni yẹn òun kọ́lẹ̀. Mo gbà fóònù ẹ ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fóònù yẹn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ pè fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o, ẹ wà very careful o. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ jùn tètè ọlọ́run o. Gbèsè tí ẹ jẹ sínú yín, ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣẹ́ fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́? Ẹ jẹ́ kó oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́, bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀. Mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀wà.
3: Mo àtẹ́ di roundabout yẹn, mò ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Ṣáàdì ìbúlẹ̀ wà níbẹ̀.
3: Ṣáàdì ìdíkọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀, ṣáàdì ìbúlẹ̀ wà níbẹ̀.
3: Kẹwàá yàrá débi roundabout yẹn, ẹ dúró síbi ilé ẹpọ NFC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ìbúlẹ̀ wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé ẹpọ NFC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣèbáwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀, ẹ bá mi confirm ẹjọ́. Engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti fóònù. Ẹ ló jẹ́ kẹ́kẹ́, ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́, ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣẹ́mi pé ó ti ní kọ́mọ̀kọ́ ti fóònù. Ara tactics nìyẹn o, pé kọ́mọ̀kọ́ ti fóònù. ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ sí fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì
4: 85,000 85,000 ló máa gbà.
2: Pọ́sẹ̀.
4: Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló máa gbà. Tí wọ́n bá fẹ́ send ẹ̀. Ok, hello. Only 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo
5: ni?
2: Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni charges ẹ bá yẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹyẹ 400.
2: O jẹ 900 náà. Ṣo máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàkà náà bàyẹ fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fọ̀ fún ẹ.
4: Ok.
2: POS machine ló máa lọ àbí mo
1: bá. Sẹ́ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfàmù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyẹ sẹ́ndẹ̀ ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kì.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún. 15,14.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ọmọ fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Ẹ ń bọ́lẹ̀ yín wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹ̀ ní ìkọ́lé.
2: Òun náà mo fi sọ pé ẹni bá mi gba receipt yẹn máa bá a máa dúdìn síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ni. Ẹ bá mi gbé owó
4: yẹn. Ara kò lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ nìkan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa là ní lè jọsùn orí lójì ká o òru hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn èèbó yẹn ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn èèbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún ń gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Táyẹ̀ sùúrù ẹ̀ lẹ́ẹ̀bi san padà. Tẹ́lẹ̀ bẹ́ gbọ́n ni. Ẹyin láfẹ̀ẹ́dú fọ́nrán ọtí ìbá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọ́nrán tí ìbá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọ́nrán tí ìbá wọn dúró rojọ́. A ti fọwọ́fọ́nrán báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin ti wa láti United States of America, ẹ̀yin ti wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín bẹ̀ mo kí yín láti Germany, wàláì mo kí yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wá tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blend you sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì lára wọn, lára wọn girlfriend wọn náà ni o, lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀ ẹbí ta wá ni, ẹbí gbogbo wa ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kan mí láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a tiẹ̀ tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o kọ́lọ̀ ní olójútù ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, ní orogun ọ̀hún pínpín o, ìlú le o, Nàìjíríà ọ̀rẹ́rìn.

0: Baba mi afa angelis no sisi akande akintunde omo de to awon ti anro awon te ma nduro ti wa tin ba tun lo fa gboro ti gboro ba nfa gbo ni gboro awon na ni mo ma nke si
1: be ba ri mi ni gboro
0: gbogbo eyan lati leyin wa te nti wa leyin lona ko na keji adupe lowo gbogbo yin o e ni sirin gbogbo awon nkan eso ara yin no ni sirin o gbogbo awon malebi eyin nile loko pelayin odi fun ni sirin e ni ranrin pese si e ni ranrin nu e ni sonu taya taya tomo tomo tebi tebi tara tara to bi kari gbogbo eyin te ngbo mi lowo lowo gbogbo eyin ololufe mi kota kota jaki jadbe o orile da gba nla aye gbogbo eyin ti mo ran ti da pa te tin ati da ko ha a pa po ti rori awon baba wa ni won e gbadun orun wala wo lo kele ju a ma so wa ni o adigunjale ti po lode o tiban tiban na fi n gba okada lowo olokada ni isin yi kini foran ti mo play fun yin lekan eni ti o n soro olokada ni o eni ti n si okada te ba lu njibiti 80,000 ha wala ti wa ta lu njibiti 80,000 nibo lo ti fe ri 80,000 elo ni n pa lojumo te to fe da wala si lorun tori olohun tori olohun la ma tan ti daju bayi tan ti daju ha ya ya baba obi awon mi ninu won tan ba ko owo wole bi mo se pa owe lekan nibi eto akoko ti mo kokoko play to je repeated program ti mo play ti mo fi so fun yin pe ha bi ara le ni ba nje kokoro mobi tan je kokoro mese bi ta ri ta wi ta ko ha kokan mi eke kuku se mi eke kuku se mi eku ku se mi awon ibogukun ni owo tan ja awon ran baba baba nla wa ni ha ti uru rere ba de uru rere ti e ti de o ti wo lu bayi e ma ti wo lu bayi ti mo to fi pa owe mi ti mo ni pe omo yin o sagbafo in ka so wole eyin gangan le ti roju ole te mu o omo yin o sagbafo in ka so wole e roju ole e mu ni o
1: mo n ba gba jeun
0: sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.agisebioyoradio.com ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí android application all nigerian radio tó jẹ́ ti lumatec ẹ̀yẹ kan lọ sí google play store kẹ́ search fún lumatec lomertech lumatec lomertech lumatec ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn all nigerian radio bíi fashion méjì àti mẹ́ta ẹ dáńlóòdù kan nínú rẹ̀ kẹtẹkẹtẹ lẹ́ẹ̀mọ̀ ọgọ́ wa tí a máa já lálálálá.
1: ẹgbẹ́ mi láàbí bọ́nà.
0: ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀ kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa àwa náà òkú kọ́ sí elédùmarè ọba náà ní fún wa sí.
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ní.
0: ṣe ẹ gbọ́ ohun tí ibrahimu náà sọ ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o ọ̀rọ̀ gbogbo wa ni o ọ̀rọ̀ gbogbo wa ni tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà wọn fẹsẹ ṣe mọ ẹ dákun gbogbo ẹyin tẹ ẹ lọmọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọmọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọn àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ kí wọn máa sọfà kankan pẹẹpẹẹ pínrínpínrín ẹ má jẹ wọn sọfà pẹẹpẹẹ pínrínpínrín tó fi dórí aṣọ oúnjẹ tí wọn jẹ ni ẹ má jẹ kí nǹkan kan wọn wọn ẹ má jẹ kí nǹkan kan wọn wọn kọ má di pé eléyìí ni yóò wá lọ máa fà á tí wọn fi máa fẹ́ fi tí wọn ní wà tí wọn ní tí ò fi wá dìbò pé. A ní fojú sunkún ọmọ o. A ní fojú sunkún ọmọ o. Fọ́nrán àwọn ọmọ àwọn yìí wà láì wọ́n dájú kọjá bẹ́ẹ̀ wọ́n dájú kọjá àlà.

koto ti e fe kese bo yi ibo si le fe ke Okay.

àwọn àwọn ní nǹkan pàtàkì àwọn ń lọ nú gbó gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àkọ́kọ́ ọ̀gá àgbà professor ni Calvin Vies ọdún mẹ́wàá ló lò nú gbó tó fi study ṣùgbọ́n ká wo ànábì wa Muhammad kò kú ònú ilé kò lọ nú gbó kò study kò lọ wo nú kòkòrò kò lọ nú omi kó tó ṣẹ̀ṣẹ̀ mọ ti ń bẹ lára omi eléyìí náà ni ọmọ fi proof fún wa wípé olúwa ló fi mọ̀ olúwa ló fi yé olúwa òun náà ni wọ́n ń sọ fún wa nínú alukurani ta fi ránṣẹ́ ńláńṣẹ́ súrọ́tò lìmọ̀líkù olúwa ní bisimilá irama nírayim tàbára kálẹ́dì bí adì ìlìmọ̀líkù wàhálà kùlì ṣe ìkọ̀dì àlàsí kọlọ́kàlìmọ́ táwálé àyàtà ìyẹ́bùlúwà kùn ayukùn àṣánú àmàlà wàhùwà làásì sùlọ́gàfùr wàlàdí alákàṣàbọ̀ àṣàmàwà tètè bá kọ́n máta rẹ̀ fi ìkàlíkì ra àmà nímì ìtafà ùtì fàríjì ìlíbàṣára alítara mẹ́fọ́tòr sùmáríjì ìlíbàṣára kára tẹ́ni yánkàlíbù ilẹ̀ kàlíbàṣàrù káàṣìyàwùn wàhùwà àṣì sọ́dáká ńlá umahola nalasim tabara kaladi bi adi ilimuliku ema gbe titobi fun olorun oba oga ogo to ga julo aladi bi adi ilimuliku eyi to ye pe gbogbo ola patapata won re lo wa wo wa la kuli je ikodirun gbogbo nkan lo si lagbara ati lese aladi ya la kalima tawali ayata oba to da iku to si dae iyebuluwa kun ayukun asanu amala kó lè bá a máa dẹ́yìn wò ta ni ó ṣiṣẹ́ re nínú yìí wọ́n wà lá àṣì sùlùgàfùrù wàlàdí kálákàṣàbọ̀ àṣàmáwò àti ti bá kán máta rẹ̀ fi kálíkì ra àmà ni mínta fáwùtì olúwa ní èmi ni mo dá sánmà nípele méje lẹ́yìn lórí máta rẹ̀ fi kálíkì ra àmà ni mínta fáwùtì ẹ̀yin náà wò ṣe rí àbùkù lára ṣe èmi ọlọ́run ọba ni fàríjì ìlíbàṣára alìtàrà mẹ́fùtúrì ẹ̀tún síjú yín padà wo kẹ́ẹ̀wò gbogbo ṣẹ́ tẹ́mi ọlọ́run ọba bá ṣe bọ́yẹ̀ ẹ̀jẹ̀ rí àbùkù lára ṣe ọlọ́run ọba ni ọlọ́run ọba gbólóhùn tó wí ẹ̀yin náà jẹ́ àwò àwọn ènìyàn nǹkan ni wọ́n kó jọ ni wọ́n ṣe mọ́tò àwọn ènìyàn kan ni wọ́n kó jọ ní àṣẹ bàtà àwọn èèyàn kan ni wọ́n kó jọ ní àṣẹ rompleen àwọn èèyàn kan ní wọ́n kó jọ ní àṣọkọ̀ ojú omi àwọn èèyàn kan ni wọ́n kó jọ ní wọ́n ṣe rélùwé ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n ṣe yìí ẹ má jẹ́ àwo ńlá ńlá ẹ jẹ́ àwo láti ibi kékeré ẹ jẹ́ àwo àwọn tí wọ́n ṣe bàtà wọ́n ṣe sípáàtì pẹlẹbẹ wọn ṣe bàtà páàmù èyí tọjẹ wípé ọmọ èèyàn ọmọ fi sakọ wọn ṣe títí wọn ṣe bàtà kan tọjẹ wípé adẹja ni wọn ṣe táwọn oníbọọlù fi ń gbá bọọlù wọn tún fi rin sí wọn ṣe táwọn àwọn alákọ tí wọn mọ ṣe wọn tún ṣe ètò tó bí bíi dẹngodepo tọpẹ tí ọba gbé tipátipá ni ọmọ fi gbé ṣùgbọn síbẹsíbẹ tẹ ẹ bá wò fáríjì ìlbására alítara mífùtúrí ẹ máa wo sí ọlọrun bọyọ lábùkù ẹ máa wò sí téèyàn ngba ta ba lo silipati bi aimoye ojo kan labari poja tabi pola ta ba lo palm ari pola tabo tije tabi kofesi ba ba lo swim butu te fi ngba bolu inu kogbo inu koje inu kofaya ikan lati se nbe ko to todun kan ama e wo olorun oba bo se si omo ede eniyan e wo atelese e wo awo felefele ti olorun oba fi sese ti olorun oba fi sese lati gba to ti fi sese bí èèyàn kan bá wá ya olosi tí ọba fi lè rí bàtà wọ kàkà kí ẹsẹ rẹ ó gbó yọyà mọ nípọn sí ni fàríjì ìlíbàṣára alítara mẹ́fùtú ẹwo sí ọlọ́run ṣe rábùkù níbi ìṣe ọlọ́run ọba ni ọlọ́run wá ní súnmọ́ríjì ìlíbàṣára kárátẹ́yìn bí ọba yé yín ẹwà ojúkún ojú kẹlẹ ọmọ fi wádìí àwọn nǹkan eléyìí lóyìnbó gbọ́yé tí wọn fi ṣe máíkróskóòpù tí wọn fi ń lọ wádìí àwọn nǹkan súnmọ́ríjì ìlíbàṣára kárátẹ́yìn yànkálíbù ilé kálíbàṣàrù bẹ́ẹ̀ bá wá gbé ẹ́ńjìnì tẹ́ bá fi wádìí rẹ̀ kú lójú ojú yín ó padà sọ́dọ̀ yín lè ti ń wò bàìbàì ẹ̀yin náà mọ kíyèsí tí ọlọ́run ọba wí látara rẹ̀ iná ni a ti rí àwọn tí wọ́n ṣe máíkróskóòpù wọ́n wá wádìí nǹkan tí ọlọ́run ọba dá ńgbọ̀ ya tí wọ́n wádìí títítítí àwọn oní etiọ́lọ́jì wọ́n wá wádìí àwọn kòkòrò wọ́n láwọn rí pé àwọn kòkòrò kan àwọn kan wọ́n ń pe kòkòrò kan ní necrophone wọ́n ń pe kòkòrò kan ní butterfly wọ́n ń pe kòkòrò kan ní exoslope àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀tọ̀ ní báwọn ti ń lò gbésí ayé wọn láàrin àwọn kòkòrò ìran labalábá tá a mọ̀ sí butterfly bó ba bímọ tó bá yí ẹ̀yìn rẹ̀ sílé ayé òun kò ní

kò ní lè dúó pa ọmọ rẹ̀ yóò ti kú síwájú kọmọ ó tó délé ayé. The question is that who is going to take care of this motherless child? Ta lẹni tó fẹ́ mójútó ọmọ tí ò báya rẹ̀ láyé tí ò bá bàbá rẹ̀ láyé? Lẹ́yìn náà microphone tó náà bá yé ẹyin mẹ́ta lẹ́yìn rẹ̀ tó máa yé sílẹ̀ tí bá sì ti ń yé ẹyin yẹn tán bẹ́ẹ̀ náà lọ máa kú. Tó bá pa ọmọ yẹn, who is going to take care of motherless child? Ta lẹni tí ó mójútó wọn? A question leléyìí sí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Lẹ́yìn náà ẹsùn slope ẹyin náà tó náà báyé njọ́ tó náà báyé njọ́ náà ló náà máa jáde láyé. Ìyá tó bí àti bàbá tó bí wọn ọ̀ráyè mójútó wọn. Ta wá lẹni tí ó mójútó wọn? Alukurani lọ́wọ́ fún àlésì ń tẹ̀ wọ́n ń béèrè. Olúwa wọn sọ wípé sẹ́bí súrẹ̀tù làálàm that is Quran 87:1-3. Olúwa ní sẹ́bí símọ̀ rọ́bí kalẹ̀ àlá alẹ́dí ìkàlákà fásáwá wà lẹ́dí ìkàdàrà fa àdé. Sẹ́bí símọ̀ rọ́bí kalẹ̀ àlá ẹ máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba yín tó ga jùlọ aláṣí ìkàlákà fásáwá ọba tó dẹ̀dà tó sì dúró ti ń tọ́dá tí ń mọ́ nítọ rẹ̀ kí ó kú níbi àtúnṣe rẹ̀ nígbà kankan wà lẹ́dí ìkàdàrà fa àdé. Àwọn oní etiọ́lọ́jì wọ́n ní gbogbo ọjọ́ tí labalábá fẹ́ bá fẹ́ yí ẹyin rẹ̀ yóò yẹ sára ewé kan tó tutù ṣùgbọ́n gba ọlọ́run ọba mi tọ́yẹ pé òun ló ní labalábá tó sì mọ̀ pé kò ní dúró bá ọmọ rẹ̀ ò ní gbọ́júmọ́ òun náà ò ní gbọ́júmọ́ bàbá. Ó wá fún labalábá ní àwẹ̀rẹ̀ àtè nẹ́ẹ̀tì kan tó ní gọ́ọ̀mù nínú. Bí labalábá bá ti yí ẹ̀yìn rẹ̀ síbi ara ewé tán yóò wá da nẹ́ẹ̀tì tó ní gọ́ọ̀mù ìbò. Tó bá da nẹ́ẹ̀tì tó ní gọ́ọ̀mù ìbò bàtẹ́gùn bá fẹ́ kò ní lè san dànù. Bẹ́ẹ̀ bí igi oko tó bá tí àtẹ́gùn bá mi igi oko kò ní san dànù. Bóyá òjò bá rọ̀ kò ní san dànù. Ìgbà tí oòrùn bá wá la ẹyin yìí tó bá wá di wípé ó bá wá jẹ tí ọmọ náà bá wá jáde ewé ní produce òdòdó ti ràn bàbá wọn jẹ. Ọlọ́run ó wà ní kọ́kọ́kọ́ máa jẹ ewé. Ìgbà tí ń bá wọn jẹ ewé yìí ẹ̀gún ni ó máa jáde lára rẹ̀ yóò máa dàbí caterpillar. Kọjá sí wípé àwọn ibi tó bá jẹ yẹn tó bá fi dàlú ẹ̀gún ò ní lè jí ọ jábọ́. Wálẹ́sì kàdàrà fàdé. Ọba tó dá wọn pé wọn ò ní máa báyà wọn láyé òun ló dá wọn náà ló sì dúró tì wọn wípé èmi ni mo dá yín èmi ni mo lẹ́yìn ní báyà yín láyé ní tẹ́sì máa jẹ wọn máa fún yín jẹ. Lẹ́yìn náà ẹsosulópù tóun è jẹran kà sí ní tiẹ̀ àwọn ẹran tóun máa jẹ náà ni ẹran tó jẹ́ wípé wọ́n bá pa lóòjọ́ ọlọ́run ọba wa kọ́ lọ́gbọ́n bí kòkòrò yẹn ti kéré tó kó tó di pé yóò jáde láyé tó bá ti wá yé ẹyin rẹ̀ yóò wà lọ́wọ́ àwọn kòkòrò ìran tí àwọn ọmọ rẹ̀ jẹ yóò gba wọn lẹ́sẹ̀ lọ́rùn yóò gba wọn lẹ́sẹ̀ lẹ́yìn yóò kan wọn lọ́rùn wọn ò ní lè kú wọn ò ní jókòó wọn ò sì ní jáláyè yóò wà tó yí ẹyin rẹ̀ káàkiri tó bá tó yí ẹyin rẹ̀ po nígbà tí ẹyin ìbá wa di pọ́fọ́ tọmọ bá jáde wálẹ̀ di kàdára kò sí àlàyé mọ́ tí ó sọ fún pòúnjẹ tá a jẹrè ṣùgbọ́n bá mi tọ́ dà wọn náà ni ó sọ fún ọmọ tí ò níyà tí ò ní bàbá wípé n tá a jẹ n tí iye ìran yín jẹ nìyẹn náà ni ìyá rẹ ti kó wájú rẹ kó tó kú máa jẹ. Wálẹ̀ di kàdára fàdé. Ẹni tó dá wọn náà ni ó fọ̀nà mọ̀ wọn. Ánsà nìyẹn láti inú Alukùránì nìkan la ti lè rí ánsà tí wọ́n bí léèrè kwẹ́sàn rẹ̀ tẹ́ ẹ̀ rí fi fún wọn torí pé wọ́n bí léèrè pé who is going to take care of motherless child? Ààrẹ ni tí ó fún wọn lésìn ẹ̀sán kan sọ pé nature náà ni bó ṣe yẹ kó wà nìyẹn bẹ́ẹ̀ kó lè ṣe yẹ kó wà. Ẹni ó dá wọn náà ni mójútó wọn. Nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam àti àgbáńlá ayé mò ń pè yín sínú ìmọ̀ tí ń bẹ nínú Alukùránì sínú ìmọ́lẹ̀ tí ń bẹ nínú Alukùránì kẹ́ ẹ máa mọ̀ wípé Alukùránì is not an ordinary book. It's a portable dictionary that you can see any syllabus in it. Kìí ṣe ìwé kan lásán téèyàn kàn lè déédéé máa sọ wípé ká máa gbé káàkiri tàbí ká máa ṣe káàkiri àfi kéèyàn jókòó tì kọ́ gbárì sáàsì ẹ̀ lérí rẹ̀ dáadáa. Olúwa ń wípé nínú Alukùránì súrẹ́tù fusilati Quran 41:53 òun ní sanúrì ayatina fili afaki wọ̀fi àrùn fusihin àtàyàtàbàyàna làwùn anáwùlà àkú awàlàmúyà kìfì bìrọ̀ bíkà anáwùwà làkùlì ṣe ìṣàyídù sanúrì ayatina fili afaki. Olúwa ní màá fira mi hàn ní sánmà I will show myself to you in the sky. Wọ̀fi yanfusikun bá sì fira mi hàn nínú ẹ̀mí yín bá jí ẹ mọ̀ pé mi ní bẹ nínú ẹ̀mí yín tẹ́ ń fi ń jẹ èèyàn. Ayayi kò yé wa nígbà tí ọlọ́run bá fi kalẹ̀ gbàtánà bí n fi ń kà
kò yí ayé. Mo sì ti sọ fún aṣíwájú pé ọmọ àbáàsì ó ní látú fasiru lí Qur'an fasamanu yú fasiru hulakun. Ẹnìkan ò lè mọ Qur'an tú ìgbà ni ọmọ túmọ rẹ̀. Ìgbà tí ìmọ̀ fesiọ́lọ́jì wá dé ìmọ̀ ọ̀làjú tayé òde òní. Ní wọ́n ń sọ fún wa nígbà tí Amẹ́ríkà àti Rọ́ṣíà tí wọ́n ń lọ sínú òṣùpá a mọ̀ gbọ́ báwo ni wọ́n ti ṣe lọ báwo ni Ntal Qur'an wí kó tó di wípé wọ́n lọ. Ntal Qur'an wí tó ní wọn kọ̀kọ́ gbọ́dọ̀ ṣe àfi ní a kọ́kọ́ ṣe bí wọn ò bá kọ́kọ́ ṣe yóò yí wọn lọ́wọ́ ṣùgbọ́n yẹn ń bọ̀ lọ́jọ́ iwájú nínú àwọn tá a bá tún fẹ́ ṣe nínú àwọn kásẹ́ẹ̀tì tá a bá tún fẹ́ gbé jáde. Àmì ìta wí olúwa ní sanúrí ní ayatina fílẹ̀ àfakí máa fi ra àmì hàn yín ní sánmà njọ́ tí wọ́n ń wí eléyìí a mọ ọ̀ntà America and Russia go to moon gbà wọ́n wá dénú moon náà ni wọ́n bá sọ wípé it is then we had a golden voice se Allahu Akbar Allahu Akbar awon gba gboloyin tin so pe Allahu Akbar Allahu Akbar ti won perun ninu osupa in ta ngbo yi in ta won kan ma wi laye ni awon muslimi kan ta ma wi laye ni nbo leleyi ti wa won gbe microscope won fi wo ile aye won ori ko wa lati be won wa fi wo oke soke ne ba ni it is then we saw a golden gate gba na la won ba ri gold géètì kan tó pé kìkìdá góòlù ni wọ́n fi ṣe ìgbà tí wọ́n fi kìkìdá góòlù ṣe wọ́n wá ní that gate dressing like a muslim mosque wọ́n dírẹ̀sì ẹ̀ gẹ́gẹ́ bíi mọ́sálásí àwọn mùsùlùmí wọ́n wá ní comment maybe this is the process that muslims are telling us in the art bóyá àlìjánà tí àwọn mùsùlùmí mọ́ sọ fún wa láyé bóyá bíi ọlọ́run ọba kọ sí ìyẹn sì wọ́jọ́ tí ọlọ́run ọba ti sọ pé sanúrí ní aya tí náà fìlẹ̀ afáki tó lòun ó fi rẹ òun hàn sánmọ ó tún wílẹ̀ àyè mí pé yusuf bíi ìlàwó máa fi sàmọ wọn àti wàá máa fi láàdì àwọn kan wọn ń ṣe àfọ̀mọ́ fóun ní sánmọ àti tilẹ̀ ẹ̀yin nìkan náà lẹ̀ mọ tí wọ́n bí wọ́n ti ń ṣe fóun ó wá ní wàá fi yá ń fún sìkún nínú ẹ̀mí yín màá jẹ́ ẹ̀mọ̀ pé mi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ǹ fi lè mí tẹ́ǹ fi lè sọ̀rọ̀ tẹ́ǹ fi lè jẹ tẹ́ǹ fi lè mu tẹ́ǹ fi lè ná tẹ́ǹ fi lè lò tẹ́ǹ fi lè lọ tẹ́ǹ fi lè bọ̀. Báwo ni àgbọ̀ eléyìí náà yé until a dentist from West Germany ọkùnrin kan doctor eléyìí ní ọmọ Germany ni tó wá fẹ́ sọ operation fún eléyìí kan tó wá gbé eyín sínú tó wá ṣe operation rẹ̀ lọ́wọ́ rí i pé gullet tá n fi mí oxygen sínú carbon dioxide síta ó wá rí i pé ọkọ̀ láàyè ilọ́lá ẹ̀dọ̀ fukú ọkọ̀ muhammadu rasulullah olúwa sì sọ pé sanúrí ní àyà tìǹà fílẹ̀ àfakì máa fi ra àmì hàn sánmà wọn sì fi ra àmì hàn nínú ẹ̀mí yín wọn jẹ ẹ mọ̀ pé mi ní bẹ́ẹ̀ ní jẹ ẹ̀mí ata and I will continue to show myself máa máa fi agbára àmì hàn yàtàbá yánà lákùnrin anáwó wà láhàkú títí ẹ̀ fi mọ̀ pé ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọba òdodo àwa làmì yá kí fíbi rọ́ọ̀ bí ka kọ̀ wá tó ní evidence fún ọlọ́run ọba anáwó aláhàkú lè ṣe yín ṣe yìí dùn pé gbogbo nǹkan ni ọmọ jẹ́rí rẹ̀ èyí tọ́lọ́run ọba wì tẹ́ bá jà nírọ́ ní india òsàn wọ́n gbé ẹja kan jáde lẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ ọkọ̀ aláwù lẹ́gbẹ́ òsì rẹ̀ ọkọ̀ mohammed àwa làmì yá kí fíbi rọ́ọ̀ bí ka kọ̀ wá tó evidence pé gbogbo nǹkan ni ọmọ jẹ́rí ọlọ́run ọba níjọ́ sì lẹ́lẹ̀ ń bí àpáta fọ́ ọkọ̀ fatia àwa làmì yá kí fíbi rọ́ọ̀ bí ka kọ̀ wá tó evidence pé gbogbo nǹkan ni ọmọ jẹ́rí ọlọ́run ọba létí òkun wa ń bí wọ́n gbé a living snail ìgbín kan ìgbín ìgbé nínú iyọ̀ èyí tá a rí ni pé a living snail wọ́n wá mú jáde láti inú omi òkun ọgbọ́n wo ni fi ń gbébẹ̀ tí ò fi kú torí téèyàn bá fẹ́ mọ̀ pé ìgbín kó buyọ̀ ọlẹ̀ kó fi ẹnu ìgbín kan níjọ́ náà ni ìgbín máa kú èyí ti jẹ́ ti ìgbín tí wọ́n ń gbé nínú omi iyọ̀ tí ò fi kú àwa làmì yá kí fi bí rọ́ọ̀ bí ka agbára ọlọ́run láàyè láàyè lọ́la tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni ẹ ha kọ̀ tán kú ń bẹ̀ àwa làmì yá kí fi bí ra bí ka kọ̀ wá tó evidence pé gbogbo nǹkan náà ni ọmọ jẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni wọ́n gbé ọ̀bọ kan jáde ní india ẹgbẹ́ ọ̀tún aláwù ẹgbẹ́ òsì muhammad àwa làmì yá kí fi bí rọ́ọ̀ bí ka kọ̀ wá tó evidence fún ọmọ ẹ̀dá èèyàn wípé gbogbo nǹkan náà ni ọmọ jẹ́rìí ọlọ́run ọba ní ìlú kan ní kwẹ́mẹ̀ ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bàdágírì ìmáàmù kan sin ẹran ń bẹ̀ nígbà tẹran yẹn máa bímọ wọn kọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún alifu wa láàmù lẹ́gbẹ̀ẹ́ kejì wọn kọ láàmù àti haù méjèèjì wọn jẹ́ aláwù àwa làmì yá kí fi bí rọ́ọ̀ bí ka anáwó aláku lè ṣe ìṣàyín kọ̀ wá tó ní agbára kò tó ní evidence wípé olúwa nìkan lọ́bọ̀ òdodo òun lọ́tọ́ sìn alukurani tó sì mú wáyì ìwé ọlọ́run ni nítorí náà ẹ má.

Fàṣe ni wọ́n sórí kunkun sọ́ba Olúwa. Àwọn tí wọ́n gbọ́, àwọn ni wọ́n mọ̀lá o. Àwọn tí ọgbọ̀ wọ́n parẹ́ máyé lára. Ara

àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú mẹ́kà tá a ti wá, ẹni kí wọ́n máa kó wa lọ, kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a pé kò sí ẹrú nínú wa, ẹbí wọn léèrè. Àní Amúrù ọmọ Amúrù wa dáhùn, ó ní àárárun kiram olómìnira ni yín, kódà ẹni àpọ́nlé ni yín, ẹ kì í ṣerú. Only point number one. Ṣé ẹ gbọ́ o? Àárọ̀kìnà dáàmọ̀n bìgèrè akin fàyòkìtà sùmínà. Mọ́kàtà ti wá ìjẹ́ apààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kí wọ́n lọ pa wá. Ó tún dáhùn, ó ní la àkọ́tọ̀rọ̀ ẹ pààyàn. Kábíyèsí ṣe ń gbọ́ odi méjì. Fàálì àkádìnà àmúhàlà nẹ́ẹ̀sì bìgèrè akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlú jìbìtì tá a ṣe gbájú ẹ̀ mọ́kà ká tó kúrò. Ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣógbó owó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò adùngbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí mọ́kà. Ó tún dáhùn, ó ní fàálì àkérọ̀t ẹ̀ gbowó olówó lọ bá lanu kalẹ̀. So fama tẹ̀tìlúbù nà mínú ẹni wọn kì í ṣerú, ẹni wọn pààyàn, ẹni wọn jẹgbèsè. Kí lẹ wá ń fẹ́ lọ́dọ̀ wọn? Kọ́lẹ̀ ni dẹ́lígẹ́ẹ̀tì àwọn kẹfìrí mẹ́ka wá dáhùn, ó ní kú nẹ́nẹ́nu àwọn alẹ́ amúrin wá ìdìní aládìní àbá iná. Àtàwa àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa. Nta a ba lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fàtàrà kù dé àlíká wọ tábàwù géèràwù. Lẹ́ẹ̀kan náà ná bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ ná wá lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àlẹ́ yìí wọ́n mọ lẹ́dí tàbí àtúmú òun. Ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni n tí ẹ̀yin tún ń tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Ni Jáfàrù bá dáhùn, ó ní àmọ́ lẹ́dí kúnà àlẹ́ yìí fọ̀tàràkìnà wàwà dínú ṣèitọ́n. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti fílẹ̀. Kúnà nàkfùrù bìláwà náà abudul ìjàrà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àsìn lọ́hùn òkúta là ń sìn. Wà á mọ̀ lẹ́dí tá àwọn nà ilé yìí fàdínú láyà alìsílám. Àmọ́ nílì a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni àwa padà síbi ẹ̀sìn ọlọ́run ajuwọ́ju sẹ́lẹ̀ fọlọ́hun. Já ànábí ìmínà láyé rọ́súlù wa kìtáàb. Lẹ́ni òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa, ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kìtáàb ibn Maryam. Irú ìwé tó mú wa, irú ìwé tọ́lọ́hun, irú ìwé tí ọmọ Màríà mú wa fẹ̀yìn náà. Ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Màríà. Fakọ́lá takalẹ́mu tẹ̀bi amúrin adim fàálẹ̀ rìslik. Ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn. O ti sọ̀rọ̀ ńlá o. Tó o bá mọ̀ pé o sọ̀rọ̀, o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Màríà dúró bó ti dúró ò lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rì bìnàkùs pé kí wọ́n lọ lu aago òlu. Aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì, ó ní kán lọ lù. Bọ́n tọ́ bá ti lu aago yẹn, gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kúlù kì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù, gbogbo àwọn pétráàkì, àwọn nǹkan kan, gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fàkọ́ọ̀lẹ̀ láhùn, ọba yìí wá bí wọ́n léèrè. Ǹṣídìkùnmù láọ̀lẹ́dẹ̀ ànzàlà ìjìlá àlà ìṣà. Mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospu kalẹ̀ fún Jésù. Mo fowókọ ọba náà bẹ̀yìn. Àlùtẹ̀jìdú nà bẹ́yìnà ìṣà wà bẹ́yìnà kìyàmà nà bíyàn. Ǹjẹ́ ànábì kan, ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ? Ṣáájú kí ayé tó parẹ́, ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù kálíkì yámọ̀ tó tó. Kọlẹ̀ bá ṣára náà bí ìṣà. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ́nà bí i fakọ̀dí àmọ́nà bí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí.

0: ani bi nba wa boju eyin bi nba re ni mi inu mi ma ndun ara mi ma ngba yagi yagi
1: o baby o
0: ejo kini ana ti ero kini to so sin lokan aje kini to saro ye die na ah opo ni mo wa du o sugbon oro na ni ma nba mo ko mo ro wa gege bi mo se ma nso ekun na ni ma nba ekun wa oro ni nba mo ko mo ro wa o Allah ba ngo
1: that's why my heart it beat like do do bang do
0: tin ba wa ro waju ti mo re ni o to mi ayo asi bo loju mi ah okan mi asi juju da juju da juju da nitori pe ke ise pe boya da to be na ni ke se poro kan la mo so be na ni ke se pe de kan le mi mo pe adeyin ka ti fe yo a pe po de be ke mo wa gbe mi loju mi lopo lopo gba pe olo mama je ki njora mi loju o olo mama je ki njora mi loju o olo mama je ki nsi se ma je ki nte lowo awon olulube mi ni o mo tun ma wa ronu ti ma sun ba ma tun ronu kini mo tun le se ọ̀rọ̀ owó mo tó lè sọ tí ó tún fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo láàrin Oyo Ìṣe Bíbá Bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hún. Ni ọjọ́ kẹrìnléní ogún ọdún 2020 kí ló sì mú èrò náà sọ sí lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatek

lẹ́yìn náà tẹ bá tó lọ sí Google Play Store báyìí. Tẹ bá sẹ̀ǹtì fún Lumatec LOOMERTECH Lumatec ẹ rí àwọn Android application yìí. Tí mo bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀, wọ́n á máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé ají ṣe bí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ọ wá wò pé sọ́yẹ́kọ̀yọ́ ọmọ ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá a ṣe dá ají ṣe bí Ọ̀yọ́ wá lẹ́nu. Ọ wá wò pé kí ló wà ní kápá mi? Ìkúkú lówó tí mo fi lè dá léṣe rédíò ńlá lẹ̀. Kí ló wà ní kápá mi tí mo lè ṣe o? Gbọ̀kan pẹ̀lú technology, pẹ̀lú pé gbogbo àwọn stations tá àkókò ń lò yìí náà, àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí, mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ kó kúkú ti ní platform tí mo ti lè introduce yẹ sáwọn èèyàn 200 application mi. Gbọ̀kan fi sínú rẹ̀ ni pé ají ṣe bí Ọ̀yọ́.

pẹ̀lú àánú Ọlọ́run àtìlẹ́yìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri, iyùn ló sún mi tí mo fi dé inú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀ láwọn tí àwọn náà tí kìíní tà ń se èyí tí ó dùn mọ́ tí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá torí kìíní yóò ṣe. Pé bóyá tá a bá dénú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum, bóyá ara àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí n tà ń se èyí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá, a ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹ́yìn wa, lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀, ẹ múmúláyà mi gan ni o, nítorí àwọn àgbàlagbà bọ̀, wọ́n ní àjùmọ̀ bí ò kan tàánù, ẹni elédùà bá ránsí ni náà ní ràn ní lọ́wọ́ o, ó náà ní máa ń jálá àánú ẹni. Pẹ̀lú fóònù tí mò ń lò níjọ́n ní ọdún náà lọ́hún, Infinix Hot 4 ni mo ń lò lọ́dún náà lọ́hún. 2GB ní RAM rẹ̀ àti 16GB internal memory. Ni mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ lọ́dún náà lọ́hún tí ọ̀kọ̀ọ̀kọ̀ appreciate ni pé ọmọ Ọ̀yọ́ ó dákẹ́ ní ìyílẹ̀ ni bàbá pàtà ìlàmídì. Tí wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ wa ń bí ṣùgbọ́n ọ̀wọ̀ lóògbé stéètì náà ni wọ́n ń gbé òun. Àlọ́rọ̀ ni máa ń bá mo kómorò wá, ẹkún ni máa ń bá kún wá. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, lẹ́bí ní àròyé mi pọ̀. Torí tí n bá bojú ẹ̀yìn tí n bá rẹni mi, anínú mi máa ń dùn ni ara mi a sì máa ga yágíyágí. Ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2022 yìí náà ni a pé ọdún méjì gérégé o. Tí n bá wá wo ẹ̀yìn wò, tí n bá wo ẹ̀yìn wò, ṣe mọ̀ pé ẹ̀yìn àgbà náà lẹ sọ pé wọ́n mọ kékeré bá ṣubú àwòwájú, bàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò.

ìlà méjì ọmọ ọyọ tí wọn ń gbé lọwọ lóńdó stéètì àwọn ni wọn kọ àpèṣẹẹtì wa. Bàbá nǹkan kọlù mi wọn kọkọ mẹsẹẹjì mi ní orí Facebook mo bá rìpláì wọn wọn bá béèrè ẹrọ ìbánisọrọ mi bá fún wọn lẹrọ ìbánisọrọ fáṣẹ pè mí nù nígbà fi sọrọ lọjọ náà wí níbi tí inú bàbá náà wí pé lọyọ wa náà wọn àfi wò pé online ni wàláì inú wọn dùn. Wọ́n wá ṣàdùn pé àwa náà mọ̀ náwó sí ọ àmọ́ sọ̀pọ́ọ̀tì rẹ àmì dọ́dá kínní yìí wàláì ó ti tọ́jọ́ méjì jọ mẹ́ta jọ mẹ́rin lẹ́yìn ìgbà náà gbágán làlá àti kírẹ́dìtì lọ́wọ́lé sórí fóònù mi. Bàbá yìí ṣàdùn ó musẹ́ ni wọ́n fi máa ń sọ pé adájọ́ mọ́yẹ̀ a sọ̀rọ̀ mọ́ta sí bírú wọn bá sọnù ẹja wa wọn rí o. Ẹyin tèmi ní tòótọ́ ẹyin lẹ́mọ̀ ń jẹ́ kí àtì ló ṣe jùjùkẹ́. Tí n bá lọ fàjàngbọ̀n nígboro Ọ̀yọ́ nínú ìgboro ayé níbi n bá rí nǹkan tí wọ́n ń ṣe tí ò dá tí n bá wà lọ pé wọ́n lákèjì sí nítorí pẹ́yìn sọ̀pọ́ọ̀tì wa ni èmi sì máa ń kí láyà bí ìrá èmi sì máa ń nìkan láyà bí ìrá. Máa mi dáadáa mádá fún mi kẹ́mi ọmọ wọn níbàdàn nílé olóyè ọ̀lẹ́. A dúpẹ́ lọ́wọ́ títí yín náà màmá dáadáa bí n bá fẹ́ kọ lẹ́tà níjọ́ tí ẹnìkan kọ́kọ́ fún mi ní àìdí àgbẹ́ mọ́ fojú kéré ìgbà tó ń ṣe kọ lẹ́tà kò fi ránṣẹ́ sáwọn olówó ọlọ́rọ̀ nínú ìlú Ọ̀yọ́ ó yóò ráwọn àti oyé kíní yìí ó wù lórí tí wọ́n sọ bọ́ọ̀tì rẹ̀ bàdá ń fún mi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn nílé olóyọlé àwọn nọmba mi kọ lẹ́tà tó rèmi ọ̀lọ́ sùkú olówó tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tẹ́lẹ̀ bá a mọ̀ pé ó nídìí ni o ó ní bá ni o torí pákùnrin kì í jẹ́ obìnrin kì í jẹ́.

0: àtiṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ. Online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Madam Fúnmi Kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ̀ kan tí ì sẹ̀ méjì táà náà tàbí sọ̀nà ọ̀ṣíà. Bẹ́ẹ̀ náà ni bàbá bàtà Ìlàmídì, kì í sẹ̀ kan, kì í sẹ̀ méjì, kì í sẹ̀ mẹ́ta ni wọ́n ti sọ̀ bọ́. Ní wọ́n ti fún wa lówó pé Déyìnká ìní dá ọ̀dá. Wọ́n tún ti sà déhùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí tó ṣùgbọ́n tún fi parí àwọn ò tún ná ọwọ́ ṣíà. Bàbá dáadáa, Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin tá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Madam Fúnmi Kẹ́mi, ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́. Ẹ ṣeun o, ọpẹ́ olóore Adan Dátán ni o. Títí láíláí láà máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni, ẹyin lè yàn bí èèyàn. A tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. A build the website. Fowó ara mi build the website.
3: That's why my heart is beating like.
2: Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò. www.àjíṣe bí ọ̀yọ́ rédíò.com. Ẹ ṣe ẹ̀ ń gbọ́ ìkànnì wa.

ẹyin làyàn bẹ́ẹ̀ mi o ẹyin ẹni bí ẹni ẹ̀yin lè yàn bí èèyàn o wàláì ó lè torí yín rojọ́dọ̀ tún la mẹ́wàá. Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bí ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọ́n fẹ́ràn mí pọ̀ fún èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Ṣé bá tó pàdé ẹ̀gbọ́n yìí lójú ọ̀nà tí ní Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rówó ra dáta ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń náwọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ná tún fún mi láìdí àgbé kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Madam fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí bẹ́ẹ̀ yẹn bá dá a sí èèyàn a dá a sí padà a dá a sí ìrìn tọ́ọ̀nù ni.

0: Ajọ ọdún kejì tá a ti fi ìkànnì ajíṣẹ́ bí Ọ̀yọ́ lọ́lẹ̀, wọn náà láwà yóò. Àìmọye àwọn èèyàn láti bá wa dá sí torí gbogbo ayé ní ń bọ̀bọ̀ ń bímọ. Kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi yìí, Azeez Ibrahim Ọlálékan látàdúgbò à ń popo, òun ló ní òye.
1: First let me say to you, I
0: ó ní foundation. Nígbà tí mo ronú pé mo fẹ́ dá ìkànnì yìí lẹ̀, mo kàn fóòsì ẹ̀ nínú group yẹn, nígbà yẹn pé mo mà báwọn ọmọ ìjọ náà kàn ń bẹ̀. Àwọn èèyàn náà sì dìde, wọ́n súgbà wa nígbà náà, bó ṣe yẹ kó ti rẹ, ó ti padà rẹ àwọn èèyàn wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn presenters láti gbóhùn sáfẹ́fẹ́ ní àyín rí. Bí wọ́n ti ẹ̀ráyè máa bá wa ṣe mọ́ ní ìsìn. Ìgbà ní tí wọ́n ti táwọn náà ti lo táìmù wọn, resources wọn, dáta wọn fò nù wọn, ó kí gbogbo yín o. Ọlọ́run ọba yóò.

0: bínú network ló ń já ní tíntín.
1: See, I may not give the word to you, but...
0: Gbogbo àwọn kan ti lo resources wọn, time wọn, data wọn. Fún wa ní ààyè, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run ọba aládìpẹ̀ lẹ́sàn-án. Yóò bá wa san yín lẹ́sàn-án. Gbogbo ẹ̀yin tẹ̀lé ti bá wa dá sí lọ́nà kan ọ̀nà kejì. Tí ń bá padà rántí dákọ yín. Ẹ mọ̀ pé àìníye inú mi ló fà o. Ó dúpẹ́ o, ó dúpẹ́ pé òkun. Mo ti ń dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ láti sìn yín. Níbi tí ń bá padà gbàgbé. Tí bá ń gbìyànjú, orí ni mò ń mú gbogbo àwọn orúkọ yìí. Mo sì gbìyànjú ń bá débi kankan tán. Torí pé àwa dúpẹ́ lénìí ni. Ọpẹ́ ní pẹ̀ ní sáyé àwo ilé alára.
1: I sing for you, wanna be like dúpẹ́, dúpẹ́, baby, now you.
0: Nítorí bàbá dúpẹ́ orí àná, a tún gbà mí lénìí ni o.
1: Only for you, we dey be like dúpẹ́, I sing for you, my baby, oh.
0: Fọ̀fẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi dáadáa. Asiru Amadu Adeniyi, ọgbọ̀n Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé ní Ìpàpó ní òkè Ògùn níbẹ̀ ń. Àwọn náà wà ní ètìrí multi-purpose venture ní Ìpàpó ẹ̀gbọ́n mi dáadáa. Ó dúpẹ́ o, Asiru Amadu Alfa Kilo tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Ìpàpó. Ìjọ owó dátà, ìjọ gbà, ẹ̀yà gbà gbà, mọ́tò báwọn náà kan ṣe máa ń fún wa lọ́wọ́ nìyẹn. A dúpẹ́ o.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se biba bẹni kọkan.
3: Ajisebi Oyo laari, Oyo ni se biba bẹni kọkan.

0: dúpẹ́ o, àmọ́ lóore o, iná ò ní táwọn gbogbo yín o. Abudé ń tó mi òkun, àbùdé ń tó mi ọ̀sà. O dúpẹ́ o, o dúpẹ́ dúpẹ́, o dúpẹ́ ẹ̀pẹ́ o. Mo ti fẹ́ gbàgbé orúkọ rẹ̀ mi yìí láti Abuja. Ọmọ Èkìtì, ṣùgbọ́n Èkó ni wọ́n sọ pé àwọn gbé dàgbà. Àbújá ni wọ́n fi ṣe ní lọ́wọ́lọ́wọ́ báyìí o. Artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Hánà ti na ọ́sẹ̀ àti ìṣẹ́ kan ti ìṣẹ́ mi. Ó tọ́ àsìkò yìí kí ọ̀rẹ́ mi dáadáa. Afọlábí Nurudeen Alárò. Orílẹ̀-èdè Libya lọ́rẹ́ mi ti ń ṣiṣẹ́ ajé. Ó náà máa náwó sí a. Kìíṣẹ́ kan kìí ṣẹ́ méjì. Ó dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ o. Afọlábí Nurudeen Alárò látọ̀yọ̀ wá ń bí. Àjọ ṣe kéèké àjọ lọ sùkúù ni. Àjọ dàgbà ni. Ó náà máa ń bá wa dá sí. Mo dúpẹ́ o. Badmus Ajáò dáódà, ó náà ti bá wa gba jíngù wá láti Èkó rí. Tí mo bá wọn polówó ìpara máa dán. Máa dán natural herbal cream. Tẹ bá ń gbọ́ ohun yẹn nìyẹn nílùú Èkó. Tá ń polówó. Nínú máa dán natural herbal cream. Máa dúpẹ́ wà dúpẹ́ ẹ̀pẹ́ ọ̀kan. Àwọn adúpẹ́ lè ní ni o. Enílà ìyájọ́ tá a pé ọdún méjì gérégé tá a ti di ìkànnì yìí lọ́lẹ̀. Kìí ṣe ìrìn àjò kéke o. Ẹyin tèmi, wọ́n láì kìí ṣe ìrìn àjò kéke o. Tí n bá rù lọ wá, tí n bá rù lọ ẹ̀yìn. Tí n bá bojú ẹ̀yìn, tí n bá wá rí ẹni mi, inú mi máa ń dùn ni, ara mi máa ń gbá yágiyági. Mo wá fi fẹ́ dé ọ̀dọ̀ bàbá yìí tí mo fi tọ̀ọ̀tọ̀ dá kọ wọn. Bàbá mi dáadáa. Sàmínú, ọmọ Adépọ̀jù, Adéyinka Èébúdọlá. Ọmọ wọn nílùú Èrúwà, Èrúwà Òjòpò, Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí ń kọlé Èrúwà pé ní ńdájọ́ wọn. Bàbá tún lọ máa mù sí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àṣìgbà lọ́nà tòmù. Bámilọ́mọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù tí wọ́n ní ẹ mọ̀ mú lọ mí bàbá ta nísẹ̀gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́. Àkúkọ gàgàrà tó tún sọnù lómù wọ́n ní ẹ mọ̀ mú lọ mí o bàbá ta nísẹ̀gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà Kalifóníà ni wọ́n fi ṣe lé o. Bàbá dáadáa bàbá rere bàbá kẹ̀. Bàbá àlò báríkànú bàbá tá fi ń tọrọ bàbá. Wọ́n sọ ọmọ Ọ̀yọ́ o. Ṣùgbọ́n wọ́n fẹ́ràn Ọlọ́run lára wa. Wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ yín náà o. Ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa ẹ̀ ní jayé wá sẹ́yìn o. Ẹ mọ lọ rí ẹ mọ bọ rí tọrọ kí ni làwọn àgbà sọ pàdí ẹ bọ oko ẹ mọ.
1: That's why my heart is dead.
0: Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkejì lọ́nà. Ẹ mọ lọ rí ẹ mọ bọ rí. Ajáde ìwọlé òbí tọ́ sí gbogbo ẹ̀yà látìlẹ́yìn mi pátápátá.
1: I sing for you wanna be like dúdú.
0: Ẹyin lẹ máa ń jẹ́ kí àti tèmi ó ṣe dúdú tẹ́ dúdú tẹ́ dúdú tẹ́.
1: Mo
0: dúpẹ́ dúpẹ́, mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun.
1: Mo
0: tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bá mi dáadáa. Bàbá mi Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà. Ọmọ wa nílùú Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ àtibá. Àwọn tilé tilénu nínú ìkànnì Ọ̀yọ́ àtibá. Unity Forum ni mo ti bá bàbá pàdé o. Tẹ́mọ̀ ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé mò ń wa nẹtíwọ́ọ̀kì káàkiri. Bí bóyá ara àwọn tí ó kun wa lọ́wọ́ náà ló ni mo bá dé ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà. Ọmọ Ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àtìbà Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọ gun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa kọ́ tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra. Tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀ gbígbàlé kan ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn adéhùn ìwòrí ònìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ògí ìwòrí ònìkan. Àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tèmi. Bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jábílẹ̀ yìí ń fọ ọwọ́ aago òdu Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ìṣekú pa wọn. OAUF Ọ̀yọ́ àtìbà Unity Forum ní ìmọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbálẹ̀ yìí ẹ̀ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn lúùlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ tó ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín.
3: Wàá lè ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ́ kan. You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Oyo Ajisebi Babeni.
2: Atoto arere pa akoyi baba ma gana omo yo alaafin nile ni loko ni ati leyin odi etedi bele je wa gbo mi gba roye mi awon megbe o AUF oyo ati ba unity wo ran ran mi si won ni ma logun e fun yi pe ai las olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ri olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiawo ori oni kan nijo titi ndarin oni kan soso gi ogi o iwo ri oni kan ade darin eni kan soso taye fi ye ni ati agbajo owo la fi so ya ajeje owo kan gberu dori iwo te ti etemi o se temi kaluku se nse ti e loto oto yi ni ko nko jabele yi npo wa go ndo oyo seyin tori ai ko won ejo ni se pupa won o AUF oyo ati ba ni diburo ni ma wi fun yin pe ai ko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe oko nikan ni omo ati ba le ye je ni ma so so fun yin pe ka yo fowo so opo gbe oyo laruge ka fowo so opo ma panupo bere eto wa lowo awon oloselu fowo so opo panupo bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kajo dapapo ko le ba o kusu o AUF n fi asipo yi ke si gbogbo eyin lekan lekan legbelegbe to lori selemu gbogbo eyin oto lulu gbogbo eyin baba baba ati mama mama eyin egbon eyin aburo won ni eja bo so opo so ilu oyo ga tori ojo so ni asiwaju lojo ko ja wa na si tun yawo ko tere nitori ajise bi oyo laari ajo ni se bi baba eni kokan
3: ajise bi oyo laari ayo ni se bi baba eni
4: se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o Ajisebi Oyo laari oyo ni se bi baba enikan kan.

0: láti ṣe yáó yáó ni ó yé mi náà àti máa gún ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ní ìsìn abá ti fowó jìbìtì dára. Báyà máa ti kọ́ iléeṣẹ́ rédíò kan tí ó jẹ́ normal transistor radio tí wọ́n máa gbọ́ nínú transistor radio báyìí. Wọ́n náà ò fomi jìbìtì sí à lójú tílé àhún tílé oge ó tóge náà jẹ́. A tún wá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn alátìlẹ́yìn wa. Bàbá mi fàdá ìbàndélé olúṣọlá ní tí wàá fò fẹ̀rẹ̀ dé. Ọ̀dọ́ ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù Mariam Sinkins Adéṣẹwà Adépọ̀jù àwọn náà máa gbéṣẹ́ fún wa. Wọ́n máa bùn wá ló yọtán gbọ́ wa èèbó làwọn èèbó ni màá mi yìí o. Àwọn náà ti nílé iṣẹ́ táwọn máa sọ̀pọ́ọ̀tì. Bàbá rí pé ìyàn àwọn kan bá fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ báyìí wọ́n kàn contact mi ni pé kí n bá wọn ṣe kí n bá wọn mix fídíò fọ́tò ẹni yẹn papọ̀ mọ́ orin tẹ́ni yẹn bá fẹ́ràn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìwúrí. Wọ́n tún ti bẹ̀ wá nìkan lánàá alánàá yìí tí wọ́n pòsì fún èèyàn wọn kan lénìí eléyìí. Wọ́n ṣe máa ń gbéṣẹ́ fún wa nù lóòrèkóòrè. Ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ iye iṣẹ́ tán bá kásàṣọ pé kí n tiẹ̀ sọ pé wọ́n kàn máa ń bùn wá ló kìí ṣe torí iṣẹ́ tá à ń ṣe fún wọn. Èló ni làwọn èèyàn tá à máa ń bá ṣe Nàìjíríà gan máa ń fún wa. Táwọn wà fún wa ní owó tó tówó táwọn máa sọ pé bóyá ṣẹ̀kan tá a ṣe fún wọn ni wọ́n ń fún wa lówó wọ́n ń bùn wá lówó ni o ìfẹ́ ni wọ́n ní o ó dúpẹ́ o.
1: I can finally kiss you, you know say every day I dey pray for you.
0: Ojúmọ̀ àkílá ayé tí má ti rántí sàdúrà fúnra mi ni mo máa ń sàdúrà fún yóò afẹ́fẹ́ ìwà afẹ́ kọ́mọ kangi okola gbogbo yín láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi títún ń lọ iná ò ní táwọn òyìn ẹ̀ ní ṣìṣe o ẹ̀ ní ṣìjẹ́ ẹ̀ ní ṣìrìn ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ ẹ̀ ní tasọ̀ọ̀kà mọ́lẹ̀ ẹ̀ ní tasọ̀ọ̀kà mọ́lẹ̀ o ẹni tẹ́sẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ tí ò ní dáríjì lélẹ́dúrà àtórí ìyá mi àtórí mi kò ní jẹ́ ẹsẹ̀ wọn o.
1: See, I may not give the world to you, but I'll give you what I have.
0: Láti ọ̀dọ̀ wọn náà ni mo ti dé ọ̀dọ̀ kí n kọ́kọ́ fò lọ sí United Kingdom náà kí n tó wá padà sí America again. Sunny success Odúọ́lá ọmọ Ògúndàrè ọmọ wa nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé Ibá Olúyọ̀lé ìlú Ìbàdàn ìlú Ògúnmọ́lá olódògo kẹ̀rí lójú ogun ọwọ́ sokoto kẹ̀mbẹ̀ rí bí ìjà. Wàhálà ìkéṣe ẹ̀kan kéṣe ẹ̀mejì làwọn náà ti bùn wá lówó láti United Kingdom náà lóyún London lọ́hún. Mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Elédùà yóò máa bá wa ṣe àbùsí àbùsí Èdùmàrè yóò máa bá wa bu owó fún yín bu ọlá fún yín bu àlàáfíà fún yín bí òkun yóò máa bu owó sọ́dọ̀ yín bí òkun alágbá. Nẹ́tíwọ̀kì ni o ẹ̀dákan ẹ má bínú. Elédùà yóò máa bá wa bu ọlá bu ọ̀rọ̀ sọ́dọ̀ yín o yóò bú fún yín bí òkun kẹ́yìn náà kẹ́lẹ́ máa bú fún àbí ọ̀sà tàbí kẹ́tún lè máa bú fún àbí odò kéékèèké torí ẹ̀sùn térétéré náà ní ń debú. A dúpẹ́ lọ́wọ́ yín o kí wọ́n padà sẹ́yìn sí ọ̀dọ̀ bàbá mi dáadáa Alhaji Adémọ́lá Ariwọlá lamẹ́ríkà lọ́hùn-ún bẹ́ẹ̀ bàbá mi dáadáa a náà náwó sí a. Mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun bàbá tó sọ pé táwọn bá wá sí Nàìjíríà àwọn ò rí pa àríra àwọn ò rí pa àwọn rí mi. Ẹ ṣeun bàbá mi dáadáa mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun.

tí wọ́n fi iṣẹ́ wọn iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Bàbá ṣe ṣe iṣẹ́ fọ́nìṣọ̀. Bàbá ṣe ṣe graphic design. Best Icon Furniture, mo kí ọ kí ọ̀rẹ́ mi dáadáa. Gbogbo àwọn àga fọ́nìṣọ̀ ò ń lọ́ bá wa ṣe. Mo tún fi àsìkò yìí kí Smile Construction. Weather lọ̀rẹ́ mi, ara ẹlọ́mọ mi dáadáa, àbú mi ni. Ṣé máa ń jóre mọ́rin? Ó náà máa ń fi setting ṣe ràn lọ́wọ́. Our graphic designer wà láti orí Abdulbasit Abdulrahman Abdulbasit. Ọmọ mi dáadáa, ó ń lọ́ bá design logo wa. Mo tún fi àsìkò yìí kí Ọlánìkẹ́ ní T-Brand. Ọlánìkẹ́ obìnrin lòun náà. Obìnrin lòun graphic designer lòun náà ó náà ti bá wa ṣe bánà. Mo tún fi àsìkò yìí kí Rọ́tì Image ẹ̀gbọ́n mi dáadáa. Tá a pàdé ní Trading Places. Ọmọ wa ní ìlọrin àkànjá ẹnu dùn juyọ̀ tó ń gbé ní òkè Ọya lọ́hùn. A dúpẹ́ o. Gbogbo àwọn tá máa ń gbọ́ wa náà, bàbá fi fọ́nràn wa ránṣẹ́ tá máa ń gbọ́ lóòrèkóòrè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ó ń fi àsìkò yìí kí bàbá mi Lukman Fọlárìn láti London náà làwọn náà ń gbé. Wọ́n ti ẹ̀tí àti kẹta láti kọ́ọ̀lù mi tí wọ́n ti ń kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àwọn ọmọ pé ní ni wọ́n tún ní kábúrò wọn kan tó ń gbẹ ní Nàìjíríà náà kó kọ́ọ̀lù wa. Nana kọ́ọ̀lù wọ́n ti ní táwọn bá wálé àwọn mẹ́ṣọ̀ parira. Mo dúpẹ́ o. Mo tún fi àsìkò yìí kí Pastor Sina láti Ivory Coast. Bàbá wálé láti Germany. Tí ò bá wá sí ìhà yín, n gbọ́dọ̀ mo ti fẹ́ rìn ìpàdé gbogbo àwọn tí mò ń dáko yìí. Táàmù kòlò mi lọ́yọ̀. Ọpẹ́lọpẹ́ tálẹ́ǹtì àti innovation lára wa. Gbogbo ayé ní ń bọ́bù ń bímọ. Bí wọ́n ṣe ń bá wa dáṣe lọ́kùn lóṣù. Kí ni mo ní? N gbọ́dọ̀ mo ti rówó. N gbọ́dọ̀ mo ti rówó táàmù kòlò mi lọ́yọ̀. Bá a ṣe ń àchìvù héèmù kan láti tún ṣẹ́ẹ̀tì objectives àti héèmù míì. Ó ń wo àwa náà láti sọ ìhà yín di normal radio tí wọ́n máa gbọ́ nínú transistor radio. Ayé tó ń ṣẹ́ẹ̀tì go míì. Pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run, pẹ̀lú àtìlẹyìn ẹ̀yin èèyàn, a mọ̀ pé yóò wá sí ìkúṣẹ́. Lọ́nà Ọlọ́run ọba Olódò Mari, ọba tó nìyí ayé. That's why my heart today. Ẹ wá gbọ́ kí wọ́n láti gbèsè ní àyín. Yàtọ̀ sí pé a ti ń ṣe studio wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn bàbá ti fún wa lówó ọ̀dà.

ládùn kejì tá a ti fi ìkànnì yìí lọ́lẹ̀ náà là ń sẹlẹ̀bírèètì. A wá ń hẹ̀bà lóòtì ara wa, nǹkan tá a ti gbéṣe, àwọn nǹkan tá a ti dánwò nínú ìlú. Bí n bá lọ, ẹni níjọ tí wọ́n gbà fóònù lọ́wọ́ mi. Ẹni tó tọ́ wá bẹ̀ tó yẹ kó máa bá àkè mí ọ̀p. Sọ pé bẹ́ẹ̀ náà ló ń ṣe lójú odò òrò kí níjẹ́ òní tó ń bẹ́ sókè tó ń bẹ́ sódò. Láti ilé ìbólẹ̀ gbọ́n mi ká ti pè mí pé a kò ọmọ yọ́kà para rẹ ni, yọ́kà para rẹ ni, yọ́kà para rẹ ni. Ta bá wá pètí síra àwọn eléyìí, iṣẹ́ yóò bẹ̀ ẹ́ sú wa. Ṣùgbọ́n tá a bá tún wá wo ẹ̀yìn wò, tá a tún rí ẹ̀yìn alátìlẹyìn wa. Ẹ̀yin tẹ̀yìn gọ sẹ́yìn kankan. Ẹ̀yin tẹ̀yìn ṣàlábòsí tẹ̀ nítorí ntẹ́ jẹ, bá ntẹ́ fẹ́ jẹ́jẹ́. Ara wa tún gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. A dúpẹ́ dúpẹ́ adúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Wọ́n pé olóore àdáǹdátán ni o. Àìmọ́ òyì mi lè má jẹ mọ́ gbọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá la inú mi. Wàhálà tẹ́ ẹ bá la inú mi. Ẹ rí i pé inú mi ṣe rí náà ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ o, ẹ̀yin tẹ̀ ń fowó tì wá lẹ́yìn. Ẹ̀yin tẹ̀ ń fọ̀rọ̀ ẹnu tì wá lẹ́yìn. Ẹ̀yin tá a bá ṣe ẹ̀yin tọ́jọ́ pé tá a bá ṣe fídíò báyìí tá a bá pòsì ẹ̀ sí Facebook. Ẹ̀yin lẹ̀ máa bá wa ṣí ẹ rẹ̀ tẹ́ ẹ máa bá wa tàgbì àwọn tọ́ba le wá nǹkan ṣe sírù nǹkan yìí sí. A dúpẹ́ o, Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú ẹ̀yin náà. Iná ò ní táwọ yín o, gbogbo owó tẹ̀bí ra dátà. Ọlọ́run ọba yóò mọ fún ṣe àtìlẹyìn fún yín. Bóyá tí a bá rí èèyàn pè mí sórí ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí n tó mọ lọ. Torí mo ti wà ní àyínà. Ó sì díẹ̀ orú sì mú bí ìka sí nǹkan ní kò sí náà o.

0: ayájọ pé àpé ọdún méjì ní ìkànnì ajíṣebí ọyọ náà la ń sẹlẹbrétì lọwọlọwọ o. Ẹlẹ́pẹ̀ sórí ètò kẹ́ẹ̀bí kí wa bọ́yẹ̀ fẹ́ gbà wá lámọ̀ràn ni.
1: Ìwọ̀n lọ́ba tí ayé àtọ̀rùn ń bọ̀.
0: Bọ́yẹ̀ fẹ́ lù wá lọ́gọ ẹnu ní bẹ́ẹ̀ ẹ̀dẹ̀kàn fẹ́ àpírísíẹ̀tì wa náà ni. 0706887-4274. Adéyinka Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín balẹ̀ fìlà ìlọ́sà àròkò tí so lórí ọbẹ̀ nínú àwọn tángẹ́rán.
1: Ìwọ̀n lọ́ba tó
0: a ti dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn wa. A ti sọ̀rọ̀ nípa achievement wa lọ́tún lọ́sì lọ́lọ́kan òjò kan. A tún ti set aims and objectives to me. Ta tún fẹ́ achieve pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ràn lọ́wọ́ àwọn èèyàn. A mọ̀ pé a ò ní wà sí múṣẹ́.

Ọlọ́run a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọ́n ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó ń. Bẹ́ẹ̀ náà ló gùn ló lóòrìn gbẹ́gbẹ́gbẹ́ o. Torí pé òjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àtidílé wọn náà, àwọn alátìlẹyìn mi, àtidílé wọn. Mo jẹ́ pẹ̀dín, àgbọ́láburú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ajíṣebí Ọ̀yọ́ lọ́lẹ̀. Wàláì kẹ́rẹkẹ́rẹ́. Ọmọdé àná ó ti dàgbà nù. Wàláì tọ́bọ̀ ti pọ̀ mọ́ ní bí nígbà náà ọmọ ò ti máa rìn. Ọmọ ò ti fẹ́ tó wélé. Ara mi ò yé yín.

bó ṣe jẹ́ pé ọdún méjì péré náà lòdì tá a ti bẹ̀rẹ̀ ṣáìnà ti rí gbogbo achievement wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà lábísẹ̀ eléyìí o pẹ̀lú àtìlẹ́yìn ẹyin tẹ̀ ń support wa nílé lóko pẹ̀lẹ́yìn odi náà lábísẹ̀ eléyìí o tí kò tó gírí wo kànga tọ́lọ́run lò wá ní sábà bí a wá pẹ̀lú ìkànnì ọ̀yọ́ àtibá unity forum tó lò á sábà bí tí wọ́n fi dí kòtò náà torí kòtò yìí atọ́kádà àtẹ̀yàn ni wọ́n máa ń rí sínú rẹ̀ ọlọ́run sì lò wá ó lò wá ní sábà bí wọ́n sì fi dí lára àwọn achievement wa nu a ti sọ̀rọ̀ lórí ọ̀nà pẹ̀lú bíríìjì ọ̀nà gẹdú sọ̀rọ̀ kí òròkí sí sábó sábó sí àṣìpa pẹ̀lú àwọn ojú odò tó wà ńbẹ̀ pẹ̀lú kólóbó a sọ̀rọ̀ náà tẹ́ bá tó máa ń gbọ́ wa ní àyín dáadáa a máa ń plè fọ́nrán ètò tá a ṣeun tí mo pe àkọlé rẹ̀ ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wọ́n lè jẹ́ kó ṣe sábà bí ni o ṣùgbọ́n a sọ̀rọ̀ nígbà náà wọ́n ti ṣe ọ̀nà yìí o kóróró kùlùlù ní ń yọ̀ hihihihi gbogbo àwọn bíríìjì yìí ni wọ́n ti tẹ́ a kà á achievement wa torí wọn àti ìṣépẹ̀pẹ̀ wọn àti ìdá lálàá pé wọ́n dáwọ́ lé tá a fi sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn àṣeyọrí wa níyàn a tún lọ sínú ṣẹ̀lẹ́ níbi ojú odò ṣẹ̀lẹ́ níwọ̀n tí àti ìṣẹ̀lẹ̀ yìí tí bíríìjì táwọn èyí ti já ó ti fẹ́ẹ̀ tọ́dún mẹ́ta ní ìsìn wọn àti ìṣèyún ṣùgbọ́n lára àwọn fídíò tá a ti ṣe nu pẹ́pá tó bá yẹ pẹ́yìn náà ń fọ́lò wa lórí facebook page wa àwọn fídíò yìí ń bẹ̀ ń bẹ̀ a tún ti lọ sí ọ̀yọ́ tòrò bíríìjì ọ̀yọ́ tòrò a sọ̀rọ̀ lórí òun náà a ti ṣe fídíò láìmọye ìgbà pẹ̀lú òpópónà mọ́rosẹ̀ ọ̀yọ́ sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ láìmọye ìgbà a ti sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ lórí abẹ́ bíríìjì ọ̀nà second gate níbí lọ́nà olóòrọ̀ táwọn ọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́ máa ń sọ sẹ́ńbẹ̀ a ní kí wọ́n ṣe bra street light kan ṣe síbẹ̀ wọn àti ìṣèyí ṣùgbọ́n lára àwọn nǹkan tá a ti ṣe náà ni

0: mo ti kiri káyẹ ojú mi káyẹ o. Aláròyé àtibà ni a sì máa ń sọ pé ajá ìlú Ọ̀yọ́ bí ò bá rẹranko ọ̀rá bá mi èèyàn ni o. Ọ̀rọ̀ jẹ́nu oorun. Mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́. Ṣé níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwọn fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan máa bú wa wọ́n ni a máa bẹ́ sókè a máa bẹ́ sódò a máa bẹ́ sínú kóòtù a máa bẹ́ sí gegele sọ fẹ́ para rẹ̀ ni. Ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ìfẹ́ tá a ní sọ́yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sìsì fóònù lọ́wọ́ wa fọ́dìdì ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfà àìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dénúdénú. Táwo ní lajú wálẹ̀ kíkà lùbó kò ọ̀ láíláí torí pàwọ̀ níbòmí ìta lè lọ ìlú ẹni nílùú ẹni o. Lára àwọn achievement wa ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó wú tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó wú. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọ̀yọ́ West Local Government Fasola Health Center ni a máa ń pè é. Lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ mára ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West ni tẹ́ bá rí condition tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀ sọ̀rọ̀ lórí rẹ̀. Báwọn tán wà níjànú kíni fẹ́ṣẹ́ fò ní dájọ́ náà ni wọ́n fọ̀ ládájọ́. Mo ní ẹ mọ̀ wọ́ọ̀rì. Mo sọ fáwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ni o ní December tó lọ yìí. Mo ní ẹ mọ̀ wọ́ọ̀rì. Àwọn fẹ ìdí wọn ta á fẹ ìdí wọn ta. Mo ṣe fídíò yìí mo gbé sí Facebook nítorí ń bẹ ń bẹ̀ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ bá ń bẹ̀ ẹyìn lórí condition tí ẹsẹ̀dà tá àwọn yìí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu.
1: Fún ọ ní ẹ̀mí tó fi mí tó fi wà láàyè.
0: Mo ṣe mo gé mo tún sẹ́ndì ẹ̀ sínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum ọmọ ọba ládìgbò lómi ìdíni Adékúnlé òun tarí ẹ̀ sí inú gbìmọ̀ inú OGF Ọ̀yọ́ Global Forum láti bẹ̀ má ṣe téèkì ọ̀họ́ ọ̀pọ̀nù. Ọlọ́run sá lò wá ní kúkúrú èdè ó lò wá ní sábà bí wàhálà ìbẹ́ bá débẹ̀ ẹ̀ẹ́sì ibẹ̀ mọ̀ wọn àti ìparí iṣẹ́ ńbẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ́wọ́ láti ìlú Àbújá ni wọ́n ti wá ṣiṣẹ́. Ọlọ́run bá ń gbọ́ àwọn old buildings wọ́n tún kàn wọ́n tún wá ń kọ́ àwọn new buildings tán bá padà mo padà lọ bẹ̀ mo fẹ́ lọ ṣe fídíò rẹ̀ wọ́n àjẹ́ ṣe fídíò rẹ̀ nígbà wọ́n padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n tán bá padà commission rẹ̀ yín fi fídíò náà hàn yín yín wá fi ìgbà tá a fi sọ̀rọ̀ náà yín tún fi hàn yín. Bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn
1: èèyàn
0: Ọlọ́run ti gba lò wá láti ṣe àwọn àtúnṣe sí àwọn ibìkan nílùú Ọ̀yọ́. Bá a ti ń gba àwọn èèyàn nímọ̀ràn látún sọ̀rọ̀ nípa òṣèlú a ń gba àwọn èèyàn nímọ̀ràn bá a ṣe ń rìn lọ́nà ẹ̀tọ́ bẹ́ẹ̀ náà látún gba àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lù ní àyínú. A tún jẹ́ kó yẹ àwọn èèyàn wa ká wọ́n máa gbé Ọlọ́run níjà tó rásòro gbé ń jà lọ́lọ́run àwọn tá a máa ń jìjà ẹ̀sìn a ti sọ̀rọ̀ a ti ṣètò lórí ẹ̀.
2: Ọba tó ga tó yí tó fẹ́ ọba tó lé.
0: A ti sọ̀rọ̀ a ti ṣètò lórí káwọn èèyàn kán mọ̀ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn torí pàdó àmọ́ gbà ṣùgbọ́n a tún máa ń ṣiṣẹ́ ni torí àwọn bàbá wa bọ̀ wọ́n nídìí iṣẹ́ ni là á mọ ni lọ́lẹ̀.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára.
0: Ẹ wá ìmájìn rẹ̀ pé tó bá jẹ́ pàtìdí normal standard radio kẹ́tún wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún máa gbèsè ẹ kàn ìmájìn rẹ̀ ẹ ti ìmájìn online lásán la wà yìí o tá a ti ń dá eléyìí wò tá a ti ń dá àwọn eléyìí wò tá a bá wá padà di terrestrial radio tá ń gbọ́ ní gbòòrò ńkọ́. Mẹ́wàá ó tó a tún tán mẹ́wàá wò ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run awana ile ise yo pada di ile ise radio nla
1: to da yi atorun orin hallelujah
0: tori ko si nkankan tani kankan le dase leyin ase olohun pelu yondo olohun a mo pe ya yin no di normal fm radio ti o mo gbo ninu fm modulation
2: hallelujah
0: target ta tun tin ta tun set ni isinu
2: orin hallelujah
0: ati ma pe pelu yondo olohun a meet ohun na ayajo anu keji kan ni ajise bi oyo online radio pelu gbogbo awon nkan ta ti gbese pelu adidupe lowo awon lati leyin wa na la nse to te ni le lori mo ti wa ni ayin o se die o
1: gbogbo eyin ti e ti ra anu gba o ya je ti ko gboro orin eleyi mo fe sese ko wa ni.

lórí ọ̀kadà tó dàbí ipò fẹ́ ṣubú. Owó tó owó sì kò sẹ́nì kankan, ṣùgbọ́n Ọlọ́run látòkè ó náwó agbára, ó náwó iye. Ó yí ayé padà, ó sọ ikú di ààyè fún ọ. Ìwọ tí mò ń bá wí ni ìwọ tí o ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ni ò wá bá wọn nígbà tó jẹ́ ọ̀dọ́ wọn, wọ́n tilẹ̀kùn gẹ̀ẹ́tì.

0: náà lọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ ẹ̀ náà ló ń sọ̀rọ̀ láyé wa. A ti wà ní ààyè, ó ti ṣe díẹ̀. A wá dúpẹ́ ni lè ní, a sì ti dúpẹ́ dáadáa.
1: Ìjọ ẹ̀
0: kọ́lọ̀ ọba kó gba ọpẹ́ wa.
2: Bóyá bá mi kò mọ́lẹ̀ kó o fọwọ́ mi sí aṣọ kí.
0: A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà, kílé dùà kó gba àdúrà
2: wa. Wá
0: wọ́n sọ wípé. Ẹyìn náà
1: ní
0: ti ṣùgbọ́n mo fẹ́ gbàgbóró lọ. Ọ̀rọ̀ mi ò yé. A tún fẹ́ wá jíjẹ mú.

0: ago mẹjọ ku ìṣẹ́jú mẹjọ láti òkèrò kílọ̀yọ̀ aláàfin wa ń bí. Tọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bá mi gbọ́ látàárọ̀, ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́ka ṣe ò, gbogbo ẹ̀yin tẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀pa ìbínú o. Àyájọ́ ti ọdún méjì tí a fi ìkànnì àjíṣe bí Ọ̀yọ́ Radio Online Radio lọ́lẹ̀ náà là ń celebrate. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ilé ìdùnnú rẹ̀ yóò máa wà pẹ̀lú yín, kò ní dẹ̀yìn náà dábùkádà yín.
1: Àwa mọ̀ pé wá.
0: Toro gíní la jẹ́ bọ̀ pé mọ́ àjọ máa lọ dáadáa, àjọ máa bọ̀ dáadáa, a nígbọ́ láburú síra wa.
1: Ìwọ nìkan ni Jehova.
0: Agbe mi setan fẹ ma lọ lu daro, aloko mi setan to fẹ ma lọ lu kosun, leke leke mi setan mo fẹ ma lọ lu kẹfun.
1: To le ba opin ni be laila, you are the Lord and I.
0: A ma be tori obe ni nbe su atelese abena wo. Gbogbo en to ba ni a mo bo ni gala ni de ba nle o, nitori baba ku dedede kojo kan ri orun aro wo. A je fun baba jero mo jele, je kin laye ipin se erowo, laye ipin se ile oluwa ri gbona. Inu ile tẹ ti ń gbọ́ mi, ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín, ìgbésí ayé yín ò ní gbóná o. Kò ní dojúrú o, nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́, tútù tútù náà làárọ̀ bàbà. Ó fà yín lé ọlọ́ọ̀bà lọ́wọ́ o, ó fi ọlọ́ọ̀bà sọ yín. Iṣẹ́ ọlọ́ọ̀bà ààbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ, kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn. Títí dìgbà mi ìta tó máa pàdé Adéyinka Pẹ́ńbọ bí awo erin, mi ń bínlẹ̀ sínú bànújẹ́. Mi nípa yín nínú bànújẹ́ o, ẹ̀ẹ́fì mi náà sínú bànújẹ́, ẹ̀ nípa mi nínú bànújẹ́. Ká tún rìnrìn àláyọ̀, ká pàdé ní rí, ká mọ̀ dólódì lẹ́yìn ara wa, ká mọ̀ gbọ́lá burú síra wa. Ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babeni Kokan. You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babeni Kokan.
1: Ika fowo sowopo ika mole. Awon eyan won fowo sowopo won ma ki. Asi otito ni ora awon baba wa ni ilayo to ni pe karin kapo kapo karin iye ni iye oyo ati ba ninu ti ko ran ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo sowo po gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan ii eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa Ọ̀yọ́ àfibà ní ti kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ ní ìyẹ̀ ni yóò yẹ wá o torí ìyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ́ wà lọ́jọ́kọ́jọ́ Adéyinka Ọlọ́ṣùkànmílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ yìí náà Ọ̀yọ́ àti Fàyí ní tí kò rọ̀ ní ọ̀ràn mi níṣẹ́ àánú àná ni máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára láàdì kú ijó àti wípé Ajisebi Oyo Lari Ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari Ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Mányi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́. Online radio.

0: ẹkọ àtàrà ní gbogbo ìkìlì tí àfẹ́rẹ́ kan tí tó bá ń fẹ́ dé adéyìnká ọlásùkàn mi ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà iláṣàròkò tí ṣe lórí ọbẹ̀ nínú àwọn tanga.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ẹ̀nì kọ̀ọ̀kan.

0: báwo ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ọ̀dẹ̀ òtún tí ó kú.
1: Ìwọ tó wà ní tẹ̀kù ìmọ́lẹ̀.
0: Láti òkèrò kí ní gbọ́ yálà fún ni wọ́n wá ní àárín. Ago kan òru, ago kan àjálẹ̀ òru.

0: Allahu ba igba lowo mimo ogbo ni fun oruko Olorun ba olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba kibon ta tun yibon a tun kini o le bi se ma n ki Olorun ba mi lore kore nitori pe ko si agbara kankan ni bi kankan to to agbara Olorun ba olojumare wala haula wala quwwata ila bela ali razim agbara to da okun si meje emi ni to ba radika mo mo le fun o baba agbara ti mu osan ti nso osan doru agbara to tun le soru dosan ẹyin rẹ kò sí ẹlòmíì o ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni èmi ni tó ń jẹ ẹmí ni.
1: olórí ẹgbẹ́ ẹ̀rọ ògùn àwọn
0: alpha àti omega ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo. lẹ́yìn rẹ kò sí ẹlòmíì mọ́ o
1: ọlọ́run gbogbo èdè
0: ó sì ń kankan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbá ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajise Bí Ọ̀yọ́ online radio. Ajise Bí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ló ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe live ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àti Ibà Unity Forum. Ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́. Ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun. Ẹ máa wá gbọ́, wọ́n á ti fẹ́ sọ oṣù December lẹ́nu, wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà, oṣù bàbàbà, oṣù wo ni ń bà, oṣù wo ni ń bà, oṣù wo ni ń bà. Ẹ máa sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ December lẹ́nu. Torí gbogbo nǹkan tí Ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education. Ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìsákúsá pọ̀. Wọ́n ní wọ́n sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́, bíréèkì wọn ò mú dáadáa. Ní bíréèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹ́ríbù, ó tẹ́ríbù. Ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà, ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́. Fọ́ọ̀nì ẹ̀ náà ní pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o. Sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìparí sọ́yẹ́ kéèyàn máa sáré ìsàkúsà eré àsádijú. Ó wá ti sá eré bíréèkì wá mú wọn. Ibi tó ti ń du kíní ló ṣe lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ ń sọ̀rọ̀ ni. Ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Ẹ gbọ́, ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Kò sí ní ti December tó bí yàtọ̀ sí January o. Kò sí ní ti January tó bí yàtọ̀ sí February o. Gbogbo ọjọ́ bákan náà ni o. Ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ẹ̀sọ́ra yín. Kẹ́ẹ̀sọ́ra yín. Kẹ́ẹ̀sọ́ra yín o. Kẹ́ẹ̀sọ́ra yín kọ́lọ̀ ò lè bá a sọ wá. Àwọn sọ́ra wa kọ́lọ̀ ò lè bá a sọ wá. Ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni. Ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lé ní lórí ni. Aya gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ó. Gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀. Kọ̀rọ̀ mi yí àwọn èèyàn lálẹ́ yìí. Lájà lẹ́yìn. Kámọ́ sì ń gbọ́, tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ aláwọn asáre àsápàjúdé, aré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọ ni, báyá yóò tún padà sékòó ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run tó lè lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́, ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́, ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan ilẹ̀ a máa mọ́ ń bò míì, bílẹ̀ bá mọ́ ń bìkan a tún sún bò míì. Ọlọ́run ọba mi lọ́ba ara afẹ̀dọ́wọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ẹbẹ̀ kan lè mí ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kó fi lé ayé wa dá o, gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu, ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu, oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò wa la sì mọ̀ pé ara máa kan gbó a máa kan jì ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run níjẹ́ ara ẹ̀dá àní rí náà ń kàn ga. Ọlọ́run níjẹ́ lé owó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lẹ́yìn àwọn iléyìnbó ṣe pé ìbó ti fẹ́ yọ ń léyìn. Olúwa tóyìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe ọjọ́ Monday ṣe download tán lọ yìí pé ní tí mo wáyé lórílẹ̀ èdè wọn Nàìjíríà ọ̀sẹ̀ download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan bá dé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbẹ̀. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀ ó ní ìpẹ́ ń bu èèyàn tá ń sáré tá ń pa iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásùn ẹ̀nẹ́bọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá káàmpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà lọ́wọ́ gbé jẹnẹrétọ̀ sì kò gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó dìgbò là iná bá jò ó di iná o. Lọ́lọ́ ọ̀sán làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́lá ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ lẹ lò fún bí fire extinguisher eléyìí tó máa jẹ́ bí ìtànilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fu àwọn èèyàn tí a máa wọ pé àbílẹ̀ ìṣẹ́ wọn máa mú mínírààsì ohun mínírààsì ni mọ́kàn mú ni mọ́kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sá lù náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé iná ṣàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi ìyá tí ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́nì kankan tó yè òkú wọn ní wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àpọ̀wọ́fà a mà wá blame ọjọ́ kan a mà blame oṣù kan ẹ̀dàkùn ẹ̀jẹ̀ a mà due diligence ká mà mà ṣe àtà o ọlọ́ọ̀ba yóò mà sọ wa o ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa ká mọ̀ ìyá fọ́lọ̀ sọ títún pokùn ọ̀dẹ̀dẹ̀ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn kápẹ́ ń bọ bí àwọn irin sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside nàìjíríà lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹdẹ lè text message lórí WhatsApp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ message mi lórí WhatsApp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkan ọkàn.
2: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari, Ọ̀yọ́ ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkan ọkàn.

0: born in trust in me. Àwọn ìlérí tó ṣe.
1: Èmi àti yín àní jìyà mọ́ o, orin onítèmi dáadáa, òkun lọ́lá fún láyọ̀ lásùkàn mí náà ni mo gbá sí lọ́wọ́lọ́wọ́ yìí. Yíntàn padà síbi rè ṣùgbọ́n mo fẹ́ ká máa tún lo tábá tí ń lo àwọn international, ká máa lo àwọn àtàjọ jẹ́ lókà náà, ká máa promote ara wa. Okun lọ́lá fún mi láyọ̀ lásùkàn mí nù àjọ máa ń ṣiṣẹ́. Ẹ tún gbọ́ orin kan tó kọ ní àyín fún ilé iṣẹ́ wa ń bí tàbí kí bàbá ṣàbínú Adépọ̀jù fún ti bí bàbá ṣe máa ń ná sí a. Àtọ́mọ wọn tó ṣe ìgbéyàwó níjó ní a tún lò míì náà tó tún jẹ́ ti bẹ́ẹ̀ de ẹnìkan wa náà lára àwọn bàbá tí wọ́n máa ń sọ̀pọ̀ tiwa ní àyín bó ṣe jẹnu ó ń bọ̀ náà. Ẹ gbádùn rẹ̀ díẹ̀. Olúwa ti sọ pé mi àti yín àníjìyà mọ́ o, ikú òjijì ò ní tọ́ sí wa o, ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí àdánù kò ní tọ́ sí mi àtẹ̀yìn o. Ọlàwàlá ọlàwàlá kù wá táyé lábẹ́ láàrin làzín. Àwọn
0: ọkàn tó mọre lọ́lọ́run fẹ́ràn ẹ̀dú.
1: Ṣé ẹ tún gbọ́rọ̀ gidi lẹ́nu òkun lọ́lá fún láyọ̀ lásùkàn? Ká máa jẹ́ kí ọpẹ́ wọ́pọ̀ ju béèrè wa lọ.

0: sí nǹkan. Ilé yìí wà lẹ́ni ò sí nǹkan nǹkan kì í ṣe ra pé ẹ̀yìn ṣèlú. Ọyọ́ wa ní tálẹ́ǹtì. Ọyọ́ got talent. Ọyọ́ got talent. Ọyọ́ got talent yo. No be only America got talent. No be only UK got talent. Ọyọ́ got talent.
1: Ẹjẹ́ bá fà ìfù wá kò láyọ̀. Ọlọ́njẹ́ àṣekọ̀ǹgẹ́ ilé. Ọlọ́njẹ́ àṣekọ̀ǹgẹ́ ilé. Fún mi, Amejo on the microphone.
0: Ọya ẹ̀yà tún lọ lọ́wọ́ ti bẹ́ẹ̀ dé. Ń gbàrà sórí àkórí ọ̀rọ̀ wa o. Ẹ mọ́ bínú, mo ní kí n so kéèsì àwọn èèyàn wa, ká so kéèsì ara wa díẹ̀ náà, kí wọ́n á tó padà sórí ọ̀rọ̀ àkórí ọ̀rọ̀ wa. Pé ẹ mọ́ sọ December lẹ́nu, ẹ mọ́ sọ December lẹ́nu. Mo ń bọ̀.

0: Olúwa máa sọ wa kọ́ máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́ káwa náà ká máa sọ́ra wa ká máa sáré àsápajúdé. Ká máa lọ máa fa gbùrù kí gbùrù ọmọ padà máa wá fa gbó lẹ́yìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ Ọlọ́run lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn rẹ. Àbíwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan ni o.

gbogbo ẹyin tẹ ń gbọ àkàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lè Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀kílẹ̀ èèmọ́ kó ni àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ ìwà lẹ́gbẹ̀ẹ́ títí jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn èyí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ wọn dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ mọ̀ jẹ́ ní àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí ilé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́mọ pa wá mọ́ nínú ìgbòho kọ́lọ́mọ pa wá mọ́ kọ́mọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́là wọ̀lá haúlà wọ̀lá kùwátá ìrà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ balẹ̀ arọ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní kó jáde. Gbogbo àwọn tájọ wọ 2020-2021 ẹyin náà lájọ rí òpin rẹ̀ tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o, alààyè láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. A tún wá mọ̀ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

Ti jẹpadun eto mi lalẹ yi pẹlu awọn ọramọran ta ti mu wa.

0: tọ́ agbèsè tán ọ fẹ́ mọ ṣetán ọ fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kóṣùn lékè lèkè ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹkùn lẹyìn ká pẹ̀mbọ bí àwọn ẹni.
1: ìrìn ayé ò ṣe é dárìn láìsẹ.
0: agbé ló dalẹ o àlùkò ló dàárọ onídẹrẹ ló dìyà lẹta ọ̀la kòkó kókẹ́ tó ríun n ò fẹ́ ń kù mi nífẹ̀ yín náà kù ẹ nífẹ̀ mi náà kù ọta jẹ́ ló kó adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́fà ọba ara òkúndá abáde yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. gbogbo ẹ̀yìn tí a tá ẹ wà lájò ìlú oró ni òjú gbé o ìlú àjòjì ni òjú ọ ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ tọ́tọ́ san adé afún ọ̀pá gan níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yìn tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. báà mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. gbogbo ẹ̀yìn èèyàn wa tẹ́ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìn. báà mi ṣàmínú adépọ̀jù iṣẹ́ ẹ̀yìn ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ o. iṣẹ́ ẹ̀yìn ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o mo kí gbogbo yín káàkiri àgbáńlá ayé gbogbo ẹ̀yìn tá a mọ̀ gbogbo ẹ̀yìn tá a mọ̀ tọ́jọ́ pọ́ lọ́wọ́ mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà ìlú le kò ní jẹ́ tí a ò ìlú ṣe rí le tó káwọn ọmọ rí tí a ṣe ń bẹ̀ kọ́lọ̀ tí a wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ̀ mẹ́dẹ̀ wá káàrọ̀ ọmọ nìyà ká mọ́ jẹ̀ kòrò káàrọ̀ ọmọ nìwa o káàrọ̀ ọmọ nìyà ẹni torí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ ni káàrọ̀ dẹ̀ wá gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀.

0: ẹ̀hún o, gbogbo ẹ̀yìn tẹ́ mọ́ ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè lọ, níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun, àbùdé nítorí ọ̀sẹ̀. Inú ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí òṣè bí ọmọ, ẹ ní bòrìn bòrìn fẹsẹ̀ kọ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀, ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o, ṣìṣe ṣìṣe ò ní gbà yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́, ẹ ní kú sọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọn wàlá kò wọ́tá yẹ láàbí láàrí ìlàṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lóde
1: wájú.
0: Tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní amọ́ bọ̀ nìkan là ní gbé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adéáfúwa bá jẹ ọ̀rọ̀ mọ́ jèlé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ. Kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́. Tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́. Mo fi ọlọ́run ọba sọ ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀n rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn. Títí bí ìgbà míì sáàtò máa pàdé àdé yín kápẹ́ ń bọ̀ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́, ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀, ká pàdé ní ire, ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

bá jíde fáwọn ìmí ńlẹ. Shop number one, opposite police station. Tí bẹ̀lọ̀ fagunlé làbákà. Ibẹ̀ lẹ́ ti bá rí ẹni audio 3.

nílò yìí ogúnlé. Ti padà mọ́ sí fúnfún dáhùn. Òun kọ́ làkọ́kọ́ ogúnlé lọ́bàkàmì àlábí tó ti jọba lọ fáwọn. Ó fà á.

ìbéèrè. Èṣù ọyọ kẹjìrẹ òkìkí aláàgbọ́gbọ́ tọfà ọlọ́fà gbọ́gbọ́ tọfà kúnlẹ̀ lábàgà mi àlàbí oṣù bàbá. Lọ́jọ́ tó ń wé.

0: ìbáyà ni àgbà ẹ̀yin lẹ́kí mi lóṣùn lẹ́la mi lérí ẹ̀ níbi mo bá rí máa lọ òkú kì í pàdé ọ̀sà ọ̀sẹ́ kì í pàdé òrùkẹ́ jẹ́ kí n rí i ṣe bọ́jú àárín láwo pé ta ni wọ́n pa mí.
1: bọ́jọ́ àárín láwo pé ta ni wọ́n pa mí.
0: bọ́jọ́ àárín láwo pé ta ni wọ́n pa mí.
1: bọ́jọ́ àárín láwo pé ta ni wọ́n pa mí.
0: èmi dé ìlú tòrò mo fẹ́ ṣeré sẹ́ńsẹ́ mo fẹ́ ṣeré gidi mo fẹ́ sọ̀rọ̀ ẹnu mi ń tó.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: You are currently listening to Akisebio, your online radio. Akisebio, your life.
1: Agbami ọgbọ́n náà ni ètò ẹgbọ́n tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà ládẹ mọ̀ pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bàbá wa mọnimọni láyé ìjọ òun.
2: Àwọn
1: bàbá wa mọ èèyàn mọ èèyàn. Àwọn ni wọ́n máa tún ń sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà á ní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. À ní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tẹ́ ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Sùúrù bàbá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. A ní bínú bá ń bí yín kẹ́ ẹ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
3: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ ẹ má ṣe.
1: Ní ayé ìwáṣẹ̀ ní ayé láéláé.
3: A ṣe ń bà wá jẹ́ oore láwa.
1: A yẹ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù ni ó tó kú.
2: Báwo
3: fi lè bó ọ̀la ta?
1: 9% ló wà lórí fóònù. Ní ayé ìwáṣẹ̀ ní ọjọ́ ní ayé láéláé kò gbá.

0: àwọn bàbá mọ́ni mọ́ni àwọn bàbá wa mọ èèyàn mọ èèyàn. Ní
1: òdòrin ọlọ́run.
0: Bàbá tá à ń wí yìí ló bá lọ sí ojú ogun. Ṣùgbọ́n kó tó lo ojú ogun.
1: Ṣé ń bá mi jẹ́ ọ̀làlá ohun tó ń pẹ́ mi ga.
2: Ìbàjẹ́ ènìyàn.
0: Òun àti aya rẹ̀ wọ́n sunrun wọn lọ́n sunrun ọmọ wọn sún mọ́ra wọn.
2: Òdòrin ọlọ́run. Ìsọkúnkún ẹ̀dá.
0: Ni wọ́n bá lọ sí ojú ogun.
2: Ọ̀làmíṣẹ́ ìbá mi jẹ́ lọ́lá.
0: Ogun tá à ń wí yìí ọpẹ́.
1: Yá a lọ wá.
0: Tọ́ jẹ́ pé
1: Kọ̀mọ́ndà.
0: Wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń pọ̀ kàn bá ròyé mi bọ̀?
1: Yá sàlì dàlà.
0: Adéyínká Ọlásùnkànmí lè ní jẹ́ pọ̀npín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ni Lásà Àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtọ́ ìgbẹ̀ràn. Èmi náà tún ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lúmátẹ̀kì. Ẹ̀yà méje jáde ẹ. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣé ẹ sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ là á rí? Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálà ìyá bàbá kan rí kọ̀gbá bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn.

ni wọn bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ wọn bá kó bàbá tá à ń wí lẹrú odidi ogójì ọdún ni bàbá lò ní oko ẹrú ogójì ọdún lé gbáko ni bàbá lò lóko ẹrú àní bínú bá ń bì yín ẹsọdọlá o inú bá ń bì yín ẹsọdọlá àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní àwọn bàbá wa tó mọ onímọ rorò òkúròrò ikó ìyànjọ nínú ẹgbẹ níbi iṣẹ sùúrù la fi lólé ayé ìbínú sì rèé kọmọ polówó òun ò lẹsẹ ńlẹ inú bá ń bì yín ẹsọdọlá.

0: Nínú ọ̀yọ́ àtibá unity forum.
1: Mo dúpẹ́ ká dára mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ kò dẹ̀ ṣe tá láti bí ó pé tí ó mú orin ẹ sọ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. À ní fọjọ́ lọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà la fi ń jẹ́ àdàbí. Àlàkádà fọ́kànlé ìlmọ̀ ní lógo.
0: Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bókun lọ lé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú ẹjọ́ ràn lọ́rùn. Àròyé niṣẹ́ bá ka igbe kíké báyìí kúkú niṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Owó tó bá mi jẹ́ láti àdàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá táwọn ìlú ló kọ ẹrú.
1: Àdúgbò tó bá mi jẹ́ ohun láti àdàbí àdàbí tí mo bá sẹ́yìn àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú oko ẹrú tó wà.

ẹ̀yin tèmi ṣe nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé òfomi lára. Ọ sanra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún pé bàbá ẹjẹun. Ẹjẹun kẹ wá fẹ̀yìn nílẹ̀ kẹ sùn díẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní 40 ọdún tí bàbá yìí lò lóko ẹrú. www.ajisebioyoradio.com Elegbe wa gaga lori website wa. Awa lori gbogbo awon popular radio directories bi Radio Garden, Live Online Radio, Zino Radio. Atun wa lori Android application on Nigeria Radio to je ti Lumatech. Ke yin ma ti lo si Google Play Store te ba ti search Lumatech. Lumertech Lumatech. Garaga legbo Ajisebi Oyo Radio lori gbogbo awon 100 application Lumatech. Ati te ba lo sori website.

0: ọ̀rọ̀ ń gbè mí náà nínú ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́. Ni bàbá dáwọn èèyàn bá wù ẹ̀tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Kámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tu síta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ mi ti.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: lọ́jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò gbénu.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yìn bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi. Lára gbogbo ẹ̀yìn èèyàn tẹ̀ ń gbọ́ mi. Tẹ́ ẹ ti lọ láti bí ogójì ọdún tẹ́ ẹ wá dé tẹ́ ẹ wá rí tọ́dọ̀ ọkùnrin tó san agun tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó ní ò sì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ polówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù òun gbogbo ló ní.
1: Cast my mother for me.
0: Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lọ́fọ̀ ogun.
1: Ó lọ sí pàlẹ́.
0: Ó lóun pa ni o.
1: Wọ́n bínú.
0: Ìyàwó tòun.
1: Nìkan lábẹ́.
0: Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni o ń bẹ lórí níṣẹ́ àní ń bẹ lórí níṣẹ́ kí níjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé àpò mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí níṣẹ́ wọ́n wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọ lẹ́yìn ọ́ jẹ́ ọlọ́run.

0: àtẹ̀yìn wá àtẹ̀yìnbọ̀ gbogbo ìlú pé bìbà wọ́n pélé bàbá yìí lórí.
1: Ìyàbọ̀ ní bí ìyàjú.
0: Ní a bá ń mú pé àmọ́ yín mọ́mọ́ ṣe bó ṣe tó mọ́mọ́ ṣe báyìí. Àwọn oníṣẹ́yìn náà rí ni ìyàwó mi ni ọkùnrin yìí wọlé tí ẹ̀rí tó sàn. Ẹ̀rí bó ṣe dé ni ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ́.
1: Wọ́n tẹ́ sọ tìjú oró.
0: N tí òye bàbá ni wípé.
1: Ẹbínú ṣe báyẹ lọ́gà sí lóró lóró.
0: Ó ran ọjọ́ kìíní àná tóun àti ìyàwó rẹ̀ sùn. Kan tó lọ sí ojú ogun, kan tó lo ọkọ̀ ẹrú. Ni ló ti di ọmọ tó ti di ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀.
2: Ìbàjẹ́ ni.
0: Tóun wá rí nínú ilé, tóun rò bí ará àtàkàn ni. Kọ̀mọ̀ pọ́ ọmọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló ṣe bọ̀, wọ́n ní tínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀ la o. Bínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀ la. Tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra. Tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ̀rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rohùn. Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: Àbí wọ́n gbé kọ́ máa ń dàgé wa.
0: Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: Ẹ̀bẹ̀ mi sọ bá lọ.
0: O lè mọ̀ lè tún ṣe. Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: Ìtọ́lọ mi.
0: Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe.
1: Ètò bá ṣe ló ṣe.
0: Ẹ̀yin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: Ìṣe.
0: Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú, tó gbé yín nínú, tó gbé yín nínú.
1: Ìṣe.
0: Nígbà tẹ́ ẹ wá pamọ́ ra tẹ́ ẹ gbé mi.
1: Aláwù ta ló fẹ́.
0: Létà ẹ lè máa padà.
1: Kó má ṣe kan.
0: Dìtẹ́ẹ̀tì wípé.
1: Pẹ̀lú kó o bá.
0: Nǹkan tẹ́ yín rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: Má ṣe kan.
0: Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: Bàtà mi bá bà mí.
0: Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dìímú. Kọ̀bá ti yìnbọn lù. Kọ̀bá ti bẹ́ lórí, kọ̀bá ti sà ládàá.
1: Ọlọ́run máa tún mi.
0: Ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìn. Mo kí ọ̀rẹ́ mi. Pàtàkì pàtàkì òjò ọmọ Adégbè Adégbèǹga Adéjàre ọmọ òjò láti ṣakí ògún ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: Ẹ̀yin bá ń sì mí.
0: Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ o. Pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí baálé fìlà. Èmi náà ní Lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwòtángan.
1: Ogun lọ.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí náà sí lẹ́yìn ètò náà ni 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ sọ́dọ̀lá o. Àgbà tó ní sùúrù òun gbogbo ló ní. Ìbínú kan mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ṣíṣẹ́ torí ìgbésẹ̀ ló bù sẹ́. Èrò ọ̀tá ò dá, wọn ò fẹ́ kájèrè iṣẹ́. Bẹ́sẹ̀ tọ̀tá mi.
0: Ẹ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹni ìkìlò.
1: Ìrìndùn sálíbà náà.
0: MT N ni tàlákọ̀ọ́kọ́. Ìgìlò lẹ́lẹ́gẹ̀. Mi ìgbàdì kankan báyìí serious.
1: Dámú, wọ́n dámú, dámú, àlọ́.
0: Wọ́n ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.agisebiayorede.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. A ní pẹ̀dínlágbára Ọlọ́run, a ní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Mo kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bọ̀ wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń náwọ́ sí wa. Brọ́dá Olúsọ Awósọlá ń jẹ lò láti ìlú Àbújá. Tí wọ́n náwọ́ sí wa níjọ ni àkíyín kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtá Ìlàmídì láti ọ̀wọ̀ ìyẹn ní Òǹdó State. Àwọn náà máa ń nawọ́ sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bọ̀ wọn ní nǹkan. A kìí sì sú wọn, kìí rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àfa Àgúlò tí wọ́n ní A3 Multipurpose Venture ìyẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe léwu, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. Àwùjọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtìbà.
1: Kọ́ máa ń wí náà ayẹ.
0: won fi asiko yi ki omo oba mu idin oladigbolu pelu gbogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo nse ika akoso yo atiba unity forum alaji abdurrahman green pastor baba osa e funlade lati ile ife Madam Kemi Adekanbi Madam Kemi Adekanbi ta jo wa nilu Oyo so pe ayinde
1: o ya keep on singing you all right
2: you know me I'm a pussy
0: baba wa waabu Gbolagade Dauda waabu Gbolagade Olorun je nzi ti gbe oko won si ra
1: la o me ilale ula you don't know me I'm a pussy
0: idunun gbogbo wa yo mo po si ni lojojumo o
1: ma po ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere o tobi ko ni file mi ate yin se bugbe o o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati tin lo adeyin ka olasukan mi le mi nje papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la sa roko ti so lori obe ninu awo tangan ti didi gba mi tin tun ma pade tori nfe ko gun phone mi gan ti e tun ti fe ku kin tun ma fi asiko yi so fun yin a nilo opolopo rin se o ori phone lati nse leyi a fe ni studio tawon yo ti ma wa tori opolo nbe nilu oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo si awari won jade sugba yin ke bi ti yin ke fi gbe wa laruge ka na ka fi mo tun gbe ta awon elomi na laruge a nilo opolopo irinse fun studio a nilo computer a nilo mixer a nilo studio monitor a nilo microphone a nilo aga koda tun nilo boya shop kan ta mo lo eyi teyin ba le gbe nbe e dapo eran a lowo olorun oba koni deyin na da bukata yin e mo da oda kini yi o bi ogo wa da ti n sapa kilu oyo da oyo da ju be lo yo dun yo ma dan asiko to ba n dan si to n dun si toro oyo ti n dun yongba yongba bayi won ni fi mi ati eyin si awati adeyinka olasukan mi le mi n je papin ti gbogbo yin te ti mo si ba le fi la emi na ni lasa aroko ti so lori obe ninu awo tan gan to a mo be tori obe ni be so atelese a si bena we ni ba ni amobo nikan la ni de ba nle to ba ku dedede kojo kan ri orun aro wo ade fun baba je ro mojele je kin laye igbin se ero wo laye igbin se ile oluweri igbona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin oni gbona o tori pe tutu tutu bayi laaro de tutu tutu na laaro baba o fa yin ile olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa ti didi gba mi lati ma pade ibade wa wo

mo kìí ní gbogbo bí kíbi tí àpẹẹrẹ kan yìí tó bá ń fẹ́ dé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀, orúkọ mi ò yí padà o. Adéyinka Ọlásùnkànmí náà ló kọ́ mi pàpín bàálẹ̀ fìlà. Lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọn táǹgà.

0: ani bi n ba wa boju wo eyin bi n ba re ni mi inu mi ma n dun ara mi ma n gba yage yage
1: o fe bi o
0: ijo kini ana ti ero kini to so sin lokan aje kini to saro ye die na ah opa ni mo wa du o sugbon oro na ni ma n ba mo ko mo ro wa gege bi mo se ma n so ekun na ni ma n ba ekun wa oro ni ba mo ko mo ro wa o Allah ba n gbo
1: that's why my heart is David like you do pelu
0: ti ma wa ro waju ti mo ra eyin o omi ayo asi bo loju mi ah okan mi ase tutu de tutu de tutu de nitori pe ke ise pe boya da to be na ni ke se poro kan la mo so be na ni ke se pe de kan le mi mo pe adeyin ka ti fe yo a pe po de be ke mo wa gun mi loju mi lopolopo gba pe olo mama je ki njora mi loju o olo mama je ki njora mi loju o olo mama je ki nsi se ma je ki nte lowo awon olulufe mi yo mo tun ma wa ronu ti ma sun ba ma tun ronu kini mo tun le se ọ̀rọ̀ owó mo tó lè sọ tí ó tún fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo láàrin Oyo ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ni ọjọ́ kẹrìnléní ogún ọdún 2020 kí ló sì mú èrò náà sọ sí lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatèkì nǹkan tí mo gbé ló tí mo gbé dání dáadáa ní gbogbo 2020 2019 2018 lọ́sẹ̀yìn náà ni android application ta mọ́ ń bíldì ó wá bíldì android application kan tí mo pè ní all nigerian radio application kí ni application yìí dálé lórí náà ni wípé mo wá ṣàṣàjọ gbogbo àwọn radio stations tó wà ní orílẹ̀-èdè nigeria pátápátá àti tí àwọn ọmọ nigeria tí wọ́n gbé nílé òkèèrè tí wọ́n dálẹ̀ mo ṣàwọn jọ sínú android application yìí ọ̀kan lẹ́yìn náà tẹ́ ẹ bá tó lọ sí google play store báyìí tẹ́ ẹ bá search fún lumatech lumatech lumatech ẹ rí àwọn android application yìí tí n bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀ ni wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé Ajise Bi Oyo làárí Ọ̀yọ́ ò ní ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ọ wá wò pé sọ́yẹ́kọ̀yọ́ ọmọ ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá a ṣe dá Ajise Bi Oyo wá lẹ́nu o. Ọ wá wò pé kí ló wà ní kápá mi. Ìkúkú lówó tí mo fi lè dá léṣẹ́ rédíò ńláàlẹ̀ kí ló wà ní kápá mi tí mo lè ṣe o bọ́kàn pẹ̀lú technology pẹ̀lú pé gbogbo àwọn stations tá a kúkú ń lò yìí náà àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ ó kúkú ti ní platform tí mo ti lè introduce yẹn sáwọn èèyàn through android application mi. Bọ́kàn fi sínú rẹ̀ ni pé Ajise Bi Oyo.

pẹ̀lú àánú Ọlọ́run àtìlẹ́yìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri, iyùn ló sún mi tí mo fi dé inú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀ láwọn tí àwọn náà tí kìíní tà ń se èyí tí ó dùn mọ́ tí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá torí kìíní yóò ṣe. Pé bóyá tá a bá dénú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum, bóyá ara àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí n tà ń se èyí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá, a ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹ́yìn wa, lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀, ẹ múmúláyà mi gan ni o, nítorí àwọn àgbàlagbà bọ̀, wọ́n ní àjùmọ̀ bí ò kan tàánù, ẹni Elédùà bá ránsí ni náà ní ran ni lọ́wọ́ o, ó náà ni máa ń já láàánú ẹni. Pẹ̀lú fóònù tí mò ń lò níjọ́ ní ọdún náà lọ́hún, Infinix Hot 4 ni mo ń lò lọ́dún náà lọ́hún. 2GB ní RAM rẹ̀ àti 16GB internal memory. Ni mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ lọ́dún náà lọ́hún tí ọ̀kọ̀ọ̀kan appreciate ni pé ọmọ Ọ̀yọ́ ọ̀dàkínní yìí lẹ̀ ni bàbá Fàtà Ìlàmídì. Tí wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ wa ń bí ṣùgbọ́n ọ̀wọ̀ l'Ondo State náà ni wọ́n ń gbé o. Àlọ́rọ̀ ni máa ń bá mo kómoro wá, ẹkún ni máa ń bá kún wá. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, lẹ́bí ní àròyé mi pọ̀. Torí tí n bá bojú ẹ̀yìn tí n bá rẹni mi, anínú mi máa ń dùn ní ara mi a sì máa gáyágíyágí. Ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2022 yìí náà ni a pé ọdún méjì gérégé o. Tí n bá wá wo ẹ̀yìn wò, ṣe mọ̀ pé ẹ̀yìn àgbà náà lẹ sọ pé wọ́n mọ kékeré bá ṣubú àwòwájú, bàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò.

fẹ́ mi o. Torí yín mo lè ṣe báyìí dọ̀la o. Ẹyin làyàn fẹ́ mi. Atẹ́rọ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò síná. Kò síná. Níṣe ni fóònù mi ti kú ráúrá. Wọ́n yẹ ṣẹ̀dọ̀ ẹ̀ wọ́n yẹ kó tàn fi sínú jẹnẹrétọ̀ tá a fi chaàjì fóònù díẹ̀ ni pé a ti gbọ́ pé ní tá n ṣàjọ ọdún ọdún kejì iléeṣẹ́ wa la wà á ní wásọ̀ online wa ṣe live program kankan gbà ẹ̀ bẹ́ẹ̀.

0: àtúnṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ. Online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Bàdàn fún mi kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ́ kan tí ì sẹ́ méjì láàrin náà tàbí sọ̀nà ọ̀ṣíà. Bẹ́ẹ̀ náà ni bàbá bàtà Ìlàmídì, kì í sẹ́ kan, kì í sẹ́ méjì, kì í sẹ́ mẹ́ta ni wọ́n ti sọ̀ bọ́. Dẹ́ẹ̀dì fún wa lówó pé Dẹ́yìnká ìní dá ọ̀dá. Wọ́n tún ti ṣàdéhùn lẹ́nu ọjọ́ Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin tá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Bàdàn fún mi kẹ́ni ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́, ẹ ṣeun o, ọpẹ́ olóore àdáǹdátán ni o. Títí láéláé lá máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni, ẹyin lè yàn bí èèyàn. A tún bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. A build the website. Fún ara mi build the website.
3: That's why my heart is beating like.
2: Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò. www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe ẹ̀ ń gbọ́ ìkànnì wa. Àti pé àjíṣe bí ọ̀yọ́ làá.

ẹyin làyàn bẹ́ẹ̀ mi o ẹyin lẹ́ni bí ẹ ní ẹ̀yin lè yàn lé èyàn o wàláì ó lè torí yín rojọ́dọ̀ tún la mẹ́wàá. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bi ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọn fẹ́ràn mí pọ̀ fún èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Èmá tó pàdé ẹ̀gbọ́n ìlójú ọ̀nà tí Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rówó ra dáta ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń nawọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ná tún fún mi láìdí àgbé kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Padà ń fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí pé èèyàn bá dá a sí èèyàn a dá a sí padà a dá a sí ìrìn tọ́ọ̀nù ni.

0: lọ́jọ́ ọdún kejì tá a ti fi ìkànnì ajíṣẹ́ bí ọ̀yọ́ lọ́lẹ̀ wọn náà láwà yìí o. Àìmọye àwọn èèyàn láti bá wa dá sí torí gbogbo ayé ní bọ́bù ń bímọ. Kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi yìí Azeez Ibrahim Ọlálékan látàdúgbò à ń popo olóòní òye.
1: First let me say to you, I
0: ó ní foundation nígbà tí mo ronú pé mo fẹ́ dá ìkànnì yìí lẹ̀ mo kàn fóòsì ẹ̀ nínú group yẹn nígbà yẹn pé mo mà báwọn ọmọ ọ̀dọ́ náà kàn ń bẹ̀ àwọn èèyàn náà sì dìde ó súgbà wa nígbà náà bó ṣe yẹ kó ti rẹ ó ti padà rẹ àwọn èèyàn wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn presenters náà ti gbóhùn sáfẹ́fẹ́ ní ààyè rí bí wọ́n ti ẹ̀ráyè máa bá wa ṣe mọ́ nìyí. Ìgbà ní tí wọ́n ti táwọn náà ti lo táìmù wọn resources wọn dáta wọn fò nù wọn ó kí gbogbo yín o ọlọ́run ọba yóò bá.

0: má bínú network ló ń já ni tíntín.
1: See, I may not give the word to you, but...
0: Gbogbo àwọn tán ti lo resources wọn, time wọn, data wọn. Fún wa ní ààyè, á dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́ọ̀ba lọ́ládìpẹ̀ ilé ẹ̀sán. Yóò bá wa san yín lẹ́sàn. Gbogbo ẹ̀yin tẹ̀lẹ̀ ti bá wa dá sí lọ́nà kan ọ̀nà kejì tí ń bá padà rántí dákọ yín. Ẹ mọ̀ pé àìníye inú mi ló fa o. Ó dúpẹ́ o, ó dúpẹ́ pé òkun. Ó ti ń dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ láti sìn yín. Níbi tí ń bá padà gbàgbé. Tí bá ń gbìyànjú, orí ni mò ń mú gbogbo àwọn orúkọ yìí, mo sì gbìyànjú ń bà débi kankan tán. Torí pé àwa dúpẹ́ lénìí ni. Ọpẹ́ ní pẹ̀ ní sáyé àwo ilé alára.
1: I sing for you wanna be like dúpẹ́, dúpẹ́, baby now you.
0: Nítorí bá a bá dúpẹ́ orí àná, á tún gbà mí lénìí ni o.
1: Only for you it will be like dúpẹ́, I sing for you my baby oh.
0: Fo fere si odo egbon mi dada Asiru Amadu Adeniyi Ogun Oyo Alaafin ti won gbe ni Ipapo ni Oke Ogun ni beun awon na won ni etiri multi purpose pension ni Ipapo egbon mi dada odupe o Asiru Amadu Afa Gilo ti won ni etiri multi purpose pension ni lo Ipapo ijo owo data ijo gba aya gba gba ma ti no ma binu ayo ba won na ta se ma nkun a lowo ni adupe o.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo Oyo se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari, Oyo Oyo se bi ba beni kokan.

0: To fi de ikanni oyo ati ba unity forum
1: I can't wait to see you
0: awa network idodo won na ni a network debe na ni o bi ba ya ara won ti o tun kun ise yi na lowo ninu nbe a si ri won a ri o ka latori president wa ninu ikanni oyo ati ba unity forum omo ba lati gbodogbo ideni adekunle adupe dupe adupe pe okun baba mi daada evangelist moses akande akitunde omo won nile ogun alaafin oke sokun nilu oyo alaafin wa ni akin nilu oyo ati ba baba daada nu tin ba si lo fa guru ti guru ba npa gbo ni guru a kesi won ni ma ni baba evangelist akande o to ti se o o to ti fa guru guru tin pa gbo tori baba ma ko mo lagidi ki ma so baba won ni mo ma ko lagidi su mama se se eleyi pele yi le pele yi le o se ma n gba wa mo ran atoro mo ran ati bi ka duro ti yan gbagbagba nigba ti mo fa gboro tawon amotekun to si si phone lowo mi ni jori ni ali alekua phone oni phone phone ore mi ni phone ojo adejare adegbenga ni láwọn àmọ̀tẹ́kùn gbà lọ́wọ́ ó dídí ọjọ́ mẹ́ta ní ọ̀bí sí ìsìn fóònù lọ́wọ́ nígbà tí fóònù tèmi lana fóònù wá fún mi ní fóònù mi fóònù tiẹ̀ nígbà náà ìbíní sọ́fọ́ tí mo ní mò ń lò nígbà ọ̀la náà ni ọ̀rẹ́ mi wá fún mi ní fóònù tiẹ̀ pé èmi nílò rẹ̀ dòun lọ kí n tó rówó ra fóònù mi kémi ọmọ lo fóònù òun lọ òun wá gba small fóònù mi fóònù rẹ̀ láwọn àmọ̀tẹ́kùn gbà níbi mo ti ń kọ́fà ọ̀nà tí wọ́n ṣe títírélà bà jẹ́ ọjọ́ mẹ́ta gbáko ni fóònù mi ló ń bẹ̀ èmi àti bàbá evangelist moses akande akintunde lásán lóru ni àti ọmọọba ládìgbòlògbò ìdẹ́ni adékúnlé adégòkè isiaka abiodun mo rántí ẹ̀yìn náà ẹ ṣeun o. Ati gbogbo àwọn tí wọ́n dìde sí a nígbà náà lọ́hún àwọn mi ọmọ ni àṣejù rẹ̀ pọ̀ ni bá a ṣe post ẹ̀ àwọn mi ò tiẹ̀ ṣe bí ipa wọn rí àṣejù rẹ̀ pọ̀ ni ìgbẹ́ kan tó gba fóònù lọ́wọ́ rẹ̀ ìgbẹ́ káwọn àmọ̀tẹ́kùn tó ààrẹ sí rẹ̀ nígbà àwọn mi ọmọ sọnù. Tẹ bá wá ń worú àwọn negative comments báyìí yóò jẹ́ kí yóò fẹ́ bu omi tútù sí lọ́kàn nígbà míì mo wà ní Facebook láàárọ̀ yìí. Ọmọ yẹlé sòwò rẹ̀ ó wá ń post ó ń comment lórí ìwà àbúkù kan tí àwọn APC tán hù lẹ́kọ̀ọ́ Lagos State University ìgbà tí Babájídé Sanwó-Olú ó ń lọ síbi convocation wọn. Wọ́n wá post bánà presidential campaign Bola Ahmed Tinubu ó post ẹ̀ sínú nínú bí convocation àwọn ọmọ tán fẹ́ jáde. Ó wá ń sọ ó wá ń post ó wá ń comment pé irú nǹkan báyìí kò yẹ kí ó lè máa ṣẹlẹ̀ ní nílé ẹ̀kọ́ pàápàá jùlọ níjọ́ tí wọ́n ń ṣe bíi convocation kò yẹ kí wọ́n tọ̀nù bẹ̀rẹ̀ di political ground nínú ọgbà iléèwé. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ìkẹ́sì ọmọ yẹlé sọ̀rọ̀ àwọn míì tiẹ̀ ti mú lálàsẹ̀ jù gan lórí ọ̀rọ̀ Nàìjíríà. Tẹ bá wá wo àwọn negative comments pẹ̀lú iṣẹ́ tèmi náà ń ṣe jẹ́tì ń bá lọ́pọ̀ gbòòrò tí wọ́n bá bá mi fa jàngbọ̀n nígboro táwọn ẹlòmíì á tún sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ ìgẹ́sì àwa. Àwọn tí wọ́n hùwà àbàjẹ́ wọn ní sọ̀rọ̀ ìgẹ́sì wọn mọ́ àwa tá a wá ń jẹ́ bíi lámìítọ́ ni wọ́n wà máa gbójú aga sí táwa mérí yóò wá bẹ́ gbomi tútù sí yín lọ́kàn láti fẹ́ mọ́ ṣe mọ́ ṣùgbọ́n tẹ bá tún wá wo ogun lọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì ara yóò tún wá gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. Láti ẹ̀ pé èèyàn bá ṣe ń tí ò dá ẹ pé sákèsí ni kìí ṣe pé kẹwàá fẹnu àtẹ́ba iṣẹ́ dáadáa tó gbé dáre tó àbí ètò ti ṣe tẹ́lẹ̀ jẹ́ kìí ṣe gbogbo èèyàn náà lọ́yẹ náà lè fẹ́ràn èèyàn tán ṣùgbọ́n tẹ́ ẹ bá rí tó jẹ́ òótọ́ ẹ máa sọ ọyìn. Kí n má fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ torí àwa dúpẹ́ nílé ní o kíní ni a pé ọdún méjì péréje tá a fi ìkànnì ayé ṣe bí ọ̀yọ́ lọ́lẹ̀. Ẹran àwọn àgbàlagbà wá ní okùn egbògun ògùn kó mọ̀ níbi tó ti gùn wá o. Ó wá bẹ̀rẹ̀ sí ní mú lẹ́sẹẹsẹ lọ́kọ̀ọ̀kan èjèèjì báwọn èèyàn ṣe ń ṣùgbà wa. Yóò tí wọ́n gba fóònù lọ́wọ́ mi bábà mi Fatai Bandele Olúṣọlá àwọn náà kọ́mẹ̀ntì lọ́jọ́ náà wọ́n ní àwọn kírímìnà náà gba fóònù lọ́wọ́ ẹ̀ sá ti fún ọ. ati babai okiki fa oyo ana ba wa pe ile ise awon amotekun mi baya phone wa baya be lo wa awon osisi olona ni wa fun awon amotekun ni go ahead lati gba phone lowo wa lojo na lohun iyun ladun to koja.

0: o amọ lore o ina o ni ta o gbogbo yin o abudi n to mi okun agude n to mi osa odupe o odupe epe o ah o ti fe gbagbe oruko re mi lati Abuja omo Ekiti sugbon Eko ni won so pa won gbe daga Abuja ni won fi se ni lowo lowo bayi o artist Michael Awosola Angelo lati ilu Abuja ana ti na osa ti ise kan ti ise mi won ka pa sipo yi ki ore mi daada Abolabi Nurudeen Alaro orilede Libya lore mi ti n sise aje o na ma nawo si a ise kan ti ise meji o dupe lowo ore o Abolabi Nurudeen Alaro latoyo wa nbi ajo se keke ajo lo su good ni ajo dagba ni o na ma nba wa da si mo dupe o Badmus aja o dauda o na ti ba wa gba jingu wa lati ekori ti mo ba won polowo ipara maadan maadan natural herbal cream te ba n gbo ohun yen ni yen nilu Eko tan polowo Nin ma da natural herbal cream. Ma dupe wa dupe pe okun. A wa dupe le nini o. Eni la yajo ta pe odun meji gerege ta ti bi kan ni lole. Kese irin ajo keke o. Eyin temi wa lai kese irin ajo keke o.
1: I can't wait.
0: Tin ba ru lo wa tin ba ru lo eyin.
1: You are the
0: tin ba boju eyin tin ba wa re ni mi inu mi ma n dun ni ara mi ma n gba yagi yagi.
1: How do you know how much I
0: wo wa fi be de odo baba yi ti mo fi toto da ko won. Baba mi daada. Sa minu omo ade po ju ade yin ka ebu dola. Amo wa nilu Eruwa Eruwa ojoko agbedudu ori o gele omo akuko gagara tin ko le Eruwa pe ni ndajo won. Baba tun lo ma musi o lo mu apara omo oloro agogo de asigba lona to mu ba mi lo me ure gudugbe to sonu lomu ton ni e ma mu lo mi baba ta ni segbe egbe ure gbure akugo gagara to so sonu lomu won ni e ma mu lo mi o baba ta ni segbe egbe ye egbe ye baba saminu omo ade poju America California ni won bi se le o baba da da baba rere baba ke baba lo barika nu baba ta bi ntoro baba
1: the world to you but I give you what I have
0: won e so mo yo o ṣùgbọ́n wọ́n fẹ́ràn ọlọ́run lára wa wọ́n fẹ́ràn ọlọ́run lára mi ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ ẹ̀yìn náà ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ ẹ̀yìn náà gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa ẹ̀ ní jayé wá sẹ́yìn o ẹ mọ lọ rí ẹ mọ bọ rí tó rọgí nílà àwọn àgbà sọ páàdì ẹ bọ oko ẹ mọ.
1: That's why my heart today.
0: Iko ikobala, ike ikejo lona. E mo lo re, e mo bo re. Ajade iwole obi to si gbogbo eyan lati leyin mi patapata.
1: I sing for you wanna be like you.
0: Eyin le mo nje ki ati temi o se dudu. Dudu te.
1: Only
0: for dupe, mo dupe pe okun.
1: Dudu o.
0: Mo tun fo bere dodo ba mi daada.
1: You my baby.
0: Baba mi fa tai bandele olusola. L'America, ọmọ wa nílùú Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtibá àwọn ti létí lẹ́nu nínú kan ní Ọ̀yọ́ àtibá unity forum ni mo ti bá bàbá pàdé o. Ṣé ẹ mọ̀ ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé mò ń wá nẹ́tíwọ́kì káàkiri bí bá yàrá àwọn tí ó kún wa lọ́wọ́ náà ló ni mo bá dé ìkànnì Ọ̀yọ́ àtibá unity forum.
2: Atoto arere pa akoyi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi etedi beleje wa gbo mi gbaroye mi awon me egbe OAUF oyo ati ba unity forum ni won ran mi si yin won ni ma logun efun yi pe ai laso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nigba titi ndarin onikan soso gi o iwo ori onikan a de darin enikan soso taye fi ye ni ati agbajo owo la fi so ya ajeje owo kan gberu dori iwo se ti etemi o se temi kaluku se nse ti e lototo yi ni ko nko jabele yi npo wa go ndo yo seyin tori aiko worin ejo ni se pupa won OAUF oya ati bayin ti bro ni ma wi fun yin pe aiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ati bale ye je ni ma so so fun yin pe ka yo fowo so opo gbe oyo laruje ka fowo so opo ma panupo bere eto wa lowo awon oloselu fowo so opo panupo bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀ pọ̀ kó lè bá àwọn òkùnsùn OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ kùlúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tún ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá ní ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari Oyo Ajisebi Babeni.
2: Atoto arere pa ko yi baba mo gan na omo yo alaafin nile ni loko ni ati leyin odi e tete bele je wa gbo mi gbaro ye mi awon megbe

0: sọ fún yín pé ká yọ fọwọ́sowọ́pọ̀ gbìyànjú lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, ká jọ dàpọ̀ pọ̀ kó lè ba òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan, lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ń lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀ ìlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ ọjọ́ ni àṣewájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: múkẹ́ ẹ̀yìn ti a láti Germany, ẹ̀yìn ti a láti Ivory Coast, ẹ̀yìn tèmi láti Nigeria, ẹ̀yìn ti a láti United States of America, ẹ̀yìn ti a láti France, ẹ̀yìn ti a láti UK, ẹ̀yìn ti a láti Germany. A dúpẹ́ dúpẹ́ adúpẹ́ pé ògùn ibẹ̀ lẹ ní sí wa tẹ́ fi ń gbọ́ wa o. Torí bí ó sí dátà ẹ lè gbá wa o, ẹ̀yìn ti Nigeria náà ẹ̀yìn ti lé-sí-lé. A kì yín o, a kì yín, a tún lù ní lọ́gbọ̀ ẹnu. A dúpẹ́ dúpẹ́ adúpẹ́ pé ògùn. Adúpẹ́ ọlẹ́dùn ayọ̀ mà bá wa dúpẹ́ fún yín.
1: You are the treasure I've been waiting for. Do you know, do you know?
0: Ọlọ́mọ jẹ́ ń ya abáramọ̀ òrejẹ tí ń fi pé ìgbójú dórí àná nù.

0: don fi ise won ise sise won ran wa lowo baba se se ise furniture baba we se graphic design best icon furniture mo ki o ki ore mi daada gbogbo awon aga furniture o lo ba wa se bottom class iko yi gas mount construction weda lore mi aya lo mo mi daada abu mi ni e ma n jore e ma rin ona ma n fi setting se ran lowo our graphic designer wa lati ori Abdulbasit Abdulrahman Abdulbasit ama mi daada o lo ba design logo wa bottom class iko yi ki olanike ni ti brand olanike obin lo ona obin lo graphic designer lo ona ona ti ba wa se banner mo tun fi asiko yi ki roti image egbon mi daada ta pade ni trading places ama wa ni lorin akanja enu dun juyo ta n gbe ni oke oya lohun adupe o I sing for you wanna be gbogbo awon ta ma n gbo wa na baba fi foran wa ranse ta ma n gbo lore ko re adupe lowo gbogbo yi o fi asiko yi ki only for you wanna be baba mi Lukman Folarin I sing for you lati London na lawon na n gbe what's your team? I get and that's a call you me. Tell him to me phone. I hear joy. Be I just a girl, yo. I want my pen, nini. What on the cap blue one can turn Benny Nigeria now? Go call Lua. Anna call. What's in it about Wally? I won't make sure. Barira. Modupeo. What's on Fiasco? You keep Pastor Sina, Latin Ivory Coast. Baba Wally, Latin Germany. Ti o ba wa si iya yin ngbo mo ti fe rin pade gbogbo awon ti mo nda ko yi ta mo ko lo mi loyo opelope talent ati innovation lara wa gbogbo aye ni nbobun bimo bi mo se n ba wa da se lokun losi kini mo ni ngbo mo ti rowo ngbo mo ti rowo ta mo ko lo mi loyo first let me say to you basi ha achieve aim kan ati ton set ti objectives ati aim mi on wa wa na lati so ya yin di normal radio ton ma gba ninu transistor radio ati ton set go mi I can finally pelu ati leyin olon pelu ati leyin eyin eyan a mo pe yo wa si buse olon ba olodo mari oba to ni ya aye that's why my heart today. Ewa gbo ke wa lati gbese ni ayin. Yato si pe a tin se studio wa were were. An baba ti fun wa lowo oda. A ti ni mixer ati ni microphone. Ati ni table. See I may not get to. Aga ajoko wa ore mi o ti pari re yanyan. Aga onipako ti o je leda bi office chair yen dance ni city balode o nbe lodo best icon funny job geze ba n pari e ati loda na nile ati roda that's why my lara awon nkan ta ti gbese na ni ati register aji se bi oyo radio ati register oruko re pelu CAC CAC current affairs commission Labuja owo yi ta bi ran ha lowo na la bi nse o pelu anu te yin se ati ati leyin yin na la bi nse gbogbo awon nkan won yi o eje n wa so ki la ti gbese nilu oyo gan ki la ti gbese pelu bi a se mo yi ba se si je nkan kan pelu e je nkan kan wa yi ki la ti gbese nilu oyo gan gan ni express dance lowo ni ona ilora emint e ma biiru ni ona repo nibe o baba evangelist Moses Akande Aketore awon ni won sa kezi pe kanga kan be ti won ti gbe si adugbo ntele nigbati express o ti debe nigbati express ti wa debe to ti je awon lebe tan koto yi o wa wa nbe won ti wa kan se si pẹ̀lú àpapọ̀ Ọ̀yọ́ àti Ba Unity Forum pẹ̀lú ilé-iṣẹ́ mi ajíṣe bí Ọ̀yọ́ Radio ní ààyín a lọ rìkọ́ọ̀dù fídíò rẹ̀ èmi Adeyinka Olasunkanmi, Evangelist Moses Akande Akintunde pẹ̀lú President wa nínú Kànda Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Ọmọ Baládì Gbolùgbé Ìdẹ́nì Adékúnlé. A lọ bẹ̀, mo ṣe fídíò yẹn, a bọ̀ sí ẹ̀ sí péjì wa, a sì ẹ̀rẹ̀ káàkiri, a tààjà àwọn tó wà ní ìjànú kiri yìí mọ́. Wọ́n sì wá ìdájọ́ sí i, ká tó pin ká tó pọ̀, àlàyé wọ́n ti dínkò tó kànga yìí. Àyẹ̀ torí kó tó di pé wọ́n di àwọn èèyàn já bẹ̀ lọ́tún lọ́sìn ni. Wọ́n aré bẹ̀, bójò bá ti rọ̀, bójò ti tún bẹ̀rẹ̀ yìí. Yóò ti lẹ́bù gbogbo ẹ̀ mọ́lẹ̀, àwọn èèyàn ní màgbé kò tó wà ń bẹ̀. Atọ́lọ́kadà àtẹlẹ́sẹ̀ ni wọ́n já bẹ̀. Lára wọn àṣeyọrí iléeṣẹ́ wa náà ni. A ti káàkiri káàkiri àwọn ọ̀nà tí ò dá lọ́yọ̀ọ́ nínú ṣẹ̀lẹ́. Atọ́mọ Baládì Gbolùgbé Ìdẹ́nì Adékúnlé bó ti ẹ̀yẹ́ kan wọn àti ìwà nǹkan ṣe sí yún. A lọ bẹ̀, a rìkọ́ọ̀dù rẹ̀, a pòsì rẹ̀. A ti lọ, a ti ṣe fídíò láì mọye pẹ̀lú márosẹ̀ Ọ̀yọ́ sọ́gbọ́mọṣọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ náà. A tún ti ṣe ti owó dé sí Faraday pẹ̀lú bí wọ́n ṣe bá wa ṣe fire speed limit bump ni àbí pedestrian bridge sí ojú ọ̀nà náà pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí wọ́n ń sọdá mẹ́ pápá jùlọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó wà ní òpópónà owó dé sí ìrẹ́pọ̀ bó ṣe wà nǹkan ṣe sí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. A ti ẹ tẹ́ bá ti ń tẹ̀ ẹ̀yìn tẹ̀ bá ti ń gbọ́ fọ́nrán iléeṣẹ́ wa ń bí dáadáa. Ẹ ti gbọ́ prógrámù kan tí mo pè ní Ọ̀yọ́ Mèsì Ìdáhùn ni Ọ̀fẹ́ mú wá. Tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀, mo sọ ó mẹ́nuba àwọn ọ̀nà kan tí mo ní wọn ọ̀dà pẹ́ẹ̀pẹ́ nígboro ayé. Tí mo fi sọ pé ọ̀nà tó lálàáfíà ní iyùn ní 2020 tá a bẹ̀rẹ̀ náà wípé tó lálàáfíà lọ́yọ̀ wọn tó márùn-ún. Tẹ́ ẹ bá rántí dáadáa, èyí tẹ́ ẹ ti mọ ń gbọ́ wa dáadáa ní àyín. Tí mo fi sọ̀rọ̀ gẹ́dú sí òròjí, òròjí sí sábó, wọ́n sọ, mo tún sọ bíríìjì rẹ̀, mo tún sọ̀rọ̀ lórí ojú odò. Ẹ má bínú, nẹ́tíwọ̀kì ní ń já ni o. Mo tún fi sọ̀rọ̀ lójú ojú odò Kólóbó náà pé wọ́n àdá. Mo sọ̀rọ̀ lójú odò pẹ̀lú ojú odò sábó. Ó wá lè jẹ́ pé wà coincidence ni o. Ó sì lè jẹ́ pé bóyá tó yẹn náà ni wọ́n gbọ́ ni o. Wàhálà ẹ̀ gbogbo ọ̀nà yìí bí mo ṣe mẹ́nu bá láti ìrẹ́ ẹ̀gẹ́dú dé òròkí pẹ̀lú àwọn bíríìjì tó wà mẹ́ pẹ̀lú ojú odò Kólóbó pẹ̀lú sábó pálá ẹ̀ gbogbo ẹ̀ ni àwọn ìjọba tó wà lóde náà ti ṣe. Ó lè jẹ́ pé Ọlọ́run gbẹnu wa sọ̀rọ̀ ni bọ́lọ́dọ̀ wa náà ni wọ́n ti gbọ́ ni. Tí wọ́n fi mójú tó gbogbo kíni bóyá sì ṣe déédé ni bóyá sì ṣe kòǹgẹ́ ni bóyá ṣe ṣàdédé ni bóyá sábà bínú lásán náà ni ṣùgbọ́n a fi ṣètò pàláì ọ̀nà tí ń dágbinrin léèléléèní o. Ọlọ́run bá ń gbọ́ kódà wọ́n tún ṣe street light sí a tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba Ṣèyí Mákindé. Torí Ṣèyí ló ṣe yún Ṣèyí ló ṣe yí o. Ṣùgbọ́n aṣọ ni àyín lára àwọn táwa náà táàmọ́ka mọ́ àwọn achievement wa náà ni tọ́ra àti sọ kó tó di pé wọ́n ṣe. Tẹ̀bá tún máa ń gbọ́ yóò tún bọ́yọ́ yóò tó rí ìpéjà rẹ̀ lẹ́nu mo pè tó ní Ọ̀yọ́ Mèsì Ìdáhùn ni Ọ̀fẹ́ mú wá. Tí mo fi ń sọ níjọ́ náà lọ pé tẹ̀bá fún ọmọ Ọ̀yọ́ láǹfààní wọ́n kì í tún méje tọ̀dẹ́ pa nínú oko wọ́n kì í tún méje tọ̀dẹ́ pa nínú gbò. Tí mo fi ń sọ pé kámọ̀ nílé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ ó bù wá kò ó kò dé ẹ̀ka àtó ẹni tó bá ti mọ́ ń gbètò náà. Tí mo fi sọ̀rọ̀ àwọn ọ̀nà yìí o léni léni tilẹ̀ mọ́ yìí gbẹrin ni ọ̀nà yìí ń dán gbogbo àwọn bíríìjì tí mo mẹ́nuba àti ṣe o. Ara àwọn achievement wa nù. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ̀ bóyá ọ̀rọ̀ wa ni wọ́n gbọ́ bóyá ṣe sábàbí lásán ni ó yí Ọlọ́run. Níbi ọ̀nà yìí náà ni wọ́n ń ṣe lọ́wọ́ tá a tún mójú tó dáadáa tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa tí wọ́n fi ní wàhálà wa pọ̀ tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa. Ẹnìkan ti ẹ̀ ń bú mi níbẹ̀ lára àwọn aráàlú tá ń gbìjà mo ti lọ rìkọ́ọ̀dù fídíò lọ́jọ́ kékeré tó yẹ pé wọ́n sì ń lẹ òkúta mọ́ mi níbi ojú odò òròjí odò táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ ká tó bẹ̀rẹ̀ wọ́n tiẹ̀ tó lálàá pàwọn oṣù ọ̀nà rárá táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n lẹ òkúta mọ́ mi níbẹ̀ àwọn òṣìṣẹ́ Ama Construction. Ojú ọ̀nà yìí náà tó ni a tún padà lọ lọ rìkọ́ọ̀dù wọ́n ti mú wa lálàṣe jù ní ọ̀bí gba fóònù lọ́wọ́ wa. Nígbà wọn ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àjàmbá kù iṣẹ́ tí ò dá tọ́yé ọ̀nà tí wọ́n dà tí èpí ìpéjọ́ mélòó kan títí rélà bàjẹ́.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari Oyo Ajisebi Babeni Kokan. You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari Oyo Ajisebi Babeni Kokan.

láti Abuja ni wọ́n ti take up nígbàtí èmi send ẹ̀ sínú kan ní ọyọ́ àtibá unity forum ọmọ baládìgbò lùmú ìdẹ́nì adékúnlé ó ń bá mi fọwọ́dù ẹ̀ sínú ogf ọyọ́ global forum ibẹ̀ ni wọ́n ti ń rí níbẹ̀ náà ni wọ́n ti ń tààgì àwọn alága àjọba àbílẹ̀ tó yà wọ́n ń bẹ nínú forum yẹn wọ́n ti ń tààgì wọn mọ̀ ìkúkú síbẹ̀ wọ́n send the screenshot gbogbo conversation yẹn náà send ẹ̀ sí mi tínú tèmi náà ń mọ̀ pé ọlọ́run sì gba ọwọ́ wa ó sì lò wá ní sábàbí èyí ò láàrin ọdún méjì péré ta bẹ̀rẹ̀ èmi láfẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé ohun gbogbo náà ni mo ní o káà pẹ̀lú àtìlẹyìn mo fi ń ṣe gbogbo eléyìí o kí lè mi mélòó ń gbogbo ara mi káà láti bẹ̀ nínú ọ̀yọ́ global forum làwọn tẹ́wọ̀ ń bẹ̀ làwọn náà tó ti fọ́wọ́dù ẹ̀ sáwọn èèyàn wọn míì wà láì láti Abuja ni wọ́n ti wá ṣe kinní yìí o ẹ wá wo nǹkan àdánwò láàrin ọdún mẹ́wàá ẹ máa wo nǹkan tá a dánwò láàrin ọdún mẹ́wàá ẹ mọ ẹ tó ìmájìn tá a tún lè dánwò tí àyín bá ti padà di iléeṣẹ́ rédíò gan.

ọdún kejì tá a ti fi ìkànnì yìí lọ́lẹ̀ náà la celebrate. A wá ń evaluate ara wa, nǹkan tá a ti gbéṣe, àwọn nǹkan tá a ti dánwò nínú ìlú. Bí n bá lọ, ẹni níjọ tí wọ́n gbà fóònù lọ́wọ́ mi, ẹni tó ń sọ tó tọ́ wá bẹ̀ tó yẹ kó máa báàkì ní ọ̀pọ̀ ní sọ sọ pé bẹ́ẹ̀ náà ló ń ṣe lójú odò òrò kí níjọ òní tó ń bẹ́ sókè tó ń bẹ́ sódò. Láti ilé ìgbọ́lẹ̀ ẹ̀gbọ́n mi ká ti pè mí pé akọ ọmọ yọkà para rẹ ni yọkà para rẹ ni yọkà para rẹ ni. Tá a bá wá pètí síra àwọn eléyìí, iṣẹ́ yóò fẹ́ sú wa. Ṣùgbọ́n tá a bá tún wá wo ẹ̀yìn wò tá a tún rí ẹ̀yìn alátìlẹyìn wa, ẹ̀yin tẹ̀yìn gọ sẹ́yìn kankan. Ẹ̀yin tẹ̀yìn ṣàlábòsí tẹ̀ nítorí ntẹ́ jẹ bá ntẹ́ fẹ́ jẹ́jẹ́. Ara wa tún gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. A dúpẹ́ dúpẹ́ adúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Wọ́n pé olóore àdáǹdátán ni o. Àìmọ́ òyì mi lè má jẹ mọ́ gbọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá la inú mi, wàhálà tẹ́ ẹ bá lanú mi, ẹ rí i pé inú mi ṣe rí náà ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ o, ẹ̀yin tẹ̀ ń fowó tì wá lẹ́yìn. Ẹyin tẹ̀ ń fọ̀rọ̀ ẹnu tì wá lẹ́yìn. Ẹyin tá a bá ṣe ẹyin tọ́jọ́ pé tá a bá ṣe fídíò báyìí tá a bá pòsì ẹ̀ sí Facebook. Ẹyin lẹ̀ máa bá wa ṣí ẹ rẹ̀ tẹ́ ẹ máa bá wa tààgì àwọn tọ́ba lè wá nǹkan ṣe sírù nǹkan yìí sí. A dúpẹ́ o, Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yin náà. Iná ò ní táwọ yín o, gbogbo owó tẹ̀bí ra dátà. Ọlọ́run ọba yóò máa tún ṣe àtìlẹyìn fún yín. Bóyá tí a bá rí èèyàn pè mí sórí ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n tó mọ̀ lọ torí mo ti wà ní àyínà ó sì díẹ̀ oru sì mú bí ìka sí nǹkan ni kò sí náà o kò sí náà o kò sí náà oru mú bí ìka sí nǹkan ni.

0: apa mi kan pe mi lekan lati ona oja kesan won se bi mo wa live nigba igba ni mo n charge phone lo an call mi won se bi mo se mo wa live ni won fe pe mi sori eti wa ko ti lo kirun bayi awon oni si online bayi afa musbawu mo kin kin o te ba pada n gbo mo kin o 0706887-4274 lele pe mi si be ba fe ki wa ko ti ajo mo ta n se mi ayajo odun keji ikani ajise bi oyo radio pelu atile yin yin na la bi se debi pelu atile yin ya ma ba to ma te siwaju olorun ba yo ma te yin na siwaju e ni wa seyin e ni dollar re yin olorun re waju le ma je o gbogbo yin te nti aleyin ti ran ti da ko ateni ti mo ran ti da pa ateni ti ran ti da ko olorun ma gbogbo yin ma number le olorun ba yo ma se atileyin pe yin na kore deyin na da bukata yin tori pe da wa da kini yi o olorun bo ni deyin na da bukata yin mo fẹran yin baje baje e tun le te ate jise ni ori ero bani soro yen ni ori WhatsApp 0706887-4274 kin je re eyan kan abe eyan meji pe mi kin to ma lo lori eto.
1: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo la ri Oyo ni se bi ba ben kokan.
2: Ajise Bi Oyo online radio. Ajitigara. Ajise Bi Oyo la ri Oyo ni se bi ba ben kokan.
3: Ikan fowo so opo ikan mole. Awon eyan won fowo so opo won ma ki. Asi otito ni ora won baba wa ni ile yo to ni pe karin apo. Apo karin iye ni iye. Oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori. Ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Tafọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹja ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ni ó ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká ọlọ́sùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti fàgbé ní tí kò rọ̀ ní ọ̀ràn mi níṣẹ̀. Àánú àná ni máa lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ayájọ pé àpé ọdún méjì ní ìkànnì ajíṣebí ọyọ náà la ń sẹlẹbrétì lọwọlọwọ o. Ẹlẹ́pẹ̀ sórí ètò kẹ́ẹ̀bí kí wa bóyá fẹ́ gbà wá lámọ̀ràn ni. Báyẹ̀ fẹ́ lù wá lọ́gọ ẹnu ni bẹ́ẹ̀ dẹ̀kan fẹ́ appreciate wa náà ni. 0706837-4274. Adéyinka Ọlásùnkàn mi ló kọ mi pàpín bàálẹ̀ fìlà ìlọ́sẹ̀ àròkò tí so lórí ọbẹ̀ nínú àwọn tangẹran. A ti dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn wa. A ti sọ̀rọ̀ nípa achievement wa lọ́tún lósì tọ́lọ́kan òjọ̀ kan. A tún ti set aims and objectives to me. Ta tún fẹ́ àchieve pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn. A mọ̀ pé a ò ná wá sí múṣẹ́.

Ọlọ́run a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọ ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó. Bẹ́ẹ̀ náà ló gùn lólórin gbégbégbé o. Torí pọ́ pòjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àti ìdílé wọn náà, àwọn alátìlẹyìn mi, àti ìdílé wọn. Pọ́ òjì apẹ̀ ní àgbọ́láburú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ayé ṣe gbé Ọ̀yọ́ lọ́lẹ̀. Wàláì kẹrẹkẹrẹ. Ọmọdé àná ó ti dàgbà nù. Wàláì tọ́bọ́ ti pọ̀ mọ́ ní bí nígbà náà ọmọ ti máa rìn. Ọmọ ti fẹ́ tó wélé. Ara mi ò yẹ yín.

0: doríkodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.
1: You are currently listening to Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. Ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bíbá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ Online Television and Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bíbá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan.

bó ṣe jẹ́ pé ọdún méjì péré náà lódì tá a ti bẹ̀rẹ̀ ṣáìnà ti rí gbogbo achievement ti wá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà lábísẹ̀ eléyìí o pẹ̀lú àtìlẹyìn ẹyin tẹ̀ ń support wa nílé lóko pẹ̀lẹ́yìn òde náà lábísẹ̀ eléyìí o tí kò tó gírí wo kànga tọ́lọ̀ ń lò wá ní sábà bí a wá pẹ̀lú ìkànnì ọ̀yọ́ àtibá unity forum tó lò á sábà bí tí wọ́n fi dí kòtò náà torí kòtò yìí atọ́kádà àtẹ̀yàn ni wọ́n máa ń rí sínú rẹ̀ ọlọ́run sì lò wá ó lò wá ní sábà bí wọ́n sì fi dí lára àwọn achievement wa nu a ti sọ̀rọ̀ lórí ọ̀nà pẹ̀lú bíríjì ọ̀nà gẹdú sọ̀rọ̀ kí òròkí sí sábó sábó sí àṣìpa pẹ̀lú àwọn ojú odò ojú odò ojú odò tó wà ń bẹ̀ pẹ̀lú kólóbó àsọ̀rọ̀ náà tẹ́ bá tó máa ń gbọ̀ wá ní àyín dáadáa a máa ń plè fọ́nrán ètò tá a ṣeun tí mo pe àkọlé rẹ̀ ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wọ́n lè jẹ́ kó ṣe sábà bí ni o súnmọ́ àsọ̀rọ̀ nígbà náà wọ́n ti ṣe ọ̀nà yìí o kóróró kùlùlù ní ń yọ̀ ṣìṣìṣìṣì gbogbo àwọn bíríjì yìí ni wọ́n ti tẹ́ a kà má achievement wa torí wọn àti ìṣépẹ̀pẹ̀ wọn àti ìdá lálàá pé wọ́n dáwọ́lé tá a fi sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn àṣeyọrí wa ni o a tún lọ sínú ṣẹ̀lẹ́ níbi ojú odò ṣẹ̀lẹ́ níwọ̀n tí àti ìṣẹ̀lẹ̀ yìí tí bíríjì táwọn èyí ti já ó ti bẹ̀rẹ̀ tọdún mẹ́ta ní ìsìn wọn àti ìṣèyún ṣùgbọ́n lára àwọn fídíò tá a ti ṣe nu pẹ́pẹ́ tó bá yẹ pẹ́yìn náà ń fọ́lò wa lórí facebook page wa àwọn fídíò yìí ń bẹ̀ ń bẹ̀ a tún ti lọ sí ọ̀yọ́ tòrò bíríjì ọ̀yọ́ tòrò a sọ̀rọ̀ lórí òun náà a ti ṣe fídíò láìmọye ìgbà pẹ̀lú òpópónà mọ́rosẹ̀ ọ̀yọ́ sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ láìmọye ìgbà a ti sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ lórí abẹ́ bíríjì ọ̀nà second gate níbí lọ́nà olóòrọ̀ táwọn ọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́ máa ń sọ sẹ́ńbẹ̀ a ní kí wọ́n ṣe bra street light kan ṣe síbẹ̀ wọn àti ìṣèyí ṣùgbọ́n lára àwọn nǹkan tá a ti ṣe náà ni.

0: ti kiri káyẹ̀ ojú mi káyẹ̀ o. Aláròyé àtibà ni a sì máa ń sọ pé ajá ìlú Ọ̀yọ́ bí ò bá rẹranko ọ̀rá bá mi èèyàn ni o. Ọ̀rọ̀ ìjẹ́nu oorun mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyẹ́wúyẹ́ sí níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwa fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan máa bu àwọn ni ọmọ bẹ sókè ọmọ bẹ sódò ọmọ bẹ sínú kóso ọmọ bẹ sí gegele sọ fẹ́ para rẹ̀ ni. Ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ìfẹ́ tá a ní sọ́yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sìsì fóònù lọ́wọ́ wa fọ́dìdì ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfààní àìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dẹnudẹnu. Táwo ní lajú wálẹ̀ kíkà lùbó kò ọ̀ láíláí torí pàwọ̀ níbòmí ìta lè lọ ìlú ẹni nílù ẹni o. Lára àwọn achievement wọn ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó hu tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó hu. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọ̀yọ́ West Local Government Fasola Health Center ni mo ń pè é. Lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ mára ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West ni tẹ́ bá rí condition tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀ báwọn táwọn àníjàánu kíni tọ́ṣẹ́ fò ní dájọ́ náà ni wọ́n pọ̀ ládájọ́. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì mo sọ fáwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ní December tó lọ yìí mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì àwọn fẹ ìdí wọn ta mo ṣe fídíò yìí mo gbé sí Facebook ìtò ń bẹ ń bẹ̀ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yìn lórí condition tí ẹsẹ̀dà táwọn yìí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu. Mo ṣe mo gé mo tún sẹ́ndì ẹ̀ sínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum ọmọ Baládìgbò lómi ìdínnì Adékúnlé òun tarí ẹ̀ sí inú gbìmọ̀ inú OGF Ọ̀yọ́ Global Forum láti bẹ̀ má ṣe téèkì ọ̀ọ́pù nù. Ọlọ́run sá lò wá ní kúkúrú èdè ó lò wá ní sábàbí wàhálà ìbẹ́ bá débẹ̀ ẹ̀ẹ́sì ibẹ̀ mọ̀ wọn àti ìparí iṣẹ́ ńbẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ́wọ́ láti ìlú Àbújá ni wọ́n ti wá ṣiṣẹ́. Ọlọ́run bá ń gbọ́ àwọn old buildings wọ́n tún kàn wọ́n tún wá ń kọ́ àwọn new buildings tí wọ́n bá padà mo fẹ́ padà lọ bẹ̀ mo fẹ́ lọ ṣe fídíò rẹ̀ wọ́n àjẹ́ ṣe fídíò rẹ̀ nígbà wọn padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n bá padà commission rẹ̀ yín fi fídíò náà hàn yín yín wàá fi ìgbà tá a fi sọ̀rọ̀ náà yín tún fi hàn yín. Bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn
1: èèyàn
0: Ọlọ́run ti gba lò wá láti ṣe àwọn àtúnṣe sí àwọn ibìkan nílùú Ọ̀yọ́. Bá a ti ń gba àwọn èèyàn nímọ̀ràn látún sọ̀rọ̀ nípa òṣèlú a gba àwọn èèyàn nímọ̀ràn bá a ṣe ń rìn lọ́nà ẹ̀tọ́ bẹ́ẹ̀ náà látún gba àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lù ní àyínú. A tún jẹ́ kó yá àwọn èèyàn wa ká wọ́n máa gbé Ọlọ́run níjà tó ráṣòro gbé níjà lọ́lọ́run àwọn tá a máa ń jìjà ẹ̀sìn a ti sọ̀rọ̀ a ti ṣètò lórí ẹ̀. Káwọn èèyàn kán mọ̀ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn torí pàdúrà máa gbà ṣùgbọ́n a tún máa ń ṣiṣẹ́ ni torí àwọn bàbá wa bọ̀ wọ́n nídìí iṣẹ́ ni là á mọ̀ ni lọ́lẹ̀.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára.
0: Ẹ wá ìmájìn rẹ̀ pé tó bá jẹ́ pé àti di normal standard radio kẹ́tún wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún máa gbèsè ẹ kàn ìmájìn rẹ̀ ẹ ti ìmájìn online lásán la wà yìí o tá a ti ń dáré yìí wò tá a ti ń dá àwọn ilẹ̀ yìí wò tábá wá padà di terrestrial radio tá ń gbọ́ ní gbòòrò ńkọ́. Mẹ́wàá ó tó a tún tán mẹ́wàá o ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwa náà ilé iṣẹ́ ìyọ́padà di ilé iṣẹ́ rédíò ńlá. Torí kò sí nǹkan kan sẹ́nìkan kan lè dáṣe lẹ́yìn àṣẹ Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. A mọ̀ pé àyín ló di Normal FM Radio tí wọ́n mọ̀ gbọ́ nínú FM modulation. Tágẹ́ẹ̀tì ta tún ti ń ta tuntun sẹ́ẹ̀tì ní ìsínú. A sì mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àmì ìtì òun náà. Ayájọ́ ọdún kejì ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online radio pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti gbéṣe pẹ̀lú àdídúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa náà là ń ṣètò tẹ̀nílé lórí. Mo ti wà ní àyín ó ṣe díẹ̀ o.
1: Gbogbo ẹyin tí ẹ ti ráàánú gbà ó yájẹ́ tí kò gbọ́n. Orin eléyìí mo fẹ́ ṣe.

0: Ago mẹjọ ku ìṣẹ́jú mẹjọ láti òkè òrò kílọ̀yọ̀ aláàfin wa ń gbé. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bá mi gbọ́ látàárọ̀. Ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́kàáṣẹ́ ò. Gbogbo ẹ̀yin tẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀pa ìbínú o. Àyájọ́ ti ọdún méjì tí a fi ìkànnì àjíṣe bí Ọ̀yọ́ Radio Online Radio lọ́lẹ̀ náà là ń celebrate. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ilé ìdùnnú ayọ̀ yóò mọ wà pẹ̀lú yín. Kò ní dẹ̀yìn náà dábò ká dà yín.
1: Àwa mọ̀ pé wá.
0: Toro gíní la dẹ̀ bọ̀ pé mọ àjọ mọ lọ dáadáa, àjọ mọ bọ̀ dáadáa. À nígbọ́ láburú síra wa.
1: Ìwọ nìkan ni Jehova.
0: Agbe mi se tan fe ma lo lu daro aloko mi se tan to fe ma lo lu kosun leke leke mi se tan mo fe ma lo lu kefun
1: to le ba opin ni be laila you are the lord and
0: I ma be tori obe ni nbe su atelese abena gbogbo en to ba ni amọ bo ni gala ni de ba nle o ni tori papa ku de de de de kojo kan ri orun aro wo a je fun baba jero mo jele je kin laye igbin se ero wo laye igbin se ile oluwa ri gbona inu ile tẹ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná o kò ní dojúrú nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbà ó fà yín lé ọlọ́ọ̀ba lọ́wọ́ o ó fi ọlọ́ọ̀ba sọ yín iṣẹ́ ọlọ́ọ̀ba ààbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tátùn máa pàdé Adéyinka Pẹ̀mbọ bí awo erin mi ń fílẹ̀ sínú bànújẹ́ mi nípa yín nínú bànújẹ́ ẹ fi mí náà sínú bànújẹ́ ẹ nípa mi nínú bànújẹ́ ká tún rìnrìn àláyọ̀ ká pàdé ní rí ká mọ̀ dólódì lẹ́yìn ara wa ká mọ̀ gbọ́lá burú síra wa ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kìí. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀rìn. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ pè wá. Tèmi náà ni Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ni wọ́n rán mi níṣẹ́. Àwọn àná ni mọ́ ọ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ìjó. Àti wípé ayé ṣe bí ọ̀dọ́ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo la ri, Oyo ni se bi ba ben ko kan.

0: lùgbàdì rárá.
1: Àwọn kan ní owó débi pé wọ́n lè ra odidi orílẹ̀-èdè pa tí wọ́n rà bàjẹ́.
0: Agbára ni presidensi rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn kan la péré níwájú àpànìyàn wẹ́ máa gbọ́. Àfọlọ́run tí ayé ń gbé kọ.
1: Síbẹ̀síbẹ̀ náà nǹkan ó tún máa wà náà ni o. Wọ́n tún máa wà náà ni o. Àwa tí ọwọ́ owó tí ìbátà àti ìdẹ́pọ̀sísán wọn, àwa náà tún wá máa fi ipò wọn tọrọ. Pé káwa náà jẹ́ dàbí lámọ̀ yín, ká dàbí onílé yìí, ká dàbí onílé ọ̀hún, ká dàbí ìtànà
0: lò. Ló ń gbógun fọ́lẹ̀ wa, ẹ̀mí mi mọ̀ ẹ̀ ṣe.

0: ẹ̀mí mi mọ̀ ẹ̀ ṣe.
1: A ní ìgbé ni fún ẹni tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù.
0: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri. Tó bá jẹ́ ènìyàn ló dúró.
1: Ìgbé ni fún ẹni náà tó jèrè gbogbo ilé ayé yìí tó wá pàdánù àlùkìyámà tó pàdánù ọ̀run.
0: Thank you for loving me, Jesus. Thank you for loving me.
1: Mo pe ile aye ta wa yi fun gba die ni o.
0: Carry me.
1: Kasa ma se dada. Fun gba die ni o. Aje yinka ani fun gba die na ni.
0: E se te ku fun mi.
1: Ani gbe ani ma wa ni ayin lo kan ni fesi o.

Jesus. Thank you, Jesus.

mọ̀ ń lọ lóòrọ̀ yìí. Ìwé Deuteronomy 2:30 láti ẹsẹ̀ kínní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn. Ẹ̀yà ẹ̀ máa wá gbọ́. Ẹ̀ máa wá gbọ́. Ọ̀pọ̀.

bíbù kún tó máa ń bẹ fún àwọn tí ó ń gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu àwọn tí ó ń gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu ìbùkún tó wà fún wọn àwọn náà ni mo fẹ́ máa lé ilẹ̀ yìí sẹ́yìn náà ṣe ń tẹ́ ń gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀ bá kí ń gbọ́ tẹ́lẹ̀ ayé bẹ̀rẹ̀ láti sìn lọ kẹ́ ẹ lọ ronú pìwàdà kẹ́ ẹ máa gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu aya ìbùkún fún ìgbọ́ràn bí ìwọ bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ ní ẹnu mọ́ ń kà láti orí ẹsẹ̀ kínní ìwé Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ láti ẹsẹ̀ kínní níbi ìwọ bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ ní kíkún kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí olúwa ọlọ́run rẹ yóò gbé ọ lékè ju gbogbo orílẹ̀-èdè ayé lọ ẹgbọ́ promise ẹgbọ́ promise ẹgbọ́ ìlérí olúwa ẹgbọ́ mọ́ jẹ́ ọmọ olúwa. yasalamu yasalamu.

0: ọbọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n, àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillah ar-Rahman ar-Rahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

yẹn lólùfẹ́ mi nílé lòpò pẹ̀lẹ́yìn ojú ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yìn bá ń jáde lọ ìbò pọ́tò ni fún yín nígbà tẹ́ bá ń wọlé o. Adéọlọ́run ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò gẹ́gẹ́.

mọ̀ pé gbogbo ọ̀tá ọ̀tá alẹ́ ọ̀tá òjò alẹ́ ni mọ́ tẹ̀ ẹ̀yìn a máa ní ṣe ní àfà ìpanisẹ ni a sì ní bá ní ṣe dárò tí ó dìde sí ọ kí ó ṣubú ní iwájú rẹ o wọn yóò tọ́ ọ wá ọ̀nà kan wọn yóò tọ́ ọ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje wọn yóò sá fún ọ ní ẹgbẹẹgbẹrún ọ̀nà. Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lé ní. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ ní ènìyàn mímọ́.

rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn bàbá bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ̀ rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan kan. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn

0: àwọn tẹ bá ń da pọ̀ mọ́ wa ní ìgbà kọ́kọ́ tí wọ́n mú ọkọ̀ tí mò ń reverse nínú àwọn ọkọ̀ mi. Ó náà ni orúkọ tí mò ń jẹ́. Ẹ máa gbọ́ ẹjẹ́ ń ká àwọn ọkọ̀ kẹ́ẹ̀kẹ́ mọ èyí tí mò ń sọ gangan bẹ̀ kẹ́yìn gan gẹ̀ẹ́sì rẹ̀ fúnra yín kẹ́ẹ̀ gẹ́ẹ̀sì rẹ̀. Adéyinka Ọlásùnkàn ní Kásámásẹ́ dáadáa.
1: Ẹlẹ́dínà kọ́lẹ̀ láhùmù
0: náà. Ká máa ṣe dáadáa náà ni àṣẹ tọ́lọ̀ ń pawọ́ ọkọ̀ pawọ́ láṣẹ ju àṣẹ pé ká máa ṣe dáadáa lọ.
1: Fasádàhùn
0: ìmọ̀. Ká ṣe dáadáa sára ilé.
1: Hasbuna Allah.
0: Ká ṣe dáadáa sára oko. Ká ṣe dáadáa sọ́mọdé. Ká tún ṣe dáadáa pẹ̀lú àgbàlagbà. Ká ṣe dáadáa sónílé pẹ̀lú àlejò. Ká ṣe dáadáa lórí àwọn tá a ní àṣẹ lórí wọn tó jẹ́ pé kó sì ń dá a ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè yí àṣẹ wa padà. Tàbí kò sí nǹkan tá a ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè gbọ́ àlẹ́nu tàbí tí wọ́n lè bínú sí wa. Má tiẹ̀ fẹ́ bínú bínú bí ewúrẹ́ tí ń bẹsẹ̀ halẹ̀ tó fẹ́ pọ̀ olówó ẹ̀jẹ̀ ni.

0: balẹ̀.
1: Ọlọ́run wá pa wá láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa. Ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí, tí a promise yín yìí, tí a ṣe ládẹ̀hùn fún yín yìí, ni ó sì máa jẹ́ títí yín. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń jáde lọ lẹ́ni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀lú. Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn aráalé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

Tẹ̀ sùgbọ́n agbè mi náà 2022 ìjọsà wíyà tún tàkì kí n wà ìdọ́tì tìjà ní àlọ́ńpẹ̀tọ́ ọkùnrin tóbìnrin tó ní lẹ́tà àlejò síbi àdúrà alẹ́ òru abiyilai látòlẹ́kọ́rì night of majesty wa tí yóò wáyé ní 30th ọdún 2022 ìyẹn the 30th of April 2022 ní dédé agogo mẹ́wàá alẹ́ ní ètò àdúrà òru abiyi náà yóò bẹ̀rẹ̀ dídí àfẹ́ mọ́júmọ́ kedere olùgbàlejò ọjọ́ náà ni Sheikh Abdulrahman Tẹ̀sùgbọ́n agbè mi bàbá Sanfat Worldwide lábẹ́ bàbá wa Maulana Sheikh Abdul Salam Akosile oníwàásù ọjọ́ náà ni Fadila Sheikh Usman Atapawi pẹ̀lú àkòrí wàásù tí ó máa dá lórí Faith Ali Iman Imani alárí ọjọ́ náà ni Asakira Fatima Ubu Rasul ẹ máa bọ̀ wá kí àjọ pàdé níbi òru abiyilai látòlẹ́ kọ́dírì tí a pè ní Tẹ̀sùgbọ́n agbè mi night láti ibi kíbi tí ẹ bá gbàdé Ìkòròdú ẹwọ́kọ̀ tí ó ń lọ sí ìjẹ́dẹ́ kí ẹ sọ̀ kalẹ̀ ní abúlé Èkó bus stop kí ẹ gbèrè ìlú péjú Olúsọlá street ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè sí ní 08171957820 tàbí 07043318954 Tẹ̀sùgbọ́n agbè mi night 2022 àdúrà tèmi.

0: ẹ̀yìn tèmi ọgbọ́n mà dìgì. Fi gbàdì fọn gbàdì ò sì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyìnká Pẹ̀mbọ bí awé.
1: Ayé ìyàwó yìí ẹ̀ àjẹ̀dá ayé ọba.
0: Adéyìnká Ọlásùkànmí Kásàmà ṣe dáadáa ògún dá plenty. Ẹ kù dédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ ohùn mi.
1: Ọlọ́ dára ẹ mọ̀ ra ẹ tó tóbi gan-an.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Ní kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ káàsán
1: o. Ẹyìn kò lè pé o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Ara mi táyé fi ń sọ pàfẹ́ mi.
0: Bọ́ bá ṣe pòrú ni ẹ kú àjìn o mo kìyìn o.
1: Ìwọ́n

Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba Adẹ́dá Ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyè àláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́ o. Ọlọ́run mọ̀ ni yàsin Ọlọ́run ni òkè ságbára mi ò ogun gbọ́ yàsin Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o táǹfẹ́ á ní kò mọ̀mọ́ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò èmi ògún dá plenty yà sí àwọn ìpótàn máa yín mú ni tẹ bá wá wò mí tí wọn bá tabá tó pàdé ń gbòòrò tẹ bá tún á rí mi tí mo tún wo àwọn aṣọ mi bí mo ṣe máa ń wọ tẹmí ọkà nǹkan kún wọn àrà ẹrí ṣe ẹrí wọn ó tún wo èmi gámọ̀ kan máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́ sí ìkówójọ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọn ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọn ń sọ kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wá lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe torí pé ọgbọ́n òdígí o yàsin ògún ń gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́ ibi tá a bá a délé nìyí ibi tá a bá a délé nìyí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa sẹ̀ tí rẹ o yàsin kìí sọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

0: Àwọn èèyàn rí tán, wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n yín mú lẹ́yìn ni à. Kí èsè mi, èmi kọ́ wọ Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o. Mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bàá mi ò kójọ rí, bàá mi ò forú ẹ̀ jọ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, ìwọ̀n àṣòwò kan rú ẹ̀ rí.
1: Àwọn ọmọ òkú mo lérò.
0: Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òkú pọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwọ̀n á jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe bí

0: Bí mo bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbọ̀ òrò kí àsálà wọ́n á ní ogbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
1: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ lọ́wọ́.
0: Igá mú pèdè-pèdè délùú
1: Ìbàdàn.
0: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
1: Ọkàn ṣá lọ́lọ́run yẹn.
0: Kò ní kàn mọ́ láéláé fàbàdà.

0: ṣe tó bá yọ wá.
1: Àwọn tí lọrin wọ́n ń pè mí ní Déyìn ká orí olówó.
0: Kí gbogbo
1: ọ̀hìn orí olówó. Pé à ń jọ rìn o, a ò sì mọ orí olówó. Adéyìnká orí olówó. Àwọn tí lọrin nu o, wọ́n ń pè mí là ń jọ rìn. Adéyìnká orí olówó.
0: Kí ni kò lè ṣe?
1: Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí wọ́n máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí wọ́n máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí yóò gun ọkọ̀ ojú irin. Àwọn tí yóò gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ bí ti wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wá jùgbà náà lọ. Ọ̀hìn ogún ọdún lè ní kókè wá ọmọ ìjẹ gbaingbain.

nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní jóni tí mo ròyìn fáwọn ará London wọ́n ní ìdọ́ndọ́n wọ́n ló ti ṣeéṣe ìdọ́ndọ́n o àwọn ti London.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n kà. Èmi náà kọ́ o, ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájẹ abúlé.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀n kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá, èyí tẹ́ fi mọ̀ mí láti Amẹ́ríkà. Tèmi wá ni, sọ́gbọ́n mi wá ni, àlọ́gbọ́n ò digi o, ọgbọ́n mi kọ́ o, kì í sòye mi o. Yàsín ìmọ̀ mi ò gbé ògún gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ń ní làákà ètò tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí.
1: Ẹ̀fọ́ funfun tó jáde ní kòkó dúdú á sì sí dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń hesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń hesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀, yàsin wà láì sábà bí ni
1: orogán.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn
1: o. Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní ń pẹ́ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yí o, bó ṣe dọ́tò ń dúpọ̀ nìkan mọ́ o, fọ́mọ alá.
0: Ọjọ́ gbogbo akílá ilé mi fi ń ṣe dúpẹ́. Ma dúpẹ́ lọ́wọ́ elédùá ṣẹ̀dá. Ma tún ṣe dúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n làbẹ́ ṣe sí.
1: Àìlá o.
0: Wọ́n kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló fi rán wọn sí a.
1: Àìlá o. Mo fẹ́ kí á lọ́wọ́ àìlá yẹ kí ni.
0: Yes, salam, sílẹ̀ jàlá àlewà lè kíra.
1: Oyè yẹ padà sáyẹyẹ. From grass to grave.
0: Yasin wa lai wa liyi olo.

0: ká wo mi kọ̀rọ̀kọ̀rọ̀ àwọn tí wọ̀n bá lè bá ń sọ̀rọ̀ àwọn mi àpè mí sẹ́yìn wọ́n ní dé yín ká ọgbọ́n wo ló ń dá sí
1: i.
0: èmi ń jí oyé wọn pé ọgbọ́n kọ́ o ògùn kọ́ o yàsìn ògùn gbọ́ ọlọ́run ni o.

0: ẹyin tèmi ọgbọ̀n òdigi o
1: kí ẹ ní kírun
0: wàhálà ìké sọgbọ̀n mi o ọlọ́run kì í sọgbọ̀n mi o jésù kristi olúwa wa ń gbọ́ kì í ṣe mí mọ̀ ọ́n ṣe o mo tún ti ń dúpẹ́
1: o
0: àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítún fẹ́ mọ̀ ọ́n pọ̀
1: ìní mo yà ń sọ pé wọ́n ni
0: ẹ mọ̀ jẹ́ àròyé mi ó bí yín nù ọlá òde yìí on the 24
1: ṣùgbọ́n
0: of may yìí gangan la pé ọdún mẹ́ta gérégé o tí n bá wá bẹ̀rẹ̀ àròyé lé ní 23rd ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù ọ̀pẹ ni mo wá dú alọ́pẹ́ ní pẹ̀ ní sáyé àwòlé àlára
1: o
0: ẹni tó bá dúpẹ́ tàná náà ni ó tún rí mi ìgbà léni o a tún rí mi ìgbà bó bá wá dọ̀la
1: mo dúpẹ́ orí ọ̀
0: ńlórí ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan
1: má bá mi lọ
0: ọlọ́run mọ̀ bá wa lọ a tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la ọ̀la aláàpẹ́ ọdún kẹta gérégé may 24 2020 ńlá dáyé kan ni àjíṣe bí ọ̀yọ́ lẹ́ o ló wá sí orí mi nínú agbárí mi ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀ orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná tí n bá wo ibi tí mo ti bẹ̀rẹ̀ ẹyẹ ń kọ́ lórin mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀ mo wo ibi tí mo dé mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀ mo wo ibi tí mo dé mo wí pé.

0: to mega. Ibere ati opin momo pa buruburu mo dupe lowo re momo wa grateful o. Momo wa grateful gan. I am so grateful. I am so much, much, much more grateful. Ala mama dupe. Eledua ase da mama dupe.
1: I want my back alone to be glory to story.
0: Ẹṣin ẹ bá ń kí Ọlọ́run, ẹ bá ń dúpẹ́ ẹ bá ń kí Ọlọ́run, ẹ kọrin kí Ọlọ́run. Ń tún dárin mi, orin gùn mi. Alọ́la lápẹ́ ọdún kẹta gérégé. Ṣùgbọ́n oṣù tí ń bọ̀ láfayẹyẹ rẹ̀ sí. Torí pó ti súnmọ́, ó wà láàrin ọ̀sẹ̀, ó tún wá súnmọ́ Handing Over. Àwọn mi ò ní ráyè. Láṣẹ tí sí oṣù tí ń bọ̀. Yá sí ìwo kàlẹ́ndà tá a fi mú déètì. Àti 5 days to Iléyá ni. Àwọn èèyàn bá ní, ó tún lọ mú 5 days to Iléyá. Sáwọn èèyàn ó sì lè wá báyìí àwọn tí ó tún fẹ́ wálé ọdún. Ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Àfàlẹ́ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run náà ni ó ṣe, òun náà ni ti ń ṣe.

Ọlọ́run àwọn tí ràn wá lọ́wọ́ wọn ti wà lókè wọn gbọdọ̀ wálẹ̀ mọ́ láyéláyé. Àwọn tó tún máa lò fún wa tó tún máa lò fún àgbéga wa àwọn náà gbọdọ̀ ṣubú. Wọ́n gbọdọ̀ ṣubú. Wàlá ọ̀la wàlá kù wọ́tá ìlà bílà àlè ìlà sí. Wọ́n ti mú yọ̀yọ́ra o, ayọ́yọ́gọ ayọ̀yọ́gọ ayọ̀yọ́gọ màgọ́mà, adíàfún ọ̀run mi là ń jọ bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Wọ́n ti mú yọ̀yọ́ra o, àwọn aláàánú wa, ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wọn o, nítorí pé ọ̀rọ̀ ìbànújẹ́.

0: to God in prayer.
1: Ọlọ́run tó ti fẹ́ ṣe bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣẹrú dọmọ. Ó máa ń ṣẹrú dọmọ. Bó ṣe máa ń ṣe nìyẹn. Tún wá ṣe bó ṣe máa ń ṣe o. Ọlọ́run ìgbà ni wá ṣe bó ṣe máa ń ṣe.
0: Lọ́lọ́run fi ń ṣe àánú fún ni láyé. Àwọn professor ni ò bá máa ránú gbà o.
1: Yes, salam, yes, salam.

0: gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ àwọn tó tún lò fúnra lọ́wọ́ wa ọlọ́mọ bá wa ràn wá lọ́wọ́ o ẹyin tèmi àyìn ní tìmọ̀ gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta jíṣẹ bí ọyọ ní ọ̀la 24th of May 2023 adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún ń lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Oyo Ajisebi Babeni.
1: Ẹyin tèmi, mo ní kí n sáré wá fún bí ìfárà ni ní èní yìí. Tó bá di ọ̀la láṣẹ Ọlọ́run, ọ̀la gangan tá a pé ọdún kẹta hàn. A tún wá ṣe bó ṣàdúrà bó ṣe kan, a ṣà ṣe nǹkan kan lọ́la náà. Yàtọ̀ fún àwọn ètò tí a ní ní ọ̀sán ọ̀la láti bi ó wá lè jẹ́ pé báyá lẹ́yìn ìgbà tá a bá parí àwọn ètò méjèèjì ti tọ̀la tán. Báyà láṣẹ ní bí àdúrà níbí kan ni. Ọlọ́run ṣàkọ àbá ṣeṣe tásàfi máàkì rẹ̀ lọ́la títí di oṣù tí ń bọ̀ tí a padà wá ṣe celebration gangan gà lórè tá a ti fi wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yà ń pè yín o mo ń invite yín mo ń invite yín lórí afẹ́fẹ́. Tẹ̀wá yìí dọ́jọ́ ẹ sáàmọ̀ bọ̀ ní Federal School of Surveying lọ́yọ̀ọ́ náà ní 24th of June 2023 tá a wà yìí. Ẹ máa bọ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying lọ́yọ̀ọ́ aláàfin látàgo mẹ́wàá àárọ̀ kódà bẹ́ẹ̀ débẹ̀ láago mẹ́jọ ẹ ti bá wa ń bẹ̀. Kájọ máa ṣètò káwọn àlejò fi máa dé a sì wà ń bẹ̀ dé ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni kọ́lọ̀ ọba wa mu ọjọ́ náà dúró kọ́mọ fi èyí tí a ò rò ba èyí tá à ń rò jẹ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin onídùúró wa gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o adúpẹ́ pé òkun ọpẹ́ olóore àdáǹdá tán ni ọlọ́run mo mọ̀ ṣe ohun mo dúpẹ́ o torí ní òye ìsìn ìdun ta èmi nìkan rúsúrúsú ni mo wọ́n ń dá sẹlẹbírèètì ìṣùgbọ́n ọlọ́run mọ̀ ṣe wá láwa nìkan ó ti fi àwọn èèyàn míì ó ti fi wọ́n ṣe kejì wa bó ṣe ṣe fún Anabi Musa kan tó fi Haruna tó fi ṣèkejì rẹ̀ ó ti mú àwọn Haruna tí a náà dìde àwọn èèyàn tó fi ń ṣèkejì wa tó fi ń ṣèkún lọ́wọ́ wa tó fi ń sọ̀pọ̀tì wa ọlọ́run ò máa ran àwọn náà lọ́wọ́ ní gbogbo àdáwọ́lé wọn kó máa yọrí sí rere ni o gbogbo ẹni tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run máa bá wa ran àwọn náà lọ́wọ́ o. Adéyinka Ọlásùkànmí ilé-ìkọ́ mi ò pàpín ni mi ti ṣe bàlẹ̀ fìlà ìlásàrokò ìrè o ti ṣe olórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá àlú Ọ̀yọ́ ti ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko ọ̀hìn màrá bà mí èèyàn ọ̀rọ̀ jẹ́nu ohunrun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ń ṣe wúyẹ́wúyẹ́.
2: Má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣébi ọ̀yọ́ online radio.
1: Tọ́ ẹyin tèmi orin tá a kọ́ náà ni mo fi ṣe ìdágbére ó sì dùn mí ǹ tí mú fu ewì tí mo sponsor àkàndá kéwì àkàndá kéwì ẹ bá òun náà pàdé ẹgbọn yìí ẹ bá wọn náà pàdé ẹgbọn yìí ní ọjọ ayẹyẹ mo sponsor ewì wọn pé káwọn náà ká ṣòkèèsì àwọn náà àkàndá kéwì ẹsẹ ń dun ẹgbọn yìí ṣùgbọn tí látàrí bẹẹ náà ọlọrun tún fún ní ẹbùn ọpọlọ ọmọ ewì ké ń lọ ọwọ ewì ń wá ǹjẹ kọkọ gbọ ọ léènì díẹ ná ǹjẹ kọkọ gbọ ọ léènì ń lọ ọwọ ewì ń wá yín sì wá bí n ṣe rún mọ tẹ fi rí gbọ àkàndá kéwì lọkọ yùn fún ìkànnì yìí mo announce pé ẹni tó bá ní tálẹǹtì kan o ẹni tó lè kọrin tó lè kéwì ni o kó sáà compose orin fún Ajisebi Oyo ẹgbẹ́ yìí nìkan náà ni ó jáde tó ṣe mo sì rí pé ó ṣe dáadáa mo sì ti lọ gbé wọn lọ sí studio wọn ti lọ record rẹ mo wá ṣe bí mo ṣe gbé ilẹ̀ ni pé wọn ò ṣe kan fún Ajisebi Oyo yín wàá sponsor wọn fún another one tó jẹ́ tara wọn. Mo wá ti sponsor wọn fún another one tí wọn jẹ tara wọn ara wọn ti tara wọn náà wọn ṣe fún ikú bàbá yèyé ni o aláàfin àtàndá alówólódù bí ìyere ọmọ àbírò nǹkan níta náà nínú tá a fi ń sọpọ́ọ̀tì àwọn kan ní agbọn ọ̀dọ̀ tí a náà ní ìhà yín mo ń bọ̀ náà ẹ jẹ́ ń kọ́kọ́ fi orin ti èyí táwà gangan ṣe bí kọ̀ọ̀bù tí a gangan èmi àti fún mi Ọlásùkànmí amẹ́jọ ìsìn kí n tó wáá fi wá ewì ẹ̀gbọ́n yìí lọ mọ́ ń bọ̀ tí ì dé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Oyo láàárí Oyo ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
1: Ajisebi Oyo online television and radio

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ́ yìí tó padà fi ìta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpò kúrò ní ìhà yín ẹyin tí a ìkànnì ajíṣebí ọyọ́ náà lẹ́ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fún ràn lọ́wọ́ wa elédùà ọba dẹ́dàá ṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ́ láàárí ọyọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.

ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbìtàlẹ̀ sí. Adéyìnká Pẹ̀mbọ bí aho erin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí Ọlọ́run ni pákútẹ́ ìbá ti má parọ́ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé Ọlọ́run ọba ò gbà fún wọn, Ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín pàkúté ìbá ti má parọ́ mi ti pẹ́ déyìn ká. Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè. Wàhálà àwọn ọba ti jámọ̀ gangan, torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna sọ fọ́lọ́ mẹ́ pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinà ni o pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀ ìwà, bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà, rèéṣẹ́ mi náà tún lọ mọ ọba aládèjì kanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòrútòru, èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu òhunrun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Ìwọ́lá aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòrútòru, èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn ò fi iṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹ̀wò ẹ wò ó, ẹ gbé wo ẹ gbé wò, ẹ yẹ wo ẹ yẹ wò, ẹ yẹ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́ rìtọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹyin náà ẹ wò wá wò sáàrin ara wa. Ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka. Wọ́n mọ òṣè tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kìlú Ọ̀yọ́ náà níṣẹ́ ṣe mà tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ayin Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkan ọ̀kan Adéyinka Ayin rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tọ́ bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tòlóògùn tòlóògùn, mo kì í tọmọlúàbí tọmọlúàbí títí ilẹ̀ òdua títí ilẹ̀ òdua. Ẹyin tèmi a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ni ń pa wá ọmọ tí ń dà wá sí wà láyìí ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o. A bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

èyí tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ̀ mọ̀ wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ̀ ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùú fẹ́ wà ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ bá mọdún náà lọ́hún tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú ọ̀hìn. Tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kíní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò mí lọ àwọn míì tí wọn rí irú àmútàbà rí gbàyígbà yìí ó dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your heart, where will I be? Nibo ni ba wa lojo eni. Bi o si Olorun, bi o si eyin. Ope lo pe Olorun, ope lo pe eyin. Ope lo pe Olorun, ope lo pe eyin o. Ope re dun lawo mi, mo hun don pe ri. Awa na wa di eni tin ra mixer, tan ra mixer, tan ra microphone, tan ra microphone hanger, tan sanwo sipin. Ha! Olorun a mo dupe o ta tun ra table pelu atileyin awon eyan wa ara table ninu studio enikan lo to bun mi laga ngba mo fun lowo pe ko ba nse leather saga mi aga ti mo lo jo morin mo lo sodo weather mo ni won ba njorin morin mo be se aga do yi ka bi aga si ababa ti o mo do yi ka bi si ababa aburo mi dada S-Man construction o ba njorin morin mo fun lowo ta sore mo tun gbe ododo re mi tin se furniture o na nígbà tó ṣe dáyé kan ó ní sókàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lọ́tún ṣe kọ́ máa gbé lọ ẹsẹ̀ rẹ ti bàjẹ́ bọ́lọ́ rẹsẹ̀ mi sì mo jórin mọ́rin tó bá dúró rekete. Ààyìn ìmí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́ ó ti ṣe tébù ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Ààyìn lẹ́yìn ká pẹ́ ń bọ bí awo erin ìlú náà ni mo fún un. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín tí ń bá wá ro òkun tí mo rọ̀ ṣà tí mo ro bá tí mo rò lọ sókè tí mo rò lọ sódò tí n bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan tí n bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa wà láì ń wà ń bí láti ní di ọ̀la di ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn-ún ìjọ mẹ́fà ìjọ méje ẹ sì mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀rùn lọ́rùn. Ààyìn ẹjọ́ ọ̀rọ̀ ńlọ́rùn bíi kàásì nǹkan wà láì ń nẹ́fìkan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní pẹ̀nì sílé ayé àwo ilé alára ọpẹ́ a máa pẹ̀nì sáyé àwo òkè ìjẹrù ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán àdìpẹ̀lẹ́ oore gbà. Ọba náà lára ẹ̀mọ lẹ́kùn ó ń lọ rẹ̀ wá lẹ́kùn o wàhálà ọdún méjì ló ń pé lọ yìí o on the 24 oṣù yìí láàpẹ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀lé ọ̀la ọ̀túnla jẹ́ mẹ́rin tó fi di 24 tó jẹ́ kójú ojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà ẹ gbọ́ ṣé mo ṣàṣe jù ni. Bí ò sí Ọlọ́run bí ò sí ẹ̀yin Ọlọ́run ọlá yín tára tẹ̀mí léyìn ká ẹ kú ìtọ́jú mi o Ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

0: ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí sáfà tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi adùn, ara mi agbá yágiyágidi, ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí gbẹ̀yìn wà ń bẹ̀un, wà láì lèmi ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí. Ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ́run bá rán wọn, Sunday kápá láti ṣe tí wọn ṣe ń kọ́kìlà bẹ́ẹ̀ ṣe sí. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o,
1: ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

ẹkú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ́ ni wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ ọmọ jẹun sì sọ kọ́lọ̀ ọmọ jẹun sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

wa laiko to si ni olorun loka mi ye o ona ba ngbo mo ma won ta jo lo suku to je pe oro to da lenu won sakasaka ju awa lo olorun ba ngbo olorun lo di ka wa ye ori mi lo samiyan olorun ba ngbo melo la gbogbo ara mi kini mo ma wi na ki mo ma so olorun ba ngbo olorun lo ka wa ye o wa laiko to si mi okan wu o didi o wu olorun lo fi gbe ogo fo le wa olorun lo gbogbo fo le o Olorun lo gbe oko fo le wa o. Mami edu ore madam Funmi Kemi lati ilu Ibadan. Mami daada nu. Awon lati leyin wa nu. Edu ore edu dede mami. Baba mi fata ilamiti latowo Londo State madam Funmi Kemi lati ilu Ibadan. Afolabi Nuruddin Alaro latori le de Libya. Omo oba lati golumu idini Adekunle. Baba mi daada Evangelist Moses Akande Akintunde. Artist Michael Awosola Angelo lati ilu Abuja. Baba mi daada Basiru omo Adeniran. Lati ilu Epo omo Oyo ni won si pelu Epo ni won gbe. Etiri multi purpose venture afa glo Asiru Ahmadu Adeniyi egbon mi daada nu lati ilu Papo. Adupe o amalo re. Ona pe mi po o alai ona pe mi po won o le santan Olorun lohun enu mi Olorun lohun enu mi Olorun lohun ti jade latenu mi nibo lawo bawa ti o ba si polo n ba wa so boya ba ti wa ninu kugu ninu nkolo ti won ba ti ti amale oyin sugba lohun na ni nko wa yo Kí la wa jámọ́ tí ò bá sí ọlá ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yìn alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀ jù bàbá mi Fàtà Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Million Sinkins Adesewa Adépọ̀ jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odúọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kọ́hún. Lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ọ́n ẹsẹ̀ o ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ́ dà kọ́ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mù láti Seattle kọ́hún ní èpè Seattle ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá dáàwọn ìwọ̀n popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́. Àwọn òyìnbó gan wọn máa ń ṣàọ̀dá sí wọn wọn láwọn gbádùn mi pọ̀ wọn láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mi dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí. Ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odúọlá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn máa gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn nǹkan pẹ́ńbọ́ bí àwọn erin ọ̀rọ̀ jẹnu ohun mo tún sùtàn ẹnu mi tó ń ṣe wúyẹ́wúyẹ́. Èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyùn èmi náà tún lọ máa tó bọ̀ sọ̀rọ̀ olóògbé yajúpọ̀ lẹ́rùn rínú kedere. Adéyìnká ọmọ ha lójú ìyá ọmọ lójú ará àdúgbò lójú ará èrò gbára àtòrò gbòòrò lójú ẹni wọ́n jọ ń wòra hun èmi tún lọ máa lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àdú àwọn òsìkà àlú ọ̀fẹ́rin mi o torí pé wọn ní gbọ́ Adéyìnká pẹ̀ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní òpè ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí ere la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí ilé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Hot 4 Hot 4 inú mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu ṣe yìí náà ni mọ́ra wọn ni fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ó ṣeéṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Adéyìnká ọlọ́run ọba náà ní tọ́jú mi kí ni mo jámọ́.
ìjàmọ̀ kankan. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

0: orí ìbẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orí. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Nàìjá, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀m̀bẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ ọ̀la yín làwà fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́
0: ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí o bá sì wọ tó ń sálàbù lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tọ́jẹ́ pé bá a ṣe ń sí ògùn wọn wọ́n ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bá a bá wọ́n bá rí wa lókèèrè wọn á ṣe àríyá bá a bá kọ̀yìn sí wa bá a bá kọ̀yìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọ́n ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọ́n ti gbọ̀n sórí àga àìmọye tí wọ́n pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa tí ò bá sí ọlọ́run tí ń ṣàlàbọ̀ àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn táǹfíà ni ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni táǹfíà ni kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbàtí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Ṣoògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan mọ́jú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá tiẹ̀ jẹ́ pé oògùn la gbọ́ kàn lé ni, àìmọye àwọn tán ní yàrá ya fòrọ̀rọ̀ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu, tí ò tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey, where we for dey, where we for be, níbo la wà bá wà. Bóyá bá ti ti ojú oorun lójú ikú, ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa àwa mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdábì ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tí bá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́ o. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó o. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn re. Ẹyin eré o lórí àgbọ́ o eré o lórí àgbẹ́rù re o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

mo rọ́wọ́ yín bẹ̀ láti Benin Republic. Ẹyin ti Kotonu lọ́hùn bẹ̀ ń a rọ́wọ́ yín o. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà, a dúpẹ́ lọ́wọ́ yín nílé lóko pẹ̀ lẹ́yìn odi. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ní ọdún 2020 lọ́hùn bẹ̀ ń. One more time, òkú ìtọ́jú mi ọlọ́run.

Ọlọ́run fojú ọlá rẹ wò mí o, kémi náà dò lówó, kí n dọ lọ́lá, kí n dọ lọ́rọ̀, kémi náà lè máa fi tọrẹ, kí n lè máa fún àwọn èèyàn. Fojú ọlá wò mí, fojú àánú wò mí, fojú ọrọ̀ wò mí o. Tọ̀, ìyá yín náà ní ti máa ge pété ná, torí kò síná, ayin. Fáàrọ̀ ìbánisọ̀rọ̀ mi ti fẹ́ kú. Oníyàn ẹsẹ̀ o, ọlọ́bẹ̀ ẹsẹ̀, ọlọ́kà ẹsẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹkú àìbínú o. A máa bẹ torí ọ̀fẹ́ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ẹni tó bá ní ọmọbọ̀ nìkan láàrin dé bá ní nítorí bábá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn àrọ̀ wà á dé ẹkún bábá ìjọrọ̀ méjèlé jẹ́ kí n láyé ìpín sí ẹ̀rọ̀ wà láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dọ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ ibi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojú rú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà a ní rógbòn fún pínpín ìlú ò ní lè mọ́ wa tútù tútù náà láàárọ̀ bàbà mo fọ àyínlé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín òyìnbó ọlọ́run ọba àbúrò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé adé yín kápẹ́ ń bọ bí àwo irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wàrà wa tì ààyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà wò sí lọ́fà ọba rọ̀gúndà àbádẹ yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rigiri ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì láti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa nígbà alẹ́ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwo tán gan múráyín náà ló kọ bàbá tó bí ńlọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: Fáyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari Oyo Oyo se biba ben kokan.
2: Ajise Bioyo online radio. Atitigara.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajisebioyo láárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ́.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí i, náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro, yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbọ́ láwa ti ẹ̀fẹ́ sá lọ. Láwa dá lówó. Dábì wọkọ̀ dé Ìbàdàn.

Ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn